0: nourishing minds, sharing happiness for 50 years.
1: Sade, kí ló dé sí lálẹ́ ní domi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kọ́ àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ju t'atẹyin wa lo fun adun adiye ati itasosun to peleke
1: iyele.
2: Flash FM Media Academy. Nibe lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori asamba gidigba soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ̀ẹ́nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Aunty, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
9: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey comot for house, so.
10: Correct. Jesse fees na the new natural fresh kampe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees na from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Na Rambaxi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.
11: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama. Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
12: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
13: SELARIE salary.
12: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lókun ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
14: TURMERIC turmeric.
12: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
15: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
16: Ǹjẹ́ ohun ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ? Ìdáàbòbo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
17: Flash FM 105.5.
18: Your station. Here is
17: 105.5.
19: From the very beginning, we just saw the world differently than everyone else.
20: Everyone
19: this
20: else
19: was made obvious in all we do.
21: That didn't sit well with some people.
22: What's our plan?
23: Our plan is to keep going on going and not up. Just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
24: If it's up, then it's stuck. If it's up, then it's up.
1: 105.5 The Splash.
7: Ìlú ọrùn máa sẹ̀, ìrì àánú ó yá máa sẹ̀, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń sẹ̀, ojúmọ̀ ní mọ́ kiri ó máa sẹ̀, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sán bí àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwapẹ́ Ìpínlẹ̀ Ogun, Apọ́sù Oya.

0: lókè òkun tí o ti níwe
1: gbẹmí. Even is abroad you do not have green permit.
0: Ìlà kọjá tí o dá ni.
1: Ah, is a great.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ń wá wé gbẹmí tó wà Canada.
1: All the visiting for residential permit in Canada whatever because they
0: come. Gbọ́mi sá.
1: Má
0: miss the program.
1: Don't miss this program.
0: Òun wojú Olúwa fọkàn.
1: Na trusting God for husband.
0: Òun wojú Olúwa fún ìrànlọ́wọ́.
1: Trusting God for help.
0: Oníwe bọ̀ tó ní sẹ́.
1: You have about your jobless.
0: You need a prophet.
1: You need a woli.
0: Woli ń bọ̀.
1: Prophet is coming.
0: Ìtò bá náà jọ náà.
1: Wọ́n sábà
0: kọ́ sẹ́ríkọ́. Ìpò ìwòlé àǹfààní wà láti rí wòlé
1: for
0: everybody. Lórúkọ Jésù. Ayé rẹ̀ máa dìde.
2: In
0: the name of Jesus.
2: Make
0: sure kó san ọrẹ orí ẹ̀rí rí. Ọrẹ Monday yìí.
1: Wọ́n mi sẹ́.
0: Ìtò bá náà jọ náà. Rí pé o san ọrẹ Monday. Ẹyọ 303267 0285 bọ́lẹ̀ kan sí 303267 0285 Mustapha Solomon Moses òní ló máa gbé jáde ní Fort Bank mo gbàdúrà
1: lórúkọ
0: Jésù ayé rẹ máa dìde
1: ayé
0: rẹ máa dìde
1: dámi
0: sá àkókò ẹ̀rí la wà wá bẹ́ẹ̀ ni àkókò ẹ̀rí
1: òun
0: la wà báyìí má gbàgbé pé ìrì òwúrọ̀ o ti pọ́dún mẹ́sàn-án
1: ìwọ
0: tí ìrì òwúrọ̀ pé
1: ìwọ
0: tí o ti máa tọ́lọ̀ ṣe fún olórí òwúrọ̀ ẹ sẹ́ni tẹsítímọ́nì yìí sórí nọ́mbà yìí 08082088888 bọ́lẹ̀ kan sí 08082088888 make sure
1: pé o sẹ́ndì ẹ̀rí ẹ̀ sórí ẹ̀ ẹ̀jẹ̀ kó sàn
0: ẹ̀ rìkọ́dù ẹ̀ dáadáa
1: sọ
0: pàtó tọ́lọ̀ ṣe fún ọ
1: orúkọ àti ibi tó ti wá
0: ó gbàdúrà ayé rẹ̀ máa dìde gbogbo ọlọ́jọ́ bí
1: òní
0: òní wedding anniversary
1: mo
0: bless ọjọ́ yìí
1: mo
0: bless ìgbéyàwó
1: yìí
0: bùkún ọlọ́run àti àánú rẹ̀ gbogbo ọ̀nà ayé
1: yìí
0: ó lè ṣe bí ọba ẹ̀nà mẹ́mọ́ jíìsì ilé rẹ̀ òní dàrú jésù olúwa wa àwọn celebrant tó wà ń bí tó ṣe akétóbi
1: Moronke Ajani
0: àti Ọjẹ́ Banji Darasini happy birthday to you lórúkọ Jésù
1: Kristi
0: ayọ̀ yìí máa dalẹ̀ lórúkọ Jésù òróró ẹ̀ dàtà pẹ̀rẹ̀ gbàgbọ́ ẹ̀ mo bless òróró ẹ̀
1: pẹ̀lú
0: apẹ̀rẹ̀ gbàgbọ́ rẹ̀ lónìí ọjọ́
1: Monday mo ṣe
0: ń lo òróró yẹn o yà lọ gbà yà lórúkọ Jésù ayé àdìdì
1: ìwà
0: dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wa tọjú sẹ́nìkan fi dá lójú báyìí pé
2: Eri ngogo, leri ngogo.

0: Kina, nourishing minds, sharing happiness for 50 years.
1: Sade, kí ló dé sí lálẹ́ ní domi ṣe wá kún orí tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: baba legba o
1: eh
0: epele gan ni
1: eyin na epele
0: o te de ti di amora bayi sa
1: ewo ni amora eyi ah eyi o ko ngba ti o nsoro ya amora le kan ko kan mi se bi se won ma kan la lo yin ejo nso ya amora
0: eh
1: temi titu wa je ninu mata to wa nle
0: eh
1: ki kaluku di amora re mu
0: ke kaluku di amora re mu
1: ejo awon to je pe won ni dede ni so sisi lati fi di amora gan tan pe awon se tan
0: eh eh
1: se bi dede re lesodo se lu te da won lohun
0: ah
1: eh mi to je pe ka ji ka ba kara je ko
0: baba legba
1: eh
0: se bi mo guro baba legba ninu gbo orun mo le lo se ye koja yi
1: ara o ireki oni gudo lo gbo
0: eh ireke na ni bi ode ko tan loro baba legba ke
1: eh sugbon be eyan ba tin dagba yin ma ye ogun ja ati ri pe awon oni ba ki ijoba lowo
0: o de afenu je di baba legba nje
1: afenu je ko
0: baba legba ki so de tokan tokan
1: momo won ara mi ni o
0: afa gbogbo eyan ninu ori oniware te ma ba ni wo gbo orun mo le lo
1: ti da
0: ye ma lo sibe ke ba ni kawo omo eni jade nibe o awo bi a ko le sumo bayi o eyan de ti su mi bayi ni isin yo agbawo mo npariwo loruko gbogbo awo obirin loruko gbogbo awa iya patapata ke ta mora ke se iye ba fe se loju ojo bayi o o ti npeju owa ke ko bodo peju ni sa keke baba legba se mo tumo re
1: so tumo ma se ara salaye akeke ati koto akeke fun
0: na de soro ni isin si baba legba bere si ni ma te fonu
1: bo je nso ni mo ngbo etile etinu lejo nlo
0: egbe dadi mi e ko se ye da laaro yi
1: ah
0: mo nsoro ye mo nlaago bi eleyi ninu AC ni
1: bi laago ni
0: e mo nlaago ke
1: emi o ro mi lara re o dede lo gbe furufuru
0: yi
1: abi agbawo abi ko gbe furufuru
0: o laaye fasha fasha ni baba legba
1: o gbe furufuru
0: ke yan fasha loke mo so lohun ko tun wo lu ibadan bi wa ko tun bes ni ma fasha lo wi aro bayi lori
1: ategun ki lo nje fasha
0: emi ko mo
1: se wo e to je pe bo se wole ni o ma ki ola ati ki loruko akan francis lo npe mo gbadun dire mo gbadun dressing re yi se ron wu niyan
0: wallahi oro ye ba ti koje ekun e rin ya ma fi niyan oro indun ni o ndun ni o e le ma mo bo se ndun ni to gege bi iya gege bi awa bi amo e ko le ma e wo ko izi o baba legba ko izi rara
1: kolon shanu
0: ah
1: eje ka karo yin eje ka karo yin awon na ti ngbo awon na mo awon na osun won o
0: e se sanu wa o ka to yari ka to mo jeun ala jeun amu ase nkankan a gba ni awa awa na jeun a ni mu a lo bi kankan a duro pa afi gba ba gbo pon mo jade e sanu wa e be labe
1: ai jeun re o ko kitchen teyan o jiyan
0: sugbon
1: so le bo si waju gbogbo aye
0: pepepe
1: ko je pon camera re fun yi ojo to ba lo ofin ni jeun ki je to wa nu yara e to ma bo so Facebook pe in jeun lati je ta in jeun a mo record re bae gbangba wale abai ni labe tent to si gbodo jeun
0: challenge lo be seun bi lo fele le ra bo so mi kale
1: oh like mo kola bi ko gba mo le te lo
0: akin be pe ko jume ti ko jume mo agbonje owuro yin de o ti futedoro yin lape yi ba ikanne mo lu abi la wa npe bi
1: oga
0: ba meji ko o splash ju egbe yi ti we ma lo si atayori jara ni agbaye ojopo Facebook e lo se awari e ni tono splash fm 105.5 ibadan e like e love e share comment yin e je ki yin o se be ko ma gbera ni agbonje aro yin de yo ba yin la mu la se lowo eledua e ri akosile awon iwe iroyin ojojumo le wa won ko le gbogbo e di royin laaro ni ba merin din logbon bi a se duro tan bayi pelegbe ma sofin legbe ma sofin be ni a to duro ilegbe ma soju sofin egbo olohun oba jo jare mo jaye won baje
1: ami
0: awon oro po gan tawo we royin ojojumo le wa ti a gba si gboro aye laaro ni a gbon yen be fun yin e mo wa bi en to mowo ko ni afikun tabi ayokuro oya e ma fi okan e ma ba wa bo Tola ni Alade Laja loruko temi. Ye royin ni awokose re omo tan so tan gura ye. Apero ire omo lu abi wan ori yin o wa nbe.
1: Saju on gbogbo ope ni folodumare oba to lemi oba tin pa tin ji oba to ni emi oba lase laya lase lorun oba ti lu saworo ti so saworo ide idunu si o ode kaluku. Na kun ma yo ku nbe o ta ba wa ri ni bi ki bi lord code lasiku ta wa yi to je wi pe ninu pa he ati ipa yin keke ni won nbe iwo lo ba ti so ekun derin na kun dabo wọn mú ẹrin pẹkẹ gbogbo ibi wọn ti gbé ń pa yín kéké gbogbo ibi wọn bá sì ti ń dunú ọhún àòkò ìbànújẹ májò sọlẹ síbẹ ẹ káàárọ lóde tòní ọjọ kẹẹẹdógún lónìí jẹnu oṣù kẹfà ọdún 2026 a kí ìjọba ẹ kú iṣẹ takuntakun ṣùgbọn a túbọ fẹ rọ yín sí ẹyin elétò ààbò ẹyin ìjọba ẹyin aláṣẹ ẹyin alágbára ó dọwọ yín lóòótọ ohun gbogbo dọwọ ọlọrun ṣùgbọn ẹyin náà lẹ ṣèlérí pé ntẹ ṣe rèé ntẹ lẹṣẹ ń jọsí àsìkò rẹ lóde yìí o ẹ ò mọ wípé yóò ṣẹlẹ ṣùgbọn ẹ ṣèlérí pé bó bá ṣẹlẹ ntẹ ṣe rèé ó ti wá wáyé ó ti ṣẹlẹ náà rèé o ó máa ń di ọjọ kọkànléníọgbọn báyìí tí àwọn ọmọ wa àti àwọn olùkọ wọn ní ìjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ti gbé wọn wọnú igbó àìwọ̀ ẹ̀dákun kí lẹ ṣe táàfì gba ẹ̀dáǹdè àwọn ọmọ ẹ̀ àti ìyá wọn gbogbo padà ó ṣe pàtàkì ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ ẹlífáńsì olórí ọ̀kan ṣọ àjànà kútẹ́ gbà gbòjé ẹ̀fọn òpapọ̀ jọ tí fún tẹ̀dọ̀ ròyìn dé láàárọ̀ tòní nìkan ni splash ẹ káàbọ̀ ìkànnì àkọ́kọ́ rédíò tó jẹ́ ti aládàáni ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni báyìí ẹbí daily post gbé kan wá lápò ọ̀dọ̀ tèmi ń bí pé ọ̀rọ̀ bí ìbínú o ohun inú bíbí wá ọ̀run inú ẹni ta kí ló sì fà á wọn ni látàrí bí ó ti jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà ló pàdánù àwọn ọ̀gá àgbà pàṣẹ wá níléeṣẹ́ ológun méje ọ̀tọ̀ọ̀tọ̀ sí ọwọ́ àwọn ajínigbé ìgárá ọlọ́ṣà àti agbésùmọ̀mí à ń sùn ní àbá ńlá làá àbí à ń pirọ́rọ́ èyíkéyìí tá a bá ń ṣe ń bẹ̀ ó tásìkò fún wa láti jígìrì báyìí o ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó wọlé tó gbé kẹtẹpẹ ògì ilé lù bọ́ kúkú ẹ má ṣàfihàn àrè tètèkù agége ẹ múṣẹ́ náà pàápàá pàtí fún tẹ̀dọ̀ ròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ ńbẹ̀ tẹ́ gbọ́ láìpẹ́ o.
0: ó dá ẹ jẹ́ kẹ́mi ó gbé wa lọ sọ́jú ìwé àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìwé ìròyìn the nation lẹ́yìn tó kọ́kọ́ gbé a lọ tààràtàrà wọ ni ẹ̀gbọ́ ìjọba ìpínlẹ̀ ti bauchi ẹni tí ṣe gómìnà wọn ń bẹ àbẹ̀wò ẹ gbé wọlé gẹ̀ngẹ̀ngẹ̀n sípínlẹ̀ ọ̀yọ́ ti wà o bẹ́ẹ̀ ló wá ṣe àlàyé wípé ẹ rí ẹ̀ka ètò ààbò nípínlẹ̀ ọ̀yọ́ ó nílò àgbájọwọ́ làfi sọ̀yà torí pé ọwọ́ kan o kò lè ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ fẹ kó sì gbẹ́rù kó gbé dátà rí iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ yìí ń kọ́ òun náà ń kọ́ wọn ò sùn lọ́rùn o wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀ wájú wọ́n ráwọn nǹkan ìjà burúkú burúkú kan wọ́n ráwọn ọkọ̀ kan wọ́n re láti àkàtà àwọn wo nìyẹn ṣùgbọ́n abala kejì ẹ̀ wọ́n ní ọrọ̀ tikẹ́rẹ́tikẹ́rẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ẹ wò ó ẹ tẹ́wọ́ gba àlàáfíà àlàáfíà nìkan ó ní ọ̀nà àbáyọ o kúrò lọ́wọ́ gbogbo àwọn ìpèníjà ètò ń kojú ilẹ̀ nàìjíríà ta ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ báwo ni ọ̀rọ̀ ṣe jáde ẹ gbọ́ láàárọ̀ òní o.
1: màá kan ègò dúdú fún eléyìí ni nítorí pé ó níṣe pẹ̀lú sanni abacha gangan ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ń ti ọ̀dọ̀ abdulsalami abubakar jáde òun náà ló bí àkọlé ìròyìn yìí ti ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn the guardian wípé ó ní ìjẹ́ mọ̀ pé àwọn ikọ̀ ti abacha ikọ̀ rẹ̀ tí wọ́n jọ wà ó ní ìjẹ́ mọ̀ pé àti òun o àti àwọn jagunjagun mẹ́ta mí ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ti sàmì wọn wípé wọ́n fẹ́ yanjú àwọn kúrò ńlẹ̀ kí ó tó di wípé ọlọ́jọ́ tó wá bá sanni abacha fúnra rẹ̀ tọ́lọ́jọ́ fi mú un lọ. ìròyìn tó ń bẹ nínú ìwé ìròyìn the guardian láàárọ̀ tòní ni bẹ́ẹ̀ ojú ìwé kẹta ló sì wà ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ ńbẹ̀ tẹ́ lórí ọ̀fẹ́ àti gbọ́.
0: ó dá ọ̀rọ̀ pọ̀ tó jáde láàárọ̀ òní ó dá ẹjẹ́ ká lọ sákàtà ẹnìkan ò tó lọ dáúnlà gẹ́gẹ́ bí ààrẹ ológun nílẹ̀ nàìjíríà rí nígbà tí wọ́n sọ̀rọ̀ abdulsalami abubakar wọ́n ní ọlọ́run bàbá ní ká wúwà o ṣé rí ogun abẹ́lé eléyìí tọmọ kọjú tó lọ tó wá tó lọ bẹ́ẹ̀ ìdí ẹ̀ rèé o ojúkùú ń gbà náà bẹ́ẹ̀ lójú gúdà ń pé ń bo go what go one irọ́ òun ò lè ṣe ìdánimọ̀ rẹ̀ débi tóun fẹsẹ̀ múlẹ̀ débi tóun kò bẹ̀rẹ̀ fún gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ọ̀rọ̀ jáde pọ̀ láàárọ̀ òní bẹ́yìn àgbà bá ti rántí ìyá alẹ́ àná ẹ̀fẹ́ fìtàn ńlá ẹ̀fẹ́ ìbalẹ̀ nu wọ́n ní ọlọ́run ìdí ẹ̀ mọ̀rẹ́ ṣe rí bí abacha báyìí bó ṣe náwó gálá tó mu olóògbé ká sì máa wò ó ọ̀làwálé abiola o ibi wọn mu sí tẹ bá ń gbọ́ pé bí ìkọ̀kọ̀ tẹ́nikẹ́ni ọmọ àmọ́ kókó bí wọ́n mu sí o wọ́n mu jìnnà tèfètèfè àlè sọ pàtó ibi tó wà níbo wá ló wà kó tó dìpọ́ lọ́jọ́ dé ọ̀rọ̀ bọ́ta ni o. Ọ̀rọ̀ bọ́ta, ọ̀rọ̀ bọ́ta. Ìtàdénú, ojú ìwé àkọ́kọ́, òun ló ti gbéra. Ọ lọ tààràtàrà, ojú ìwé kejì, ṣẹ́ ẹ rántí ṣẹ́ gbàgbé díyà. Ọ̀rọ̀ yẹn, ìtàn yẹn, ó tún wú àwọn náà bóde láàárọ̀ yìí. Abdulsalami sọ̀rọ̀ pọ̀ o. Ilẹ̀ kún ọ̀fẹ́jú toto, ojú ìwé kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìwé ìròyìn The Nation.
1: Okay now, kìí ṣe wípé kò sí àwọn tí wọ́n ní ẹ̀bùn ọpọlọ tó lórílẹ̀‐èdè Nàìjíríà kí ó fi jẹ́ pé kí àwọn náà kí wọ́n kópa níbi ayẹyẹ gbàgede ti bọ́ọ̀lù àgbáyé aláfẹsẹ̀gbá àtàgbáyé nì tó jẹ́ ti ìfẹsẹ̀wọnsẹ̀ ti onífi àgbáyé tó ń lọ lọ́wọ́ báyìí kì í ṣe ti àìní ọ̀pọ̀ àwọn tó ní ẹ̀bùn àtinúdá tó ló jẹ wá níyàwó àbí ni ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ò ṣe pọ̀ ńbẹ o bí kì í bá ṣe wípé ìṣọwọ́darí orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣàkóso rẹ̀ òun náà ló fà á tá a fi wà lẹ́yìn tí wọn ò fi rí tiwárò tá a fi rí pa kóńbẹ ọ̀jàre ta ló sọ̀rọ̀ yìí peter obi ló sọ peter obi wéròyìn daily post ló post ìròyìn náà.
0: Ó dá ẹjẹ́ ká padà sórí ọ̀rọ̀ kan ò tó bọ́ta bọ̀m̀bọ̀ láti àkàtà ẹgbẹ́ alájùmọ̀ṣepọ̀ ọmọlẹ́yìn kristi èyí tá a mọ̀ sí kan wọn ni ẹgbẹ́ lẹ́tọ̀ ọ̀hún rokogó lórí tábìlì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáríjọpọ̀ gómìnà nítòkè tilẹ̀ orílẹ̀-èdè yìí pé ẹjọ́ jàre o ẹ mọ́ tọwọ́ òṣèlú bọ ètò ààbò wa bẹ́ẹ̀ bá da òṣèlú pọ̀ mẹ́tọ́ ààbò a dàbí lóru tí ẹ gbé tán tí ẹ wá lọ sínú apẹ tí sàpá wà ní ẹwà kopọ̀ àti lóru àti sápá ẹ wá toru ẹ papọ̀ wọn ní rárá o ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbéyàwó ọyàtọ̀ sókù àgbà níbo ọ̀rọ̀ dé dúró wọn ro ààrẹ ilẹ̀ yìí àti àwọn gómìnà ṣùgbọ́n dáná ẹ̀ jẹ́ ká tún wò ní abala ìkejì òun ni ẹtì ẹ̀tì ra àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ dápọ̀ ẹ̀jọ̀ jàre àlàáfíà nìkan ló lè ṣe bẹ́ẹ̀ ni ìṣọ̀kan ló lè ràn wá lọ́wọ́ o wọ́n wá rọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ já mi lórí ẹ̀ àfojúsùn ayé yín ẹ̀yin náà ti ṣe bẹ́ẹ̀ ti ganu sí i àwọn orílẹ̀-èdè lágbàáyé ilẹ̀ ń ganu sí o ìrànwọ́ wa bí ọba wa àtòrí ilé kìíní ètò ìṣúná wa bàbá látìlẹyìn owó yà látìlẹ òkèrè ni a fẹ́ ṣe léyìí àtìlẹyìn wa o látìlẹ òkèrè ni wọ́n ní ẹ̀dákun ẹ̀yin náà tó bẹ́ẹ̀ ẹ̀ tó dá dúró wọ́n tó dojú ogun kan wá o a ní látìlẹyìn nílẹ̀ òkèrè wọ́n ní ẹ̀dákun o nígbà wo gan ni orílẹ̀-èdè Nàìjíríà ni ó tó lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè torí ẹ̀ wà ńbẹ́ láwùjọ orílẹ̀-èdè àgbáyé ta ló wá sọ̀rọ̀ náà jáde o ìwé ìròyìn The Nation ó máa gbé wá débẹ̀ tí fún tẹ̀dọ̀ ròyìn á jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀yin ọmọ yìí kúrò kájọdúó kálẹ̀kùn ẹ̀ sápá bẹ́ẹ̀.
1: Ó dá daily post náà ló tún gbé eléyìí jáde lọ́dọ̀ tèmi ń bí níbi tí wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọwọ́ kejì kan ọwọ́ míì tó jẹ́ ti àwọn agbésùnmọ̀mí afurasí tí wọ́n tó irínwó níye tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí wọn báyìí ìyẹn lágbára púpọ̀ púpọ̀ o àmọ́ o mo tajú kan mo sáré wo ìròyìn kan bí ti punch gbé wọn ní àwọn sójà wa ọmọ ogun lẹ̀ wa wọn ni náà ni wọ́n ṣe ìkọlù sí àwọn ibùba àwọn agbésùnmọ̀mí tí ń bẹ ní ìpínlẹ̀ katsina wọ́n sì ba ibẹ̀ jẹ́ túútúú ni wọ́n wó bẹ̀ ibi ò ṣe é dúró sí mọ́ punch gbéròyìn kan ṣá o wọn ní láàrin ọ̀sẹ̀ kan gẹ́gẹ́ bí ìjábọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọn ní àwọn agbórí ìgbẹ́dìgárá àwọn ìgárá ọlọ́ṣà wọn ní ìkọlù tó tó 50 níye òun náà ni wọ́n mà ṣe láàrin ọ̀sẹ̀ kan ṣùgbọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa àwọn ọlọ́pàá ti sọ́ di mímọ́ o wípé kò sí ohun tó já o ibi ẹ bá ti ń gbọ́ kiri wípé àwọn agbésùnmọ̀mí ti ya wọ ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni wọn ti wọlé lógúnlógún wọn ń wọlé lọ́gbọ̀n lọ́gbọ̀n wọn ni kò sí nǹkan tó jọ o àhesọ ọ̀rọ̀ sí ni ojúlára kan fi sọrí wẹ́rẹ̀ punch ló ṣàgbé ìròyìn yẹn ṣá bó ṣe jẹ́nu.
0: ó dá punch yẹn náà jẹ́ ká àjọ tọ́ tààràtàrà kódori tábìlì àjọ serap wọn ní àwọn náà ti gbé iléeṣẹ́ elépo rọ̀bì orílẹ̀-èdè nàìjíríà nnpc ó diwọ̀ lákàtà ilé-ẹjọ́ bẹ́ẹ̀ sùn tí wọ́n lọ síbẹ̀ fún ni wípé owó kan tẹ́ ẹ tún yà sọ́tọ̀ bílíọ̀nù owó yìí pọ̀ bílíọ̀nù tó dé jẹ́pẹ́jẹ́pẹ́ ní mẹ́fà owó orílẹ̀-èdè nàìjíríà a tún lè pé òní mílíọ̀nù lọ́nà márùn-ún wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé owó tà ń sọ nípa rẹ̀ yìí bílí tó gbé mílí pọ̀ ni torí pé mílíọ̀nù ti ń bẹ lẹ́yìn rẹ̀ ó tó bí 500,000 bá a bá fọgọ́rùn-ún kun ìbá pé bílíọ̀nù lọ́nà mẹ́fà owó orílẹ̀-èdè nàìjíríà enji owo e baba legba ki na ma fowo na se won ni an fe to se ni gbogbo awon oko to je pe o ko ile ise elepo robi ni nbe oya e tun se ile ise elepo robi gbogbo awon akawe ati apejuwe won oya e ma to se tu gbogbo e se ko ma tan yirin yirin won ni owo eleyi poju ki le fe ko solon le fe ko ju nu re ni a mo rire po
1: iwe se koruko olon gan melo ni o fi ko igba melo
0: ele won ta ki lo ko e ti mu ihan be a fi suru o ewe royin the punch lo gbe wa debe e ja panu se ke ka lo se ka ikede ati ipolowo oja kini omo luabi agba owo wa ni be yen olu aye ti wa niyan le ka ipolowo oja bo fowo leran e mo binu na won ti
1: ere brandy 5.9 billion o lagbara o
0: abe wa ri pe le ton lagbara po

0: ni akinyin o wipe e ka bo pada se koni ti omoluabi e koni adani akoko re be koni akoko ni o to n gbohun satagun lati afin funfun balawo adugbo felele nilo ibadan to je olulu ipinle oyo lape worun gusu lewa ibe gan o na ni ati nda kenke luke e ma lo si atayelu jara ni agbaye ojopo Facebook e lo se awari e ni tona / FM 105.5 ibadan e like e love ben ke ba ni share comment yin o e je kiyen ki o ma gbera o da lori oro ti baba legba eleyi to fi yo seun e ja to pada na ka wo tori pe oro yen o gunju be lo nenu gbolu eni to ti se joba ri lorilede Nigeria gege be ave ologun nile ye Abdulsalami Abubakar baba koro bota la aro toni o won ni e je mo yi pe leyin odun meji odin ni ogbon o le to je wi pe iko ti poju ogbon sarege ogunagbongbo loselu oloko owo to danto lawujo wa ni orilede Nigeria ololufe mekunu eyin ologbe oloye Mashud Kashimawo Olawale Abiola won ni e je wa mo wi pe eyin ogun odun o se be a ma jo ni lowo o nigbati Abdulsalami Abubakar eni to n wa salaye oro n pe ewo e je akuku so baba so beyin oba ni kabe oni se ri nigba na lohun o eni to kuro lori isakoso iku o poju won de ngba na lohun eyin ologbe abacha oni se ri o nigba aye re Abiola o nibo lo wa o nibo la gbe si o o lo n gege bi enikan e je mo pe eni keni o le fi di e mule de wo inu obudu ewon bayi ni ologbe Abiola mo wa oni tori pe bi en se ngbe lati ibe kan bayi koju mo tuto mo won ti gbe kuwo nbe won ti gbe lo bo mi nje oda ta lo foju gan ni baba o ni ogbe won oni ko se dalaye o to le fidi re mule ni pe wo e bi bayi ni iye ra nkan bayi ni bi to wa ego bayi ni en gbe si koda ogbe won to le julo ni o abele ti nbe ni agbede meji ni o abe to je pore sura su ibere re ni o oni gbogbo e gbogbo e patapata e je mo pe ni igba na ologbe abacha ona lo se be o ona wo mu be ni o si fi pamo patapata porongodo ko to di wipe iku opoju ede oni koda nta mo nso yi un e gbo ni nbe to lagbara to le ti kede ngba na o le ni to tun fe to je eni keji ni pe isakoso pelu ilana se jobo ologun lawujo wa eyun eni to je olori fun gbogbo osise patapata ni ijoba oni sa fe so fun yin oni e je mo wi pe ajagun gbebojule oladipodiya ologun le fi di e mule bi e wo mo foju gan ni Abiola o ibi bayi lowa o mo le juwe fun yin o oya apa wo orun ni o apa ariwa ni o apa oke tile ni o oni ko si eda laye kan to le fi edi re mule ije nbo oro wa de duro oni e wa ri gbogbo oro gbogbo oro gbogbo lori ojo kejila osu kefa mo ni o odun ti 1993 oni se be gbagbe oni gba na odun eku fofo be lo jawe olubori oni etan gbo abacha yewe ena lo tun ba nkan je ni gba na oni sugbon sa ti abanika wa mo wo wa ka si mo wo bo ise joba ni orilede Nigeria oni awon isipo iropo ti mo nwaye ni eleka njeka o oni sugbon sa e je mo po won ojuri komo sero ko seni to le salaye re o pe bi bayi lo gbe Abiola in lo wa iku nikan ohun na ni agbo kọlọrun oba ki omo sanu wa ni oju wi akoko en lati mu iyen bota sugbon bi abo wa to lo sa sa sa laarin iseju aya pete won ni oro mi bota ni bi ti an tin ro ti kere omo orilede Nigeria pe wo e sera yin lo susu owo e sera yin lokan e wa tesowo iwaju lati daju pe orilede Nigeria o sengere si oke tente tabile ninu gbolun enikan to ti lo daula ri gege bi gbakeji gomina ni ipule ti imo eyan eze endome nigbati o te waju nu oro re o ni sere eyan omo orilede Nigeria ohun akoko te ko gbodo se na ni wipe eyin e sera yin leyokan e ko ra yin jopo agbajowo la fi soya o ni toto awon ipenija nbe sugbon sa o fe wa ko ni pe be ko ni jina ti o fi fe danu oni se wa re eyan mo orilede Nigeria gbogbo ipenija ta so nipa re yiun yo wa bi wo si niwon ba gba teyin ba se be te ko ra yin lo giri te se ra yin ni osusu owo nitori pe osusu owo lo ku esisi gaga wo kan kenin ta fe wa danwo ọ̀rọ̀ ń pọ̀ o. Wọ́n ní àwọn bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká máa gbé nínú ìfẹ́ àti ìṣọ̀kan gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ o láti lè jẹ́ ká bọ́ lọ́wọ́ àwọn ìpèníjà tó ń kojú àwọn èèyàn rere Nàìjíríà. Ojúwe karùn-ún ìwé ìròyìn The Nation.
1: Ó dá ẹjẹ́ kẹ́mi náà tún wọnú ìwé ìròyìn lọ nísàn-án lápá ọ̀dọ̀ mi ń bí. Gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe gbé wọn ní ọ́fíìsì agbẹjọ́rò àgbà fún ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú tó ń ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ elétò ààbò ti DSS. Wọ́n ní lọ́jọ́ tòní ọjọ́ 15 oṣù kẹfà ọjọ́ ajé ọjọ́ tòní gangan nú ọdún tá a wà yìí. Òun náà ni wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ẹlẹ́kùnrẹ́rẹ́ o lórí àwọn ẹni afurasí tí ó jẹ́ pé wọn ò ṣàìní nǹkan ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí tí wọ́n tó 400 nìyẹn tó jẹ́ pé nínú àwọn ọ̀kanòjọ̀kan ìṣẹ̀lẹ̀ ìkọlù ìpanilẹ́kúnjayé náà ni wọ́n ti kópa ńbẹ̀ ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àwọn ẹni afurasí tá ń wí yìí o wọ́n ní náà ni wọ́n máa káwọ́ pọ̀yìn níwájú nílé ẹjọ́ gíga tó kalẹ̀ ní ìlú Àbújá níwájú àwọn adájọ́ lóníranran tí a ti tò kalẹ̀ fún irúfẹ́ àwọn iṣẹ́ báwọ̀nyí látọ̀dọ̀ adájọ́ àgbà fún ilé ẹjọ́ ọ̀hún àyìn onídàájọ́ àgbà John Soho. Ọ̀rọ̀ kan tó bóde nípasẹ̀ èyí náà ni ó tẹ àwọn oníròyìn Daily Post ní ọwọ́ o. Ilé tó sì fi hàn wípé agbẹjọ́rò àgbà ilẹ̀ Nàìjíríà ọmọọba ọkùnrin Latif Ọlásùnkànmí Fágbèmí ó náà ni ó máa léwájú ikọ̀ àwọn tí wọ́n jẹ́ amòfin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ọ̀jìmì ní lórúkọ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà fún ìgbẹ́jọ́ lóníranran tí ó máa wáyé. Fágbèmí ti ṣe agbẹjọ́rò àgbà Senior Advocate of Nigeria SAN ọmọ sansan bíi owó. Wọ́n ní àtòun àti adarí ẹ̀ka tó jẹ́ ti àròjọ takoni ìyẹn òfin tí ó ń ṣojú aráàlú lábẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ọ̀gbẹ́ni Rotimi Oyedepo SAN. Wọ́n ní náà ni wọ́n jọ máa wà ní ìkọ́wọ́rìn nígbà tí àwọn ẹni afurasí kan tí àwọn agbẹjọ́rò tiwọn náà kan tí ó jẹ́ pé wọ́n máa ṣe ìgbẹ́jọ́rò tí wọ́n máa gbẹnu wọn sọ̀rọ̀. Ìgbẹ́jọ́ yìí ẹ̀wẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n ti fi tó àwọn lọ́ọ̀yà kan létí àwọn agbẹjọ́rò kan létí o. Wọ́n ní náà ni ó ní ṣe pẹ̀lú ni ó máa wáyé fún odindi ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ léyìí tó sì jẹ́ pé ó ń tọ́ka rẹ̀ wípé ilé ẹjọ́ gíga ilẹ̀ Nàìjíríà ti ń bẹ ní ìlú Àbújá. Òun náà ni kò ní sí lẹ́nu iṣẹ́ láti ọjọ́ ajé Monday tòní títí di ọjọ́bọ Thursday tòní tí í ṣe ọjọ́ 18 oṣù kẹfà ọdún tá a wà yìí o fún irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. ṣùgbọ́n wọ́n máa ṣe ètò gbogbo tó ní ṣe pẹ̀lú gbígbọ́ ẹjọ́ lórí àwọn àgbésùmọ̀mí yìí ni. àmọ́ wọn ni ìjọba ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ tiwa tá a wà yìí òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti sọ ọ́ di mímọ̀ wípé ẹ má dá wọn lóhùn o ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ àhesọ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ làwọn kan kúkú ṣe nínú ayé. wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ àìkú Sunday tàná wọn ni fọ́nrán fídíò kan tó bóde léyìí tó ń tọ́ka rẹ̀ wípé ẹ rí àwọn agbésùmọ̀mí làkùráwà tí wọ́n tó bíi 300 níye ni wọ́n ti ya wọ ìpínlẹ̀ ọ̀yọ́ léyìí tí wọ́n sì ń ṣe àpèjúwe irúfẹ́ fídíò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èyí tó jẹ́ irọ́ àti ètí àwọn kan láti mọ̀ọ́mọ̀ fẹ́ dá ẹrù jẹ̀jẹ̀ sí ọkàn àyà àwọn ará ìlú ni pé ẹ má ṣe dá wọn lóhùn. àtẹ̀jáde ọ̀rọ̀ tó bóde látọ̀dọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ Ọláyinka Àyánládé nílùú Ìbàdàn tiwa gangan ti ṣolúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ ló túbọ̀ ṣe lápèjúwe sọwọ́ iwájú o wípé ṣe rí fídíò tó bóde yẹn àwọn fídíò fọ́nrán aṣinilọ́nà ni wọ́n sì fẹ́ẹ́ fi dá pa tí ó kan àyà àwọn èèyàn ni. ó wá ṣe lálàyé wípé nínú ìwádìí eléyìí tí àwọn ṣe tó sì jẹ́ àrídìmú tó jẹ́ àrídájú náà ni ó sọ ọ́ di mímọ̀ pé ohun tí wọ́n gbé sí abẹ́ fídíò yẹn gangan náà ni wọ́n tọpasẹ̀ rẹ̀ o sí ọ̀dọ̀ ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Alhaji Muftau láti Kòǹtàgòrá eléyìí tí ó ń fèsì sí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n fi ń fèsì sí àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tí wọ́n ní wọ́n ti gbé tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìrandí ọ̀rọ̀. wọ́n ní ṣùgbọ́n nínú ìwádìí wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá wípé bíbá yìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ń bọ̀ ó ti o. Àyánládé sọ̀rọ̀ ó ní pé àwọn ó tún tẹ̀síwájú láti máa rí pé gbogbo ìlànà àti ìgbésẹ̀ ẹ̀fọ̀páwọ̀n eleyi to ba ofin mu lati ri wipe ani abo to peye na ni a ma lakole re ni ipinle Oyo lawon asiko ta ti e wa yi ni pato n pataki na ni awon tubo tepele mo lati ma ri pe o di sise o baba wa ri enikeni egbe kegbe abi ogba kogba ti won kura won jo wipe omi alafia ipinle Oyo ti n dogbon toro die die n loku ta won ma ru irufe eni be bo wa ba te oran re o di ti ile ejo ododan si ni ki won gba idajo to to le won lori punch na lo punch iroyin na
2: babe why are you frowning for me now
3: mama make noodles for me
2: this woman okay how do you want it
3: I want it as it is hot let it burst my brain
2: okay I'll make it but if I make it I want a kiss.
4: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
6: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgbọ́n èdú kan àti iyọ̀.
7: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsudent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
8: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
8: Me and Maggi, so good together.
11: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán ẹni gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
12: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
11: Ṣé mi ò sọ fún ẹ?
12: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
12: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
13: Mommy, today Goldie Mom get me quite well.
14: My own self.
15: Mommy, you try. But I beg, suffering with this milk.
14: Not be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
15: Milk inside? Since when? Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mom, make every day golden.

0: dishing goodness for every side of you.
1: Bẹ́ẹ̀ni Akinyin wí pé ẹ̀ṣẹ̀un púpọ̀ jù ẹ̀kú ìfẹ́ kọjá ibi tí ó sì máa rọkẹ̀ lórí ètò fún tẹ̀dọ̀rọ̀ yẹn fún ti òwúrọ̀ òní. Aago méjì gẹ́gẹ́ ògbà nǹkan gbè náà gbé wá fún yín. Aago mẹ́sàn-án lówúrọ̀ ọ̀la. Akọ̀tún ti fún tẹ̀dọ̀rọ̀ yẹn. A kà á ṣe ti gbọ̀ yín. Ǹjẹ́ títí ọ̀la hàn Tọ́lá ni Aládélájà lorúkọ tèmi. Yẹ́rọ yín ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán sọ tán gbùráyé. Àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ńbẹ̀.
2: Ẹ jẹ́ pàdé láago mẹ́jọ lálẹ́ òní lórí bàbá olóore ìlú. Bó bá dáago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ẹ pàdé olórí sport Queen of Scorer lórí ètò tá a pè ní Jáhùn sí. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsì lorúkọ tí mo ń jẹ́ Kánṣu Ajánàkú tẹ́gbà gbòjì ẹfọ̀n papọ̀ jọ mọ́ kí n ti kíkẹ́ ẹ̀yọ̀ lérí kùsù Èkó.
3: Ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣe bí ọ̀yọ́ láàrí
4: ajíṣe bí ọ̀yọ́ láàrí
5: ó fún omojì.

ọ̀sẹ̀ yìí torí pé New York Knicks ẹ wo ibi kúbi náà bi Wemby o ìyẹn Wembanyama mọ̀ ṣe yàmàyàmà ni àtòun àti San Antonio Spurs ẹ o mọ̀ bá wọ́wọ́ àǹbí tó ti dá lẹ́yìn ọdún mẹ́tàléníàádọ́ta 53 years New York Knicks ẹ o wọ́n gbé ìdíje NBA best of seven series wọn mẹ́rin mẹ́rin sẹ́yọ̀ kan òun náà ni wọ́n fi fi yà jẹ́ San Antonio Spurs ó sà Wemby kódà Wemby ṣe ló som training rẹ̀ nù nígbà ọwọ́ ìyá dùn torí àwọn eléyìí wọ́n bó sí fún ni New York City tẹ bá ń gbọ́ wọn ń gó gàgà ìyẹn lópin ọ̀sẹ̀ yìí kì í ṣe kékeré o torí wípé ó ta lẹ́nu fún wọn ọmọ ìwọ bá wà ní iyọ̀ fẹ̀ lákòókò ìwọ náà mọ̀ mọ̀ bí afẹ́fẹ́ ṣe bó ti ṣe wà lọ pẹ̀lú bí Knicks wọ́n ṣe rọra ṣe kí ni ọ̀ra ni San Antonio Spurs wọ́n ní ọ̀la wọ́n dẹ̀ gbẹ́ bí o kò wá tán síbẹ̀ o nínú eré ìdárayá ìwakọ̀ díje formula one ẹ̀yin ti sa LH44 ọwọ́ yín dà ẹ jẹ́ kí n rọwọ́ yín lókè torí pé ó ta lẹ́nu o fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún méjì sa Lewis Hamilton àbí olóyè Lewis Hamilton ni ó ṣe kíni ó jáwé olúborí o nínú eré ìje ìyẹn fún ikọ̀ Ferrari ojú àwọn ará abírí rìí kù rí Mercedes wọn lè gbégẹ̀ sí ọlọ́run gbọ́ McLaren wíwu ìhàn yá wọn Kimi Antonelli òun gan rìtáyà Alonso òun gan dúró tán wọn bú só ìyẹn sá Alonso lẹ́nu ni ọlọ́run ló lẹ́ẹ̀mí èròǹgbà wọn bú Alonso só ó rìtáyà wọn láti fún Lewis Hamilton láyè jáwé olúborí ìyẹn fúnnú eré ìjẹrè àkọ́kọ́ fún Ferrari gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ní ẹ mọ play góòtì tó ti tán wọ́n ti fi ṣàfihàn góòtì ń yọ̀ Lewis Hamilton sì ń jẹ́ odi mímọ̀ pé ìdébọ̀dí o para ìdébọ̀dí o George Russell Kimi Antonelli ó jẹ́wọ́ ẹ̀yìn ẹ̀wò toró mú ń bọ̀ ẹ tí ì rí nǹkan kan ní ìdíje formula one ọlọ́run gbọ́ wọ́n gbé formula fọmọ ẹlòmíì kò ní le jẹ́ láì ṣe bébì ọlọ́run ló lẹ̀mí èrò ó pọ̀ gan ni lópin ọ̀sẹ̀ yìí kò wá tán bẹ́ẹ̀ o lópin ọ̀sẹ̀ yìí náà níṣẹ́ làwọn ọmọ nàìjíríà ẹnu wo dá kọ́ ọ̀bọ̀ ìwà wo dá kọ́ ọ̀bọ̀ níṣẹ́ la fọwọ́ ba igue o tiẹ̀rí ọ̀húnrì wọ́n sáré kò fún bàbá yìí ìkókùkò lórí ọ̀rọ̀ tó mọ̀ àti aisho spirit ẹ̀tọ́jọ́ bára wọn sọ lórí jẹ́sí tó wọ́n tó ní jẹ́sí nàìjíríà bá lọ kì í àbí ṣòkòtò nàìjíríà ẹ ṣòkòtò jẹ́sí nàìjíríà pé bá lọ kì í àwọn èèyàn bá bo tiẹ̀rí ọ̀húnrì o kódà wọ́n fi báńtà àti ìsọkúsọ ọ̀rọ̀ àtẹ̀búkẹ̀bú wọ́n fi àmẹ́ǹdì igue títí ẹ̀bẹ́ǹdì kódà pé nǹkan sí eyín oyin tó ń dán pandan wọ́n ti fa ọ̀pọ̀lọ yín mọ irun yín yẹn ẹ sọ pé nàìjíríà náà bàjẹ́ kẹ bí yín kọ́ pé tí yín tó mú sáà níbi ewé kó àwọn ọmọ nàìjíríà wọ́n sáà ṣe kékeré wọ́n kùkù igue kì í ṣe kékeré at the end of the day agbápadà sọ̀rẹ́ndà ó ṣàwà tọrọ àforíjì ẹ̀yìn náà dárí jì í. Owó mi ni ẹ̀bẹ́ o sọ́wọ́n kàná play with you lórí pé ìwà wọkọ̀ pínlẹ̀ wọn ẹ mọ̀ kanra mọ́ òun o. Ọlọ́run ló lẹ̀mí o tí ọrí ọ̀rìn ó ṣàtọrọ àforíjì ìyẹn lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó pín ọ̀sẹ̀ yìí kó ṣe ta lẹ́nu ní ìdíje ìfẹ̀yà àgbáyé òun náà sì ń tẹ̀síwájú. Òun kálukú sàn gbára wọn lójú kó búláláyà fúnra wọn ní orí kájú òun kálukú sàn rírì kùnà. Ọlọ́run ló lẹ̀mí èrò ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo omi tẹ ti ń pẹ́ ìkànnì splash 105.5 lè fún bàbá ìgbè fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ò pé mi ò lórí ètò ìjà wọn sì ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti ìjákèjádò àgbáyé ó gbàgbé kí n jó eléyìí mọ́nú nínú intro mi ni pé Lewis Hamilton ẹ̀ tó bá yẹ pé ṣe ẹ̀ kí n ké ló ń jẹ yẹn ló ń jẹ́ kí inú ẹ̀ máa dùn ó yà kó tẹra mọ́ ó yà kó tẹ àti lè kọ́sọ́ pá àfáwọn Kardashian ní láìfù wa náà ṣùgbọ́n tó bá yẹ pé Kim yẹn gangan ló mú happiness Lewis tẹ̀sán mọ̀ tẹra mọ́ lọ́run ló lẹ̀mí ó bẹ́ẹ̀ sì lè Kimi a ní ogba táwẹ́ẹ̀lì padà lọ́wọ́ Kim lọ́run ló lẹ̀mí ó anyway ètò já wọn sí òun náà la wà níkànnì ọmọlúwàbí splash 105.5 FM ilé fún bọ́lárégbè fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ò pé méjì Washington DC ti à ń bàdàn òun náà rèé nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ètò ìjà wọn sì ròyìn ìrẹ̀dàyà láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti ìjákèjádò àgbáyé orúkọ lọ́wọ́ bọ́sìnì fún òwúrọ̀ tòun desmond dìde àgbàwo tí ìbàwò jẹ́ àgbàwo tọ́tọ́tọ́ tó ń fa sẹ́mu tí ọláwọ́ olóòtú ètò yìí adéronke adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kama vinga ti ń gan kan ẹyìn tèmi onílọ́jọ́ ajé àràjẹ jẹun àlàjẹ lọ́wọ́ ànínílọ́rùn àrísìkí owó àrísìkí ọ̀la àrísìkí tí ń dẹ́rù gbóṣùkọ́ lọ́wọ́ bàmí kúdà lórí gbòtítún gbọ́ ìkànnì yìí ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀mí kan kújẹ ẹni gbígbà
ẹ ní mayan fún ẹ ní ṣàwùrẹ́ ẹyin tèmi ẹ ní bọ́ sókùnkùn ayé ojú ẹ jẹ́ mú látorí káṣẹ torí mo mọ̀ pé weekend yìí o ti náwó ti bura mú o ti ṣe everything pẹ̀lú owó láti wá ṣe kíni láti wá jẹ́ kó rogún padà yẹn sí àpò rẹ ẹ ò ní láti ṣe kíni o ò ní láti tako jẹ ni ìyẹn lójú òpó káṣẹ *347*1004*1# kí n mo pè é *347*1004*1# òun náà ni short kò délé tó fi ta lójú òpó káṣẹ ẹ tó sì fi jẹ torí wípé. Ìwọ náà gbọ́ lọ bizabiza o, ìyẹn lópin ọ̀sẹ̀ yìí kìí ṣe kékeré *347*1004*1# àbí www.cashier.ng www.cashier.ng ẹ̀mí ìbínú ojú bẹ́ẹ̀ lè wà nígbà nìbàdàn facebook /1055 ìbàdàn yóò buwó ta lórí ìjáwọn sí láàárọ̀ yìí ìjọlágbọ̀n káṣẹ àmọ́ ẹtí ọkọ́ mú láti eré ìdárayá orí ọ̀dọ̀ tó rájọ tó ń ṣeré ìdárayá orí ọ̀dọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà athletics federation of nigeria àwọn láti gbósùbà káre àwọn eléré ìdárayá orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ṣe dáadáa ní 2026 NCAA outdoor track and field championship ilé tó wá ní eugene oregon lórílẹ̀‐èdè america ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí ó rẹ̀ pé kányín sọ́lá àjàdù ó kányín sọ́rọ̀ orílẹ̀‐èdè nàìjíríà samuel ogazi ó jẹ́wọ́ pọ̀gá lòun o ìyẹn eléré ìdárayá 400 meter

0: wọn máa ṣe kíni. Wọ́n á fún àkọsílẹ̀ lẹ́nu rẹ́kẹ̀rẹ́kẹ́ o. Bẹ́ẹ̀ sì rèé Ajayi yẹn Kanyin Sola ó ṣojú Auburn University. Òun náà ló jẹ́ onírèé ìdárayá 100 meter 9.72 seconds. Òun náà ló sá o. Ilé ètò fi fún àkọsílẹ̀ ọmọlẹ̀ Adúláwọ̀ tó lákọsí 9.77 seconds. Ilé ètò ọmọlẹ̀ Adúláwọ̀ ìyẹn ọmọ orílẹ̀-èdè Kenya Ferdinand Omanyala eléyìí ètò tì ní tẹ́lẹ̀ ọ̀pọ̀ Omanyala ló lákọsílẹ̀ yẹn tẹ́lẹ̀ ní NCAA. Ṣùgbọ́n Kanyisola Ajayi ó bá àkọsílẹ̀ ó bá jẹ́ gidi gan ni o. Ilé ètò ọ̀hún sá 9.72 seconds. Bẹ́ẹ̀ sì rèé pẹ̀lú bájà ìbú tún ṣe wá ṣe dáadáa yẹn fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti fi wàkàn rí ṣe bẹ́ẹ̀ lóun náà gba gold medal fún orílẹ̀-èdè Nàìjíríà ní NCAA. Òun náà láti rí Divine Odúdúrú. Fimọ Adenekan òun náà ti ṣe bẹ́ẹ̀ rí orílẹ̀-èdè Nàìjíríà. Fún Samuel Ogazi 43.61 seconds òun sá ọ ní 400 meter. Eléyìí tó òun fi fún orílẹ̀-èdè America Michael Norman tó fi fún àkọsílẹ̀ tí yẹn ti ń gbé kí látọ̀dún 2018 tó fi fọ ní ẹni Alabama University. Òun lòun ṣojú ẹni apá abẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ọjà ń sá sí àwọn ọmọ fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ìjọ òkun òun náà ó ní podium finish orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka àbí tó ti kọ́ ẹni tí wàá ṣe ààrẹ àjọ tó ń rí sí eré ìdárayá orí ọ̀dọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó ń bọ́ kókó wa ìjọ ìjọ kò di mímọ́ pápá tó ti gba káre fún àwọn ọmọ yìí wọ́n ṣe jáàsì orílẹ̀-èdè Nàìjíríà ò fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ìyẹn ní orílẹ̀-èdè America ìgbáradì fún ìdíje Commonwealth òun náà ń lọ lọ́wọ́ tí wọ́n sì gbádùn àwọn bí èbò bó ṣe ń gbádùn tí bẹ́ẹ̀ eléré ìdárayá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà míì ní NCCA Outdoor High Jump eré ìdárayá kíkọ́ ọlọ́gbọ́nrán gẹ́gẹ́ ìyẹn Tèmítọ́pẹ́ Adésínà òun náà ó ṣe dáadáa orí 1.96 meter òun ló fò tó fi mú gold medal tó fi mú àlefo orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ pé Rose Yeboah àwọn yẹn ni wọ́n tó tẹ̀lé lẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń ṣe dáadáa ṣáájú ìdíje Commonwealth kò tó di kó dé ó dọ̀ jẹun bọ́sì ìdọ̀yà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà àwọn ẹlòkùn àwọn náà ni wọ́n ti gba dé o wọ́n sì ti gba líìgì àgbọ̀jọ obìnrin ní sáà 2025-2026 orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìdíje super six eléyìí tó tẹnubodò lánàá nílùú Port ìyẹn nípínlẹ̀ rivers lẹ́yìn omi ayọ̀ ẹlẹ́yin odò odò ilé ìtàn ta ojú bayelsa queen tó ti gàbọ́gà márùn-ún ló kalùpọ̀ náà ni wọ́n gbá ìfigagbọ́gà wọn tó gbẹ̀yìn tí wọ́n ti ta ọ̀mì wá fún wọn láǹfààní láti gba líìgì àgbọ̀jọ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà lè túmọ̀ sí wípé wá fún bí women's champions league qualifiers òun náà ni wọ́n ti wá mọ̀ kópa báyìí láti mọ̀ bóyá wọ́n lọ kópa nínú ìdíje CAF women's champions league ìyẹn ní àkókò yìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ̀dọ́ kò sí pé ó sá lẹ́nu gidi gan ni àwọn náà gbà lọ́dún 2024 ó tó gbé bàyẹ́sà kún padà gbà lọ́wọ́ ó tó wá rí fún wa padà gbá padà ọwọ́ bàyẹ́sà wọ́n á kópa ń wà fún wa láti lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ní continent lẹ́yìn tí ẹ̀dọ́kùn ìjẹ́ ni wọ́n gba líìgì àgbọ̀jọ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà. Agbábọ́ọ̀lù kọ FC Robokun ìyẹn Adégbuyì Olúwakẹ́mi òun náà ni wọ́n fún ní NWFL Player of the Season lẹ́yìn bó ṣe ṣe dáadáa ìyẹn ní sáà ní 2025-2026 nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Agbọ́wọ̀ àárín ọ̀hún òun náà ló dúró tán tó dúró ṣánṣánṣán léè tó mú wọn fún ní Best Player of the Tournament. Bẹ́ẹ̀ aṣọ́lé ikọ̀ Super Falcons ìyẹn agbábọ́ọ̀lù kọ Abia Angel Fatima Ọlọ́kọ̀ òun náà ni wọ́n fún ní Golden Glove gẹ́gẹ́ bí aṣọ́lé eléyìí tó ga jùlọ ní sáà tá a wà yìí nínú líìgì àgbọ̀jọ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé bíi márùn-ún àbí mẹ́fà òun ló jẹ́ ńjọ́ tí ikọ̀ ìyá agbábọ́ọ̀lù ẹ̀dùn pín in tán mú un. Rivers Angels wọ́n náà fún ní Fair Play Award lórí bọ́ ti ṣe dáadáa sí pẹ̀lú bí wọ́n ti ṣe kóra wọn níjàánu lórí pápá ìyẹn ní sáà eléyìí tí ó tẹnubodò gbogbo àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n bú tàyè òun náà ló ń dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé àwọn ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin nínú líìgì àgbọ̀jọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe dáadáa ìyẹn ló kù ká eléyìí tí a wà yìí. Òkè ikọ̀ Rangers International tìǹú ẹlúgbù nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà wọ́n tún ti fi àdéhùn olùkọ́ni Fidelis Ilechukwu pẹ̀lú ọdún kan nínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà mọ̀ wípé Ezeaku yẹn Amobi Ezeaku ní ti ṣe alága wọn níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ló wá sọ̀rọ̀ wípé ẹjọ́ o Fidelis Ilechukwu fẹ́ lọ Fidelis Ilechukwu ò lọ kò lọ o àwọn sì jọ wà nínú ọkọ̀ ọ̀hún lẹ́yìn tó wá túmọ̀ sí wípé eleyi to wa fi ade re loju si pelu odun kan te ko yo wa pelu won todun 2027 ohun lo nse atona e wi pe awon ati fidelis leju le chuku won jo le po bi ke to bo nu na lati gba to dara po mo iko igbe agbobolu rangers lodun 2023 lẹ́yìn ìgbà tó ṣe dáadáa fún ikọ̀ mfl plateau united heartland owerri ẹni ọdún 57 ọ̀hún òun ló ti ní lìgì àgbọ̀dé orílẹ̀-èdè nàìjíríà méjì ìyẹn lọ́wọ́ ẹgbẹ́ olùkọ́ni ẹ̀sìn mọ́ gbàgbé 2023-2024 tó dé òun náà ló gbà á ìyẹn fún ó tó àdúpọ̀ tí wọ́n á gbà á ìyẹn ló pin sáà flying antelope àwọn ní kò sí ibi tí ilé chukwu ń lọ àwọn jọ lẹ̀ pọ̀ tó bọ́ ọ́nà agbọ́wọ́ ẹgbẹ́ ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà adémọlá lukman òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti ń lọ wípé ó fẹ́ darapọ̀ mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray ẹgbẹ́ wọn ń gborí wọlé gbowó wa ó ti jẹ́ wípé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bíi barca ni madrid ni atletico ni madrid wọ́n fọ ọ́n táwọ́ sí osimhen látinú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray ni kò sí tó ju àwọn òta agbábọ́ọ̀lù àwọn àmọ́ lórí ọ̀rọ̀ adémọlá lukman tó jẹ́ wípé tó bá gba agbábọ́ọ̀lù galatasaray wọ́n fi fẹ́ hàn láti gbé kódà wọ́n lo victor osimhen láti fi bá sọ̀rọ̀ pé bó o ní kò wá jẹ́kọ̀rẹ́ ó mọ̀ bọ̀ ìgbé agbábọ́ọ̀lù ṣùgbọ́n adémọlá lukman gẹ́gẹ́ bí ìròyìn tó fi síta látọ̀dọ̀ agbẹnusọ rẹ̀ ó jẹ́ òdì mímọ́ wé kìí ṣe pé wọn kúkú gbórí wá kìí ṣe pé wọn gbowó wà bí wọn gbé nǹkan lẹ ṣùgbọ́n ọ̀rọ̀ lórí ọjọ́ iwájú òun lákòókò yìí ohun ò tí ì mọ tó fẹ́ mọ̀ pé ní oṣù kínní ọdún tá a wà náà ló ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù atletico de madrid ibi orí bá wá ń bẹ̀sẹ̀ rè òun fẹ́ rí dájú pípọ̀ òun mọ̀ ó dẹ́ jẹ́ wá padà lọ sí ìròyìn tí mo fi ṣíde láàárọ̀ tòní ọ̀rọ̀ thierry henry mọ́nìgbà ìgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè france àti legend ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal òun náà mọ̀ làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́mọ̀ ti ya jẹ níjẹkújẹ lópin ọ̀sẹ̀ ilé ìta lùtàn lórí ìṣẹ̀lẹ̀ kan ilé tó ṣe lásìkò tí ó lè dé amẹ́ríkà àti paraguay tó jọ ń kojú ara rẹ̀ ìyẹn ní los angeles nínú ìdíje ìfẹ́ àgbáyé níbi tí amẹ́ríkà ti nàwọn pẹ̀lú àmì ayò mẹ́rin sí ẹyọ kan high show speed jerry henry àti zlatan ibrahimovic àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n jọ dúró papọ̀ ló wá jẹ́ wípé high show speed ó wọ jersey orílẹ̀-èdè amẹ́ríkà ṣọ́ọ̀tì tó wá wọ̀ ṣòkòtò tó wọ̀ sí jersey ṣòkòtò ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà bí ti ẹ̀rí ẹ̀rí wọ́n bá ń fi ṣe ẹ̀yẹ wípé bá lọ kí ló mọ̀ wẹ́ bóò ló ṣe kó méjì bóò ló ṣe ká amẹ́ríkà àti nàìjíríà bóò ló ṣe kó ìyẹn papọ̀ eré ohun làwọn sí ìkàkún làwọn sọ ń tí wọn náà mọ nàìjíríà sì gbaná jẹ mọ ti ẹrì ẹrin lọwọ ní àwọn wo ni bá lọ ṣé kò rẹ ń ṣá ẹ ó nípa tí ìgbé ẹmọ tẹra ni o ẹjẹ kò rí ni ó pé o àwọn ọmọ nàìjíríà ṣáàyà bu bàbá lọtún ló sì bẹẹ ti ẹrì ẹrin ó wá láǹfààní láti wá ó tún ṣe fọ́nrán mi ẹni ọmọ nàìjíríà wọn ò sọ pé bá lọ kì ní yẹn mọ̀mọ̀ bínú òun àwọn ń ṣàwàdà ni o ọ̀rọ̀ àwàdà ni o pé pé ó dàbí pé ọ̀rọ̀ yẹn kò fẹ́ rí àwọn èèyàn wípé torí wípé àwọn sọ ni pé bóò ní high school tó ṣe wọ us lórí nàìjíríà wípé àwọn bá lọ kì ní bó ṣe to àwọn sẹ́ẹ̀tì yẹn bó ṣe tò wọ́n ìyẹn papọ̀ ohun ò ní bá lọ kì ní orílẹ̀-èdè nàìjíríà wípé òun ni kò bá jẹ́ ṣọ́ọ̀tì france italy àbí spain òun ni kó wọ̀ sí ó jẹ́ ṣọ́ọ̀tì italy france àbí spain òun náà ló wọ̀ sí wípé òun sọ náà lòun sọ pé akéré tó gbé ele papọ̀ nàìjíríà ló ṣe bad luck ẹ jẹ́ káwọn tèmi wọlé ìyẹn láàárọ̀ tìtò ní pàtàmùlára káwọn ara yìí
1: akú bẹ̀rẹ̀ ọ̀sọ̀ tuntun ọ̀sẹ̀ ayé ọ̀sẹ̀ jùnú yóò jẹ́ fún wa.
0: ìbá mi jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìpínlẹ̀ àtọ̀mùlá àwọn ọmọ nàìjíríà ṣé àní mọ̀ lo chipi díẹ̀díẹ̀ báyìí káwọn ní ẹ̀mí àkúwé kẹ́mi ìwà yìí kò lè last torí ibokúbo tí wọ́n bo ti ẹrì ẹ̀ ń rì ó ní láti padà wá tàwa ṣe fọ́nrán mi pèsè sọ́wọ́n kàdọ́ pèsè yóò tiẹ̀ lé báyìí sílé kínkínní ara yóò máa wà dà ní kó jẹ́ lómi kó jẹ́ aṣọ spain lówọ̀ kó jẹ́ tíkì lówọ̀ kó jẹ́ tíkì lówọ̀ ní tóun ó sọ náà lòun ti sàn fún òun túmọ̀ sí pé bad luck ni nàìjíríà ẹ mọ̀ kàn á mú
2: un. ẹ kẹ́ sọ̀rọ̀ kan ra ṣe ó jẹ́ nǹkan tẹ́mi fẹ́ràn jù lórílẹ̀-èdè pé tí àwọn nàìjíríà bá wọlé tiẹ ó máa notice pé nǹkan kan ṣẹlẹ̀ ìkẹ́kẹ́ yìí yóò wà ṣẹ́dẹ̀ rí statement tó sọ ẹ pé kó lè sọ bẹ́ẹ̀ kò sínú àwàdà pé ó ṣàwàdà èèyàn fi múdákù ṣeré bo se ma ri ba lock ni sokoto to wo lori aso ko wa se so pe akolo eh color ayo to so mo that is bo o le so pe bad luck ni ayan o no le gba ko pe yo ni bad luck ba yen so awada yen awada ti o le ba yen na lara mu ni
0: ninu foran ohun nkan kan mi tun sele laarin Zlatan ati Aisha Ospiri wa ti Zlatan bi pe ta lo ro po ma gba World Cup. Only Portugal is winning the World Cup. Ronaldo is winning the World Cup.
2: Gba Mike lo.
0: Yeah, abi. Zlatan Ibrahimovic ba ja Mike gba lo speedy. O jule ko da epo mo kan to se lo. Iyen ba ni watch him win. Te ba dori, te ba wa re Facebook ka ifunse se. O be lo na se se pe watch him win. Eta watch him win. Lo tun bu Zlatan.
2: En to wu lo so la. To ba bi Zlatan authority wa so. Gba to bi ohun lere, en to wu lo ko. O lo hun so yen. Emi ri pe ko si pe boya pe kini. Oni lati gba Mike lo we abi pe wo lo bi lere bere. O da so opinion ti e da ni
0: fun. Idi ja ko Zlatan fun lati ile na lati mo ko Zlatan ko kin se fan ti Cristiano Ronaldo. Tori ara nkan ti awon eyan nigbagbo bi ko n bi Zlatan Ibrahimovic inu si Ronaldo ni pe ni odun kan to ye ki mo fe ran ti odun yen boya 2018 abi World Cup to ko to kan 2018 2014 mi shamo Cristiano Ronaldo ni o je ki Zlatan Ibrahimovic lanfani lati lo iyen sinu idije fe agbaye tori pe omi hat-trick ninu fi dagbada
2: yen bo si ti da ati jo na to ba to ba like Ronaldo o sese ko je wi pe
0: awon ti Ronaldo ti da loro ni
2: o se wa niyan
0: iru e na ni Diego Simeone
2: o se wa niyan ko si pe boya pe o jago ko si re
0: o da Abdul Qadir Aderogba ajo to nsi bola alafesegba jake jado agbaye ajo FIFA awon na ni won ti je ko di mimo pe orilede Ivory Coast squad ti won ko lo tan ko lo sinu dije feye agbaye awon na ni ojo ori won lo kere julo pe odo o po ninu squad yi koda iyan le pe squad ti won ko lo ni golden era leyin igba leyin aye awon dida Drogba ati Yaya Toure pe squad eleyi ti oluko ni Emmanuel Faye to n ko lo lakoko yi awon ni ojo ori won to kere koda en ti o fe dagba ju ninu won 33 years ni iyan Wilfred Zaha ohun ni okay Wilfred Zaha to ye kan tun mu dani won yo le ko lafani iyan lati tele won lo sinu idije ife aye agbaye yi intan sonu asi ri pe kini ohun niwa ti won koju Ecuador lana ti won abi lafemo ju oni ni Ahmad Diallo o lanfani lati mi awon fun won lanfani lati jawe olorimo Ecuador lowo awon ni kotoju oyin won kere julo se Ivory Coast pelu ti won pe ni ta ti sapoju gege bi golden generation ta jo FIFA gan si fi ta pa awon rojo ori won kere julo tan ka awon odo wa sinu idije yo cha ma lo fa ninu idije fe ya agbaye
1: takun ta ba wo iso gba bolu wele di Ivory Coast lana koda ayi ko to di pe won gba figagbaga yi won gba figagbaga kan kojo orilede France lati be re mi ti mo wi pe iko yi o se se ki won se dada ninu DJ ta ba si wo gba awon goal tan lo awon Sangare agbabolu
0: ni Mohamed Kone agbabolu Ben Osman Demonde
1: agbabolu won lo waju iyan omo ma yi yan Amadi Alo bakan won ni agbabolu kan lowo egbe mo gba gboroko agbabolu yen omo e na
0: Simon Andigra
1: Andigra o mo fe ranti te ba wo yo ba mo se gbabolu lana koda oluko ni won ti ba se ogban atinu da to ni lana olufa
0: o ni so mo poro Simon Andigra ja pada si channel wole ta se ninu DJ fe agbaye lo 2023 Simon Andigra ni ase ka gba DJ arin to fi oju ola ina re awon yan so pe injury ni ti e ba se injury ola ina o le mu omo yi
1: agbabolu
0: e to fi oju online ri njo yen kodo da kunjuri online
1: agbabolu
0: o pa agema won
1: ene do tumo si pe te ba wo ide bo se ba ewo le de pado e ba bo ye ba won play gan lana gan won play like bigba to ba je pe won full confidence na fi gba ole de Ecuador play so la podo temi ta jo ifa so pe awon na kereju yen emi ri pe kikere won gan o yo tori so gba bolu won lana o ti o koda emi le ni o daju igba tan gba DJ fi eya ile adulawo lo
0: ayipada
1: to ba orilede Ivory Coast o ju igba tan gba DJ ile adulawo lo so wa mo pe DJ fi eya agba ilele igbesi akoko na si gba won si gba won fi garaga mi so to ba gba keji ta tun ba bo tun ba tun se perform eh awa se ma table wi pe orilede Ivory Coast si ko je pa won na reju ile adulawo
0: e wa wo orilede mi to tun lawon agbabo tojo won kereju Ecuador tan ba gba e won lagba bọọlu tọju ori won to kere julọ 26 to 28 days na won ti range won ti won wa be orilede Morocco a so orilede Morocco Bosnia Herzegovina e won lawon agbabọ tọju ori won kere julẹ yin edin seko to dagba julọ tapa be orilede Spain lawon agbabọ tọju ori won kere Norway na lawon agbabọ tọju ori won kere to fun orilede South Africa ka wa pada sori Atlas Lions ti Maroc ka fi otele ka fi ibinu le abi ka fi pe Morocco won se gbogbo ile adulawo nigba dije fe ile adulawo orilede Morocco te ba n gbo ma ba e ta tan de le ohun na se fole de brazil ni opo ose yi tori awon ki oro ti mo fe ka so na awon ole de ile adulawo tan se da I expect tan le gba pelu brazil ni agbowarin we mo fe ran ti oruko omo leje leje omo yen o se gba bere fi gagbaga re fole de morocco ni n to fi oju casemiro ri won neutralize arin orile de brazil yin gbori se laka wa nka boroboro lojo orile de morocco da morocco lo first goal won owo arin yen ti orile de brazil tan ro pa won kojo mo won waju orile de morocco won neutralize iyen fun mo morocco na won de wo semi final ko da gba third place ni AFCON ni FIFA World Cup to koja e se imi se magic mi ni o sele latodo ile de morocco yen tun je mu latodo
2: o ye se ko sele tori temi ngba ti won bere fi ka waga yen ise won ton fi ngba ile de brazil o ya imi gan lenu
0: o wa dabi pe morocco ni brazil
2: o da o ya mi lenu mo fo tele mo follow won pe awon eleyi won ko brazil bo se play tori ta ba wo ise won ti morocco fi play won duro rara fast and forward ni gbagbagba to de je wi pe kini everywhere o no won tin se kini o won tin mu bo yen jade bo ile de brazil gan asise po fun won ton se tori pe kini pressure to ile de morocco gbe fun won beni in ton roko na ba pressure to ile de morocco ti gbe fun gan ko je ka won gan roju tu ara won
1: adokun te ba ti e wo ile de morocco tan so yi te ba wo pattern of play ile de morocco o dabi ile de spain
0: beni
1: tiki taka ti spain na man gba o lo ile de morocco na man gba boya tori pe won
0: wọ́n jìnà
1: sí ra wọn so tọ́yọ̀ kọ́ náà sì sọ pé àwọn ẹsẹ̀ kínní o.
0: ikọ̀ àgbọ̀jọ́ obìnrin wọn ẹni tó jẹ́ olùkọ́ni wọn ó ti gba ìdíje fẹ̀yẹ̀ àgbáyé fún orílẹ̀-èdè spain lóbìnrin.
1: bẹẹni ó ti gba fún orílẹ̀-èdè spain rè so ilé tó túmọ̀ sí wípé wọ́n wọnú ara wọn ni so tábà wo ìṣọwọ́ gbá bọ́ọ̀lù wọn confidence kí táwọn fi ń bá orílẹ̀-èdè brazil yẹn sẹ́lẹ̀ká play kó yàtọ̀ nǹkan kan dẹ̀ wà lórílẹ̀-èdè brazil yẹn tó jẹ́ wípé tí kíní ìwọ̀n bá tí kú bẹ̀ mí ó sì mọ sọ brazil ò lè rú góòfà àárín ìdíje ìfẹ̀yà àgbáyé kí nìkan náà ni ego ihu finisius junior ìfigagbága àkọ́kọ́ tó ti jẹ́ pé wọ́n tún ti fẹ́ máa ó tún ti ní discipline committee wọ́n tún ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ òun gbà ìfigagbága àkọ́kọ́ ó tún ti di wàhálà
0: rafia
1: gbatirayin
0: makio
1: gbatirayin ṣé gbogbo kan báyẹn náà ó dàbí kan ó dàbí real madrid náà ni.
0: real madrid basa
1: ó dàbí real madrid náà ni
0: ẹgbẹ́ wa sórílẹ̀-èdè
1: orogún nínú nǹkan ẹgbẹ́ agbábọ́ọ̀lù brazil pẹ̀lú caribbean player tán nìyẹn so bàbá kára ṣe é ó yẹ káwọn náà padà sọ yìí bọ́ọ̀dù wọn kábà agbábọ́ọ̀lù ń sọ̀rọ̀ tó yẹ táwọn fìlí sọ́jà tó bá tún gbàgbà tó tún ṣe é gò níbi táwọn gabriel magahi arsenal táyẹ̀ náà ìyẹn náà fárígá tó ní gbówá tún dágbó sí méjì brazil wọn ní pẹ́tọ́ fi bára wọn ní orí ní ìlú wọn bẹ̀ yẹn ní
0: kìnnìpá
1: ní rọ́ọ̀dì ìjànẹ́rù pápá ṣe wọn náà ti lọ bára wọn ọlọ́kùnṣe south america náà kù ní mexico wa kò kù jìnnà síra wọn wọn kàn gbé bóyá train náà gbé àbí wọn kàn gbé ọkọ̀ kan náà gbé sí wọn ilé ya wọn bàálù géèjì wọn bẹ̀rù wọn ní airport wọn ni so ẹni tó sọ pé olùkọ́ ni bàbá kalẹ́ sọ bàbá ti agbawo ti fasẹ́ mu mi ni wọn torí o tún yẹ mílanu pẹ̀lú ọgbọ́n omi àwọn o tún agbábọ́ọ̀lù tó tún bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa jà nífìkẹ́ wá ga àkọ́kọ́
0: ní díje fẹ̀yà àgbáyé
1: finisius junior àfihàn náà èèyàn náà lóhùn náà ò ní gbà so gbogbo kábà yìí náà yóò kó báyìí kó àgbà ọ̀jẹ̀ ẹ̀ bá wípé nẹ́ẹ̀mà náà ò tí gbà bọ́ọ̀lù o nẹ́ẹ̀mà ò tí gbà bọ́ọ̀lù nẹ́ẹ̀mà ní fàrí ẹwọ orílẹ̀-èdè morocco wọn play papọ̀
0: team play ní ntọ́ jẹ́ pé lọ fún 2022
1: náà nìyẹn morocco play papọ̀
0: tí morocco bá tún wọ semi final lọ́dún mi ẹnu níyàmí
1: wọn play papọ̀
0: torí pé wọn ṣó wípé àwọn ṣetán láti gba ìdíje kódà wọn ń ṣetán láti gba ìdíje
1: bẹẹni
0: ẹjẹ ń filẹ̀ lórí àjọ fifa ìmọ̀ bóyá damage control àpèlé adarí orílẹ̀-èdè somali ọmọ abdulkadir atan wọn ti ní gbogbo owó tó yẹ kó gbà láì darí ìfigagbága gbogbo ẹ̀ pátá òun náà ni ó gbà láì lọ nídíje fẹ́yà àgbáyé tí tournament bá parí àwọn adarí ayòye sábà mọ iye tí wọ́n bá ṣùgbọ́n tí ìdíje bá parí náà fún wọn lówó wọn tí ìdíje fẹ́yà àgbáyé bá parí wọn ti ní ìlúkọ ni adarí ayòye yóò gba owó rẹ̀ yẹ sórí rẹ sọfti
2: bó ṣe wà ní ẹ̀rọ pé ìtẹ́mi rí bẹ́ẹ̀ ni pé àjọ ìfọ̀ wọn ní ọ̀rọ̀ láti bá orílẹ̀-èdè amẹ́ríkà sọ oníwọ̀n fi sọ ọkọ̀ náà pé kí làwọn lè ṣe fún adarí ayò yìí oníwọ̀n fi sọ pé àwọn máa kọ pẹ́sẹ́ ìtẹ́ pẹ̀lú
1: ẹ̀ bá sì wò ó sìn àjọ fífà inú ti bẹ̀rẹ̀ sí ní kún wọn pé wọ́n ṣe igbá kan bọ̀ kan pẹ̀lú orílẹ̀-èdè amẹ́ríkà so àwọn náà wò pé kí làwọn náà lè fi wẹ̀ káwọn fi yán kàn kàn pé eya ja da arakunrin lola o
0: o ti lo beni orilede Ghana ijobo orilede Ghana ti tawon o borilede Canada fa inu Canada na ti bara won tori pe ile ejo apapo orilede Canada na ni won gbe oro won lo tori won la n gba Thomas Partey ko wo orilede Canada lati gba ball pelu orilede Ghana asasi Nigeria lo ti mo okay ni DJ Formula 1 is Hamilton o gba idije Barcelona Grand Prix lopin ose virtual safety car tan deploy ba oun na lo mure wa ame je ndagbo o ko le po ti owo e le wo wa splash 105.5 ibadan kan loju opo card star 347 star 1004 star 1 ash e je adoke lo nka pada de ya won sin tesi waju le ku kale
3: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E celery
3: ah boda mi espelli espelli na di celery oya lokun igbiyanju espelli turmeric
5: T U R L E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Ah, auntie, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
8: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
9: Correct. Jesse fees. Na the new natural fresh kankwe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am. Na carry go be that. Jesse fees. Coolele mind as you dey hustle dey go. Jesse fees. Na from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Na Rambaxi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.

0: served on the chicken cube for great chicken taste and aroma.
1: Ṣade kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Indomie wrappers on your table.
5: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
4: Something big, just like that.
5: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
4: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
6: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
7: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
9: Sonia tomato sachet.
10: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
11: Itemeji omi orogbo lemon, sibi edukan ati iyo.
12: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dá.

0: wọn trabaye.
1: Ọlọ́run gbọ́ mo máa gbé yín trabaye. Ẹ mọ̀ pé máa gbé yín débẹ̀ mi ní ìjà yín lẹ̀. Ìkànnì Splash 105.5 ilé fún Bálágbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà. Lórí ètò ìjà wọ̀ sí ẹ̀ lè wo wọn kàn ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Òkè lójú òpó káàkiri ọ̀ star 347 star 1004 star 1 at máa ṣe ìkòtò kí n tó pò láàárọ̀ ìyá mẹ́jẹ̀ mú lọ sínú ìdíje ìfọ̀mìlọ̀ 1 lórí Lewis Hamilton àwọn olólùfẹ́ rẹ̀ ajá tíṣú pépà fúnra wa ló pọ̀ sí. Òtàlẹ́nu first twin ìyẹn ní red first twin ìyẹn fún Ferrari Mercedes lọ́rọ̀ báwọn ní rocket ship wọ́n wò wà lọ́wọ́ ẹ̀yìn wọ́n wò látọwọ́ ẹni pé mo ti sọ di tiwantiwa ọlọ́run ló lẹ̀ mí ẹ o. Lópin ọ̀sẹ̀ yìí Lewis Hamilton ó jáwé olúborí ní Barcelona Grand Prix ìyẹn fún ikọ̀ Ferrari òun ló gbégbá orókè. George Russell eré èjì ọgọ́rùn-ún rẹ̀ 100th Grand Prix rẹ̀ fún Mercedes náà rèé ṣùgbọ́n ipò kejì òun náà ló parí sí P2 Lando Norris P3 ló parí sí fún ikọ̀ McLaren Max Verstappen fún ikọ̀ Red Bull ipò kẹrin lòun ṣe Oscar Piastri ní ipò karùn-ún Isaac Hadjar Pierre Gasly Liam Lawson Arvid Lindblad ìgbìmọ̀ Franco Colapinto gbogbo àwọn tó kù wọn mú top 10 bẹ́ẹ̀ máa rà dùkánù láṣìkágbá ìdíje Queens ó fìdí rẹ̀ ní ìyẹn ní apá àbẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ pé Becky òun náà lónìí ṣùgbọ́n ní ìdíje Wimbledon kan mọ̀ retí òun torí wípé òun ó ṣe dáadáa lẹ́yìn ọdún 53 years New York Knicks wọ́n gba ìdíje NBA gbogbogboro New York dàrú gbogbo àwọn sẹ̀lẹ́bù wọn Spike Lee Tracy Morgan Shaquiz Adibi Timothy ni ọkọ ọmọ Kàdéṣì gbogbo wọn pátá ìgboro New York dàrú ti Anna Taylor everybody gbogbo wọn pátá látòkè délẹ̀ ni wọ́n ń wò wípé ọlọ́mọ padà gbádùn wọn tán bá sọ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà àwọn ará yúlọ àwọn ará amẹ́ríkà kì í ṣe pé nǹkan kan mọ̀ àbí tán fọ́ fún tẹni páwọn pápá ṣe yẹ tán mt nfl NBA nǹkan tán mọ̀nù lópin ọ̀sẹ̀ yìí sì ní New York Knicks wọn mú nù mọ̀dún wọn àwọn tán mọ̀ lọ́wọ́ Knicks name láti bí ọgbọ̀n ọdún Knicks game láti bí ọgbọ̀n ọdún ó jà sí ó padà ṣe kí ni ó padà já sí lè fún mi tí wọ́n jáwé olúborí ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ eré ìdárayá Cleveland Cavaliers James Harden òun náà òun ni iléeṣẹ́ ọlọ́pàá ti mú òun yẹn ní Houston ti tì mọ́ àtìmọ́lé lórí wípé ìbọn lọ́nà tí ò tọ́ tí wọ́n láìsẹ́ǹsì wọn kà mọ́ lọ́wọ́ wọ́n sì àti dùn ún ìyẹn sí gbàgbé ó yẹ jẹ́ wọ́n padà tó ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìdíje ìfẹ̀yẹ àgbáyé ó ń tẹ̀síwájú orílẹ̀-èdè Germany Island of Curacao àmì ayò méje sí ẹyọ Netherlands Japan àmì ayò méje méje orílẹ̀-èdè Ivory Coast Ecuador àmì ayò kan sọ̀rọ̀ Sweden wọ́n dídùn dùn ìyà tuntun nígbà yóò kẹ́rẹ́ ẹ̀ ní Alexander Isak wọn pátá òun náà ni wọ́n mi àmì ẹ pé Grand Potter ló jẹ́ wọ pé ẹ lóun ò dá West Ham dá ń chẹ́sí ẹ fún òun ṣe national team òun lè ṣe bẹ́ẹ̀ bí nǹkan bó ṣe lọ yìí ṣùgbọ́n ẹ já sọ̀rọ̀ lórí àwọn orílẹ̀-èdè Japan àbíkọ́dọ̀ àdírọ́gbà láti bí ọdún mélòó kan sẹ́yìn ló fi jẹ́ pé tí pápá àṣeré táwọn orílẹ̀-èdè Japan ẹni tán bá gbá bọ́ọ̀lù wọ́n ṣe àtúnṣe pápá àṣeré kí ni culture yẹn wọ́n dẹ̀ ṣètùgbé wá sínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé lọ́dún tàwa ẹ̀ lẹ́yìn tí fìgàbọ̀gà parí kojú orílẹ̀-èdè Netherlands wọ́n bọ́ síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣàgbùgbùn kan ìjẹ́ láìlọ́ọ̀nù ní bọ́tùnù tó wà ń pápá sí gbogbo ẹ̀ pápá wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá.
2: Mapo orílẹ̀-èdè Japan àkọ́kọ́ ta ọ̀bọ wọn kọ́ lílé yìí èmi kàn ní pé orílẹ̀-èdè tó jẹ́ wípé wọ́n wà discipline tàbá wo orílẹ̀-èdè Japan dáadáa tàbá wo ìdọ́rẹ̀ díje ìfẹ̀yà àgbáyé 2022 ó dà pé ọdún 2022 náà ni kódà 2014 gan ni láti ọdún 2014 gan ti bẹ̀rẹ̀ ní máa ṣe irun kan báyìí so ilé tó túmọ̀ sí wípé kìí ṣe pé bóyá high service àbí wọ́n ń ṣe kínní yìí ó máa ń wá
1: ní stadium gùn láti bí dọ́jà abá
2: àwọn náà kọ́kọ́ dé àwọn náà sì kẹ́ kúrò ní pápá ṣeré ilé tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè tó jẹ́ wípé wọ́n mọ nǹkan tán ṣe ni nígbà tí olóyìnbó ní cleanliness
1: is
2: holiness o ni orílẹ̀-èdè japan o ni àwọn máa fi ń ṣe tiwọn so irú àwọn kan báyìí náà ní tó da gbáà ní láti jẹ́ pé kìí ṣe pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lásán o ni àkàngbà ọ kìí ṣe pé bọ́ọ̀lù bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lásán gbá a tún ní ìbọ̀wọ̀ fún alátakò ìbọ̀wọ̀ fún mi tá a bá ti gbá bọ́ọ̀lù o ni orílẹ̀-èdè japan ṣe bí sì ni pé ní tó da gbáà tó yẹ kí àwọn orílẹ̀-èdè náà tán máa ṣe àwòkọ́ṣe rẹ̀ o ni orílẹ̀-èdè japan fi
1: hàn wọ́n gbé láti nìkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea díje ìfẹ̀yà àgbáyé orílẹ̀-èdè spain àti cape verde wọn kò jọ ara wọn láago márùn tó bá dago mẹjọ belgium àti egypt ní fífagbọ́gà yóò ta lẹ́nu ṣùgbọ́n ọjọ́ ti lọ saudi arabia àti uruguay ní dédé aago mọkànlá ìyẹn ni alẹ́ òní ẹni tó jẹ 25.1 ò di ní ojú òpó káṣe ẹ aláǹfààní ìyẹn láti pọ ṣùgbọ́n ọjọ́ ti lọ tí má dìde fúyà ẹ túnjọlá owó ní òwọlé ìyẹn lórí the spotlight ẹyìn tèmi mo ti ń ga lọ torí mi ò fọ ẹ má kàná mi nígbọ́kùn ní àdúkọ́dẹ̀ adérọ́gba ẹ̀pọ̀n àtọ́mọ́lára àjọṣẹ́ láàárọ̀ tó ní yìí.

0: mẹ́ta. Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: You're on to the spotlight with Tunde.

life. Jẹ́ ká máa kíra wa kú dédé wẹ̀ gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì Splash rèé, Splash 105.5 FM. Èlé tó wà nílé Fúbálàfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ́tà ọ̀tá ń jọ pé ní o gbọ́dọ̀ Fọ́ísà. Àátún ti dé lọ́sàn-án tèmi. Pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkúnì, ó máa dùn gbẹ́gbẹ́ máa kán sí torí pé àti pé gbogbo rẹ̀ pápá àtòkè àṣàlẹ̀ ó yá join together. Àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. Àátún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Ìbá ṣe ń balẹ̀ báyìí láàmú fọ́n síra wà láà. Ìyẹn lọ́sàn-án tèmi ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Tùrìjì àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́. Ogan ni mi fi ra wa tí ó máa jẹ́ kí láǹfààní máa gbá dáadáa níbi ibi káàkiri àgbà ńlá yìí. Túndí ọmọ láwo lo lóòtú ètò ìyàlẹ̀ Swagosi nìyẹn o. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lórúkọ tèmi di top striker. Eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ndẹ̀ máa kán sí i. Ìyẹn lápá àbí. Ó yá pápá láti bẹ̀. Ẹ jẹ́ abẹ́.

0: o nitori pe gbogbo aye to ku lo nti fi competition si bayi to ti ko ni pe ile tan ma se tele to pe owo olowo ese lese bi o ba ti si lagbaja ati ni soro nu koda ti lagbaja ba tu wa wa gan ti o ba si ni best form we atun ti ni soro abi lagbaja tu wa wa gan lagbaja ti wa ni farapa atun ti ni soro oni gbogbo awon aye to ku lori papa o nti yanju e sugbo ku aye meta kan o ku aye meta kan to n fe wa ojutu si nje bo ni aye meta eta ohun o ni akoko striking low striker akoko nu elekeji left back eleketa central midfield row iyen ni number 10 aye ti alex wobi n gba fun wa awon yi wa ni a bo oluko ni ibi te ka kale yi alawon eyan nbe o ni eh ibo ni mo n so ani se adi left back yen se bi se dusanu si ohun ati bruno onyemaechi wa nbe o ni be ni o ni sugba ko to tori pe ba ba wo be yen bruno onyemaechi nikan la le fowo so yatan fun dan daada pe oke eyin agba bolu to pe e le so pe e fe to team yo koko start ore won ni oni backup to wa ni se dusanu si bi igba ti tin drop ko de je ki okan o bale ko da o ai ba mo anything can happen bruno onyemaechi yala card logba ni abi farapa abi ora aye wa ta ba ti a lo se dusanu si oya ta ni o tun wa nkale pe o da o elomi tun re ai ba mo o oni idi niyan to fi pe alokere tan se awon aye to wa lori papa o kere to n fe ki agba bolu merin ke wa se pe merin lasan o pe baba ni merin aimoye merin koda bi en fe mejo nbe sugbon o gbodo je merin to duo dede to pe ikankan nu amerin ko ni si eni pe eleyi backup leleyi bo ti je pe eyan pada wa nkankan fi ja won si backup sugbon ti o je pe eyi keyi to ba wa nbe yo okan ti egun ni balẹ wipe bo n ba ese yan mo yan mo ero po lori bench fohun o ni to n fe se niyan o won ni ti left back ni oda central midfield row ti aye iwobi se daada o ni e mo si mi gbo n o ni iwobi o se daada ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wobi máa ń drop form tí ò ní sí ní best form ẹ̀ ó ní kò sí replacement ẹsẹ̀ yẹn lé ní ẹlẹ́kejì ìwobi ń ṣe dáadáa ìjọ wobi bá ní ìfarapa àbọ̀gba red card nǹkan àbó ní ban ta láàfin ibẹ̀ wọ́n ló di méjì ó ní ẹlẹ́kẹta ni wípé ìwobi náà ò kéré o òun náà ti ń dàgbà o we need better replacement kì í wá sẹ́yọkan kì í ṣe méjì kódà kì í ṣe mẹ́ta tí ó fi já yí pé ìjàjàkú atásọ́mọ wà nírò yẹn náà yí pé èmi náà mo lè ṣe wọ́n ló di méjì bẹ́ẹ̀ wọ́n ní striking ro ṣe bó sì mẹ́wàá ń bẹ̀ akọ adams wà ń bẹ̀ paul onuachi wà ń bẹ̀ terence murphy wà ń bẹ̀ oníbẹ̀ẹ̀ni oníṣùgbọ́n gbogbo àwọn tẹ̀ kàkà lẹ̀ yẹn striker tó wà nù wọn òun náà ni victor osimhen ó ní victor osimhen ní striker tá a bá sọ wípé backup ó ní backup tó ń lè nàka sí akọ adams ó ní terence murphy tó farapẹ ó ní paul onuachi òkò ẹ kò impress òun kò tí impress òun dé level tó òun fẹ fún díẹ yìí striker tó jẹ́ osimhen yẹn òun wẹ́n tó lè fi gba gágá pẹ̀lú rẹ̀ táàfin ní gbé gbogbo ìṣòro alẹ́ ayé nàìjíríà lórí osimhen ọ̀gbá bọ́ọ̀lù àti dáràn wájú ká tó gbá bọ́ọ̀lù gan láti lù sílẹ̀ lórí osimhen ọ̀gbá bọ́ọ̀lù ó ní òun wá striker tó yẹ pé ẹ̀yìn yóò lè fi gbàgbàgà pẹ̀lú ọ̀sìn tí wọ́n jọ máa dùn osimhen gan máa wà yìí jẹ́ mọ̀mọ́ yìí pé lágbájá kẹ́ wà ń bẹ́ǹchì ó ní tó kùnà àyè mẹ́ta yẹn ló kù left back central midfielder àyè wobi àti striker ó ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó kù gangan tó ń wá kò jẹ́ bó ṣe lóun ọjà o olùkọ́ ni ẹ̀rí chaalẹ̀ lójú odi mímọ̀ bẹ́ẹ̀. Láàrin ìṣẹ́jú méjì mo fẹ́ ká sọ nǹkan kan pa ọ̀rọ̀ ti arákùnrin sọ. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kásẹ̀. *347*1004*#. King Gremon agbára sports gbogbo òlu Ọ̀yọ́ mo èé débẹ̀ ọ̀gàrà tán ọmọ mi alálùbáríkà nìyẹn. Agbára sports gbogbo òlu Ọ̀yọ́ Ọ̀yọ́ ọmọ láàfin ojú pasẹ̀ kẹrẹ mọ́dẹ ọmọ àtibá ọlọ́fà gẹ o. Oyè agbágbàgbà láti bẹ̀ kásẹ̀. We go again. *347*1004*#. Lele yo. *347*1004*#. *347*1004*#. *347*1004*#. In the next 30 minutes, ayikoto. Àwọn èèyàn gbowó tó tún gara lọ́sàn-án yìí mọ́ gọra rẹ̀ mọ́ rìlẹ́ǹtì. Ìwọ náà gbọ̀pẹ́ lọ́sàn-án yìí. Àti pínwó làárọ̀. A tún pín lọ́sàn-án yìí. Mo máa ń sọ fún ọ pé bó ọba jẹ láàárọ̀ gbìyànjú ọ̀sán. Ọ̀sán yẹn náà máa ń sú ọ̀ dáadáa. Fẹ́ni ọba jára ẹ̀ ni o. Mo ò ní sọ jù bá ń lọ. Agúndédé wòye ọ̀gbẹ́ni James Aremu African Michael Jackson. Wàhálà. Ó sì jókòó bíi James bó tiẹ̀ sí wọn ò tiẹ̀ wo bẹ̀. James mo pé ó ń kàtìkàtì. Ẹyin ọ̀gbẹ́ni tìjà ni olóko dáná.
1: Akudede wòye àtọkùn Akudede gbẹ̀yìn ara lé.
0: Bákan náà fọ́mà honorable ẹ̀ka àwọn arìyàn.
2: Orúkọ tèmi ni Abdulwasi Muhammadu Yusuf Akorere Ọba Kílápá Bókẹ́ ìtura káàkiri àgbàlá ipa kùsẹ́ látàrọ. Àlùbáríkà tó pọ̀ lọ́wọ́ fi ṣe ẹnìkan kọ́kọ́ ìlú Nàìjíríà lọ́nà ìjọba jẹ.
0: N tọrọ àforíjì kan lọ́wọ́ yín tí kì í tẹ̀síwájú.
2: Ọlọ́run ló lè àforíjì lọ́dọ̀.
0: Ẹforíjì mi mo ṣe mistake. Ó yẹ kí n sọ yí pé bàbá àwọn ọmọ líle ẹ mọ̀ pé baálé àwọn ọmọ líle bàbá àsàlẹ̀ àwọn ọmọ líle náà ni wọ́n ẹsẹ̀ fún yín lọ́sẹ̀ tó kọjá tẹ́yìn náà sì tẹ̀wọ́ gbà.
2: Ṣèǹtẹ̀ ń tọ́ àforíjì lè lórí
0: mi. Ẹ mo gbàgbé ó kọ́ mọ̀ táìtù mọ̀ ṣe pàtàkì.
2: Ta ni táìtù yà?
0: It's like kẹ́yìn jẹ́ chief kẹ wá pé mister. Àbí kẹ́yìn jẹ́ professor kẹ wá pé mister. Kẹ́yìn jẹ́ doctor kẹ pé wọ́n mọ̀ máa bínú sí nǹkan bẹ́yẹn. Irú ẹ̀yin tẹ́ jẹ́ bàbá àsàlẹ̀ ní ìtẹ́ jẹ́ baálé àwọn ọmọ líle. Bàbá àwọn ọmọ líle tí mo wá ń pè yín ní ordinary ex ordinary ó kù díẹ̀ káàtó.
2: My bad. Ọjọ́ òlẹ̀ tó fẹ́ sinmi ọ̀tẹ̀.
0: My bad.
2: Ẹ continue.
0: Ṣé ẹ ti foríjì
2: mi? Èmi ò faramọ́ ogun tẹ́ ń pè mí. Ẹ faramọ́.
0: Ẹ foríjì mi.
2: Ọlọ́run ló lá foríjì lọ́dọ̀.
0: Ó ti tán tí mo fẹ́ gbọ́ nìyẹn. Bàbá àwọn ọmọ líle nu o.
2: Ọlọ́run mọ̀ náà balẹ̀.
0: Ọmọ líle tán yányán. Òun náà le bí àpárá. Ẹ rántí ìgbà tó ń sọ sórí ara rẹ̀ fún ara. Láyé Liberty Stadium, Match Stationery Stores àti Shooting. Tọ́lá àwọn kìnkan bọnú búrẹ́dì àwọn gbé wọlé. Ṣé bá sọ fún wa lọ́sẹ̀ tó kọjá?
2: Mo ní àwọn olólùfẹ́ stationery store.
0: Bóò ló ṣe mọ̀?
2: Ìgbà tí wọ́n wọlé ni tí wọ́n mú jáde ń bẹ̀ lárí.
0: Lẹ́rí.
2: Lárí pọ́n ṣe bẹ́ẹ̀. Àwọn tó jẹ́ olólùfẹ́ shooting star gbogbo tí mo sọ yìí ni wọ́n mọ̀ mo jẹ́rìí sí pé
0: bẹ́ẹ̀ ló ní. Ṣé bí ìwọ
2: náà wà níbi tẹ́ ti ń ṣe ti àwọn adébàjò sọpọ́tà àwọn náà gbèrú nǹkan bẹ́ẹ̀ wà jọ náà ọlọ́pàá sì rí wọn.
0: Flames.
2: Àwọn the flames ni.
0: The flames. Ẹ̀dà. Bàbá àwọn ọmọ líle ló ń sọ̀rọ̀ gbogbo ojú ẹ̀ ti rókun ti rọ́ṣà ẹ̀ mọ̀ pé èèyàn pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí ibi ìkan lè èèyàn fọwọ́ mú bọ́ mọ́ bọ́ ọdún pẹ́ gbójú ẹ̀ ti rí ibi ọ̀pẹ́ láyé nù àpẹẹrẹ nì. Apẹ̀rẹ̀ gidi ni.
2: Ẹyin náà pẹ̀ láyè lágbára Ọlọ́run.
0: Ẹyin ẹgbẹ̀rún pé kò pẹ́ dandan ìmọ̀ pé láì tí wọ́n tọ̀ kọ̀ọ̀kan gẹ́mi ọ̀tọ̀.
2: Mo lẹ́yìn náà
0: ọ̀pẹ̀ láyè. Láyè ojú rí ní bíi tiẹ̀.
2: Ẹsà mi. Ẹyin náà ọ̀pẹ̀ láyè.
0: Ìgbà tó lọ́run bá kọ.
2: Mo lẹ́ ẹni gbàdúrà fún yín pé Ọlọ́run jẹ́ kẹ́yìn náà ọ̀pẹ̀ láyè.
0: Àmì o.
2: Torí pé ànábì náà sọ pé kéèyàn gbàdúrà kó pẹ́ láyè.
0: Kó lè ráyè.
2: Torí pé gbogbo ohun tí ń jẹ́wọ́ ẹ̀sẹ̀ yóò lè ti fi ilẹ̀ kó tó kù mbẹ.
0: Ọlọ́run ó ṣe ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n ti ní confam lọ́wọ́. Yes, èmi tí mo sọ bẹ́ẹ̀ rí
2: ẹ̀yin náà sọ méke
0: o ti ní kọ̀ǹfọ̀ ojú ẹ̀ ti rí bì.
2: Omi ti yin o ti ri nkan kan.
0: Iwọ tó àmọ̀ gbà tí wọ́n kó nǹkan sínú búrẹ́dì.
2: Ẹyin ò rí gbogbo tí n tó mi sọ ẹyin ò tí rí tójú ẹ tí rí tójú bẹ́ẹ̀ lórí.
0: Ká lè mi àyọ̀mọ ọdún mélòó lè
2: mi.
0: Ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ tí olùkọ́ ni
2: Ericche
0: tó sọ nípa pé ó ní mẹ́ta ló kù tó ń ààyè mẹ́ta ló kù tó ń wáyé pé gbogbo ìyókù ti sẹ́ẹ̀t.
2: Mo rò pé tábà wo nǹkan tó sọ yìí lá máa sọ pé a ní olùkọ́ ni tó jẹ́ pé ó mọ tí ń ṣe fúngbà tó pẹ́ ta ti nírú ẹ̀ kan ó ráyìn pé a ní lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tábà wo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ máa wo super eagles bí gbà pé wọ́n ti jẹ́ wọ́n ti jọun táwọn ń fẹ́ bọ́n tó bá mọ tó ń ṣe ó gbọ́dọ̀ mọ ọmọ ibi tí nǹkan kù sí àpẹẹrẹ pọ́ mọ tó ń ṣe ni pé táwọn sọ̀rọ̀ national team kẹ́ ẹ mọ ní agbábọ́ọ̀lù mẹ́ta mẹ́ta láàyè kọ̀ọ̀kan tán lè máa jọ jà sáàyè a mú best jáde lára tíìmù.
0: Tí èsè pé ẹ ní gidi kan ẹ wà kó áfíríjì.
2: Tẹ́ ẹ̀ bá wo orílẹ̀-èdè Morocco tán wò lọ́wọ́ World Cup yìí sìn ní tán tó ti fi kún lẹ́yìn Nations Cup ó tún ti fẹ́ ju bíi márùn-ún lọ tó rẹ̀ ń jẹ́ nǹkan gidi so ní ń jẹ́ kíkọ́ yìí máa di gidi ní ojúmọ́ so ohun tó ń sọ yìí mo rò pé tá a bá sì kọ́kọ́ fẹ́ máa sọ̀rọ̀ super eagles lọ́wọ́lọ́wọ́ báyìí mo rò pé ilé adúláwọ̀ agbọ́dọ̀ pọ̀ kọ́ dáa ju àwọn tí ń bẹ́ ń bẹ̀ lọ kájà tó lè máa sọ pé bóyá àdàjà àwọn tí ń bẹ ní òkèèrè lọ so mo rò pé lọ́wọ́lọ́wọ́ báyìí láti wà ń pò kẹta ara iṣẹ́ tọmọkùnrin yìí ṣe náà ni nílé adúláwọ̀ so mo rò pé àfojúsùn náà ni pé kó ń kúrò nípò kẹta hàn kó ń bọ́ sí kejì kó ń bọ́ sí pa àkọ́kọ́ ìyẹn nílé adúláwọ̀ so tó bá ń lérò àfojúsùn bẹ́ẹ̀ gbogbo tí ń tọ́ka sí náà ni wọ́n gbọ́dọ̀ ṣe so tá a bá ń sọ̀rọ̀ nípa striker gbogbo alámọ̀ tá a bá ní parọ́ lẹ́yìn òsì mẹ̀ gbogbo nǹkan yòókù tá a ní igbákigbá ni wọ́n wọ́n súnmọ́ level ẹ̀ ó ṣẹlẹ̀ sí wa ní playoff tó sì mẹ̀ jáde
0: oníjúrì
2: first half jíjáde tó jáde báyìí super eagles jọ super eagles ta
0: wọ̀nà DR Congo
2: wọn àti ẹjọ pààlà play first half tó wà ń bẹ wọn àlè bóde ó jáde báyìí wọn jáde tán ni wàá jọ super eagles tó play first half mọ so tó lùkọ́ ni ìbá tọ́ka sí irú ààyè yìí mo rò pé òdodo ọ̀rọ̀ ni tánà ń sọ̀rọ̀ bruno yé máa ṣe so mo rò pé ọmọkùnrin yẹn ti ó ti step up game ẹ ju ṣèlú sanusi lọ ṣèlú sanusi ò jọ ṣèlú sanusi tá a mọ̀ mọ́ lafcon kódòvà ó ti drop so láti sọ pé òun wá nǹkan síbẹ̀ tí ó compete pẹ̀lú bruno yé máa ṣe mo rò pé ọ̀rọ̀ gidi ni bákan náà tá a bá ń sọ̀rọ̀ ìwòbi òdodo ọ̀rọ̀ ni pọ́nbélé fi sáyọ̀ délé bàṣírò ṣe ń lẹ́vù ẹ̀ kò súnmọ́ rárá so kò tiẹ̀ fún ní competition kankan lápọ̀dọ̀ tèmi even mo rò pé makeshift gan la àyè yẹn fóun gangan kìí ṣe ibi tí ń gbá so tá a bá ń sọ̀rọ̀ pa a nílò attacking midfielder tó mú yányán bí alex iwobi a nílò ẹ̀ tó lè fún ní competition lódodo tó iwobi ò bá ti sí láàyè yẹn ẹnìkan kò kí ń wà creative bí ẹ rẹ.
0: Àbíjọ́ tó ń gan bá dáhùn.
2: Àbíjọ́ tó ń gangan bá dáhùn.
0: Kò sí pé ó yá
2: ẹ jẹ́ àwọn ẹlòmíì. Kò sí agbábọ́ọ̀lù tí ó kì í dáhùn àwọn ọ̀rọ̀ bísí ronaldo gan dáhùn messi ń dáhùn. So ọjọ́ tó bá dáhùn ta ló yẹ kó wọlé kò sí. So tá a bá ń lò
0: náà a máa manage
2: òun náà lọ pé kò kú sí bá a kú ní kí mi wọlé sìn yóò tán worst ju tóun gangan ṣe lọ. So èmi rò pé ọ̀rọ̀ gidi mẹ́tẹ̀ẹ̀ta ààyè mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ darúkọ yẹn mẹ́jà gbòòsì ńbẹ ọ̀rọ̀ wà ńbẹ ó dẹ̀ nílò àti ṣàmójútó bẹ̀ lódodo.
1: Láfikún náà tá a bá ní ká wo ohun tí ó sọ yẹn ibi tèmi ti mẹ́tẹ̀ẹ̀ta náà la nílò tó tọ ṣùgbọ́n mi tó tóbi jù ní nọmba ten àìsí
0: nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìkan yẹn ló strong tó tóbi jù
1: tó jẹ́ pé even tí àwọn èèyàn bá rí yẹn lọ́wọ́ yìí àwọn èèyàn ò ní fojú sí méjì tó kù àìní yẹn tó dúró déédéé nù kọ super eagles
0: tó lè máa create chance fún striker
1: alex iwobi
0: tó mú yányán
1: kó tètè ní 100 caps fún national team
0: bẹ́ẹ̀ni
1: cause òun gangan fúnra lára ẹ̀ bẹ́ẹ̀ yẹn gan ò fún wa ní 50% ní tàfẹ́ so ìyẹn fún ní àǹfààní ká dẹ̀ má gbà yìí pé
0: gbọ́ngàn
1: òsèlómi
0: olówà ńlẹ̀
1: ni bó tiẹ̀ ṣe pé ààyè yẹn lọ́wọ́ yìí kìí ṣe fórílẹ̀èdè wa nàìjíríà nìkan ló ti wọn ó wọn throughout the world number 10 lọ́wọ́ yìí number 10 ti wọn gan tó jẹ́ gidi
0: number
1: 10 pọ̀ ṣùgbọ́n kìí ṣe pé kankan jẹ́ sí number 10 síyàn lẹ́yìn lásán
0: bọ́n tó lè play role yẹn bí wọ́n ṣe ń gba gangan
1: tá a bá ní ká wo gbogbo tíìmù lọ́wọ́ yìí club side ni o national team ni o wing ni oníkálukú gbọ́kànlélọ́wọ́ yìí pé tó bá ti ní wíńgà tó lè gègé àṣírí ẹ̀ ti bò ti njo ti eyan baba koju iko to ni left fullback ati right fullback to to reti won na tasin
0: to wa yen ke pada sa
1: ni pada wala ti de niyan ta ba ni ka wo inu ko national team orile de wa nigeria si gbogbo aye ni o je wa nya koda gan awon ta won ta si tan so pe to lu ko ni so pe won sumo victor osimhen opolopo won to ba wa no national team to duro de ni adulawo nbi opolopo nu won na regular ni won sugbon ge bi pe oluko ni to ni afojusun pe awon to wa nle yo won even ki se ohun to njo lu oluko ni gan awon ta jo lu fe gan ta jo won bi orile de won fun wa ni nta fe to nta express la todo won iyen na o se koko sugbon na ba te yen lasiko yi bo se wa scars to yen na o ma wa to je agbabolu to ti o ba je labele yi lawon orile de kokan tawon agbabolu to ni se to tan mo Nigeria wa o ma wa
0: to je creative
1: mifida
0: mifida to munyanyan ti se pe sabo be bi won na gba masi mi ogba se ogba pass meji kanjo ni na won na gba pass meji kanjo ni
2: to gbanjo ni
0: you na ti to jare so le ma tun se ru e you na ti to la ba riru re meji na o ti ni ta nlo bayi ah ni en ta le for kanta igbe oya oya fi pass it to me fi fi two defense line kan iru awon pedri iru awon okocha iru awon agbabolu to sumaru level yen sin
2: boya bi boya Jude Bellingham
0: awon Jude Bellingham awon Pedri
2: Pedro Gonzalez
0: iru awon style down to ni cruise man se gba yen gba ta won na wa
2: ti won mo stability
0: won yo to pe won aye mi fi di bayi be ba ni oso na legbe mejeji won si fi pass si
2: awon Luka Modric
0: won si awon Luka Modric won si fi ma pass wa yin kan
2: laarin to laarin bi to
0: a ti o te ro bi o saye iru yen gangan Modric nkan gan yen eh aye awon Savi awon
2: Iniesta
0: ati niru to sumo won that's jeje okocha ko se ko sentin le gbe si legbe nu gbogbo awon ti mo kakale ko si ninu awon gbogbo ti mo kakale ko sentin le gbe jeje si legbe
2: gbogbo awon te kakale gan gbogbo awon te kakale gan na won mo pe okan pataki ni
0: ko sentin le gbe jeje si legbe nu gbogbo won
2: agbabolu
0: eh Bruno Fernandes
2: ta ba ile Kevin De Bruyne
0: ta ba ti nta lack niyan ta lack niyan e oluko niyan
2: eh
0: yo
2: o ma do se
1: agba
0: eh mi gbo
1: agba
0: agba wo
1: agba
0: lo to ma se bayi ni program o ti ma dun lo yo ti ma dun lo program o ti ma dun lo o won si baje inu e ti e ja loju e ti e ja ko loju oja na ena why ti o me program bi tin dun lo tawo yen ti enjoy
2: ko adu lo ko so
0: o wa da ko agba
2: ajuro me se temi abi mi
0: in tem ja mi lenu gangan ni e
2: ta ye pe temi lo da ko o ri nkan so
0: nibo e ja loju oja
2: so
0: e ja loju oja ja ni yen lo kan pa ge program je fun yen e gun kale
3: ojo se n tẹsiwaju ohun mimu ti sagbara adọtun to gbagboro kan free data energy 500 naira pere ni rati e loni free data energy dari isakoso re
4: so my son welcome to the Kalangulo shrine the gods are with us what can I do for you
5: baba you have to save me oh somebody they do me oh they do me with you
4: say waiting
5: all my goats and chickens don't finish guy he do me
4: ah
5: then my business don't bafuka chai he do me
4: I see
5: my pikin where they do well before don't start to they fail for school the winch do me
4: oh
5: and I even sick self I think say him give me HIV
4: eh no
5: what do you mean baba
4: no way anybody fits use winch give you HIV they did not they fly for air if anybody tell you that one na lie them talk because witch no fit give person HIV
6: no matter how the wind strong nobody fit give or carry HIV from witchcraft
7: out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up
8: The GT Bank airtime and data known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime.

0: wọ́n.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Ogún gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí àgbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí.
1: Já ẹ sí.
0: Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mídìẹ́ Cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìpín sí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídìẹ́ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Owó ni Monday ní Wọ́pá.
3: Chai, my head, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh?
4: My village people don't come again,
3: This one with your body hot so. You don't do test?
4: Yes, see result,
3: Oga landlord, no be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
4: Thank you, Oga Luta. I don't dey can't pay.
5: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: kaabo pada latoju oja ikani splash 105.5 fm lo wa ni level balavelele ni le ibadan oya ta lo ta o tan je ope ni o gbodo voice out baba igbo won se nda po mo wa elewo wa life and rain nibi kibi kaakiri agba nla aye elo kan ni ba ni dore facebook ikani ti splash 105.5 fm abi lori tiktok at tough striker 100 oya je lo ti ka se yen star 347 star 1004 star 1 as new eh eh mo po gbo o mo relent mo wararo yo kan olosan yi e fi set to ba gora ran yo kan olosan yi confirm ni apart rin din din yes iwo gbianju ewo o ri pe rere loluwa o wule iwo na o testify losan yi one of us on the testimony in all see loss say to wo pe ah o set lo to o o san yi mo tun yato ke sugbon o n doubt are oro igbiyanju o si gba keyan mo doubt ara re oro igbiyanju ko gba keyan mo doubt are star 347 star 1004 star 1 ash o ya gbagba pa lati be yen ìròyìn ti ń tẹ̀mí lọ́wọ́ ikú dóró ikú síkà o iná lílà ìwà iná lílà ìrọ̀jú nà ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ náà là padà padà sí o ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ náà là padà sí mo ń fi tẹ̀dùntẹ̀dùn kéde ikú ẹnìkan pàtàkì bàbá ń sọ nípa olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Asegun group of schools òun náà tún ni olùdásílẹ̀ Asegun football club emperor délé ayọ̀adé tí gbogbo èèyàn máa ń pè ní asegun ọjọ́lọ́ nípè lánàá gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀mí lọ́wọ́ ọlọ́run kò sí àforíjì ọba àtẹ̀sí afẹ́fẹ́ rè gbogbo ohun tí wọ́n fi ilẹ̀ ọlọ́run ní jẹ́ ọba jẹ́ ibi tán dojúkọ náà ọlọ́run ó ṣàforíjì fún wọn emperor délé ayọ̀adé olùdásílẹ̀ asegun group of schools àti asegun football academy football club níbi táwa ẹ̀ náà ti gbá bọ́ọ̀lù ní grassroots nìyẹn asegun náà láti gbá bọ́ọ̀lù ní grassroots bó tiẹ̀ jẹ́ wípé morning star láti bẹ̀rẹ̀ morning star ní obande from morning star to yakubu babes from morning star to arema babes lábẹ́ àkóso olùkọ́ni nurudeen ogunlaki arema babes from arema babes láti di yakubu babes a complete bẹ́yẹn ni emperor ayọ̀adé ó wá bá wa ń gbà yẹn nígbà tá a wà ní arema babes ìgbà yẹn kò sí sponsor ẹ̀yìn coach nurudeen ogunlaki òun náà ní ń forí rọ gbogbo rẹ̀ ńgbà náà òun náà lolùkọ́ni òun àti brother niyi àméjì yẹn ṣùgbọ́n nígbà tó tó stage kan òun ni emperor ayọ̀adé délé tó ní asegun gbà yẹn asegun wà lórí tapẹ̀ níbi ilé òbí sẹ̀sán gbà yẹn lọ́wọ́ wò pé tíìmù yìí dá ó dẹ̀ jẹ́ nìkan tó fẹ́ràn bọ́ọ̀lù tíìmù yìí dá ẹjẹ́ ń wulẹ̀ mọ́ sponsor yín kí ẹ mọ́ kí mọ́ kẹ́ ẹ máa jórúkọ mi bá a ṣe yakubu lọ́kọ́kọ́ wá yakubu wá bí yakubu ṣe wá adi yakubu babes láti arema babes adi yakubu lòun máa sponsor wa gba yakubu wá ń sponsor wa àti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbà tó yá ọfà míì wá látọ̀dọ̀ asegun láti yakubu àti wá di asegun so èmi ń tèmi ìrìn àjò tèmi from morning stars obande odiva road bọ́sí arema babes bọ́sí yakubu bọ́sí asegun ṣùgbọ́n àwọn kan bẹ tó yẹ pé arema babes ni mo bá wọn yẹn àwọn yẹn náà move láti arema àjọ move sí yakubu from yakubu to asegun babes asegun yẹn ni mo wá gbá yẹn nìbàdàn ń bí o tó rí pé mo kó ń bá dà tí mo wá lọ sí sokoto tí mo ti play fún sokoto united division 2 nígbà náà lọ division 2 ní sokoto ń bá yẹn sokoto united kò tó di pé kárí ọpa fúkà kọlọ́ngọ́ ṣàforíjì fún emperor délé ayọ̀adé olùdásílẹ̀ aṣẹ́gun group of schools àti aṣẹ́gun football club. Ok, ètò ìsìnkú ẹ mọ̀ gbọ́ láìpẹ́ ńgbà tí àwọn ẹbí bá forí kò ní tí wọ́n bá sọ sí a mọ̀ jẹ́ kẹ gbọ́ bó ṣe jẹ́ nìyẹn o. Àwọn afigagbága tí yóò wáyé tó bá ti ń de lẹ́ni mẹ́ta náà ni ó wáyé lẹ́ni bó ṣe jẹ́ pé àwọn kan náà tó wáyé ṣùgbọ́n òru ni àlè káwọn yẹn mọ́ òní òru mọ́jú ọ̀la làwọn yẹn so bó ni wọ́n ṣe pàdé ara wọn Babatunde Ogunjì ni.
1: Orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè ti Cape Verde aago márùn-ún ìrọ̀lẹ́ ni. Orílẹ̀-èdè Belgium àti orílẹ̀-èdè ti Egypt aago mẹ́jọ àṣálẹ́. Orílẹ̀-èdè ti South Africa orílẹ̀-èdè ti Saudi Arabia àti orílẹ̀-èdè ti Uruguay aago mọ́kànlá alẹ́ bí nǹkan ṣe láǹfààní àti jẹ́ nìyẹn.
0: Àwọn ẹni tí ó wáyé láàárọ̀ làwọn ọ̀rá wọn yẹn bọ́ mọ̀ pé àárọ̀ yẹn ìdajì ló máa bọ́ sí báyìí ti bọ́ sóru. Àwọn èèyàn tí wọ́n fẹ́ wò ń bẹ ẹlòmíín bẹ tó yẹ pé òru ni ó wò ń tiẹ̀ o òru lòun ó wò ń tiẹ̀ gbogbo bá a ṣe ń wí sí ọmọ wò pé ìwọ fẹ́ sùn yẹn òru ń lẹlòmíín máa wò ọmọ òru làásè kà téèyàn bá fojú mọ́mọ́ sí òun tàn ó ní faraare lọ. Iran àti New Zealand aago méjì òru nìyẹn France àti Senegal di alẹ́ ọ̀la tiẹ̀ àwọn máàkì táwọn èèyàn fẹ́ wò nìyẹn so alẹ́ ọ̀la nìyẹn bọ́ sí ṣùgbọ́n ẹyọ kan tó wà lóru náà ni Iran àti New Zealand. Ẹ mọ̀ pé Iran ti wọ́ọ̀nù yín ẹ má kọrin èébú o ẹ ń gbẹ́ ni wọn ò sọ fún yín o wọn láwọn ó kúrò lórí fídì ni àwọn ọ̀rẹ́ níbọ̀dì iṣẹ́ kọ̀ọ̀kan afẹ́kọ̀ọ́ kò gbábi kankan affect àwọn àwọn lè máa lọlé láti bẹ̀ ẹ̀yin lẹ mọ bọ́ọ̀lù ìyá tẹ́ ń gbá káàkiri ìtàn wá gbà igan kọjọ pé wọ́n bẹ àwọn wá gbà ni so fún díẹ̀ yìí ẹ compose ara yín o. Ebere Chieze ojó di mímọ̀ wípé bí a bá tí ìṣẹ̀lẹ̀ bá tún ṣẹlẹ̀ tó wáràǹtì pé kí òun gba pẹ́nàtì nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé òun gba mọ̀nà tó ń fi jẹ́ professional náà nìyẹn torí pé penalty wáyé ní final champions èyí sọ penalty nù ẹ̀hẹ́ so tí penalty míì bá wá wáyé tó bá kan òun wà sásá tó ń bá wá sálọ wọ́n bá jẹ́ oní marathon tó yẹ pé yóò padà yìí kan òun ó tún sálọ ni láìsí Mikel Obi ó sì sásá ní Netherlands ní 2005 under 20 ṣe quarter final ni àbí semi final quarter final àwa àti Netherlands náà kọ́ ni àwa àti Netherlands náà ni Obi gbogbo ńgbà tí wọ́n gbá márùn àkọ́kọ́ tán tó sì tie tó jẹ́ pé wọ́n á tún gbá a lọ bí wọ́n bá ti ẹ mọ̀ pé ìyẹn kò ní pé wọ́n lìsì mọ́ àwọn tó bá kù wọ́n kàn máa mú wọn lẹ́yọkọ̀ kan ni bí wọ́n ṣe ń ta bọ́ọ̀bẹ̀ tí wọ́n bá ti gbá sí Nàìjíríà bá ti gbá báyìí táwọn yẹn gbá tó kù kálò mi ò tún lọ gbá wọn ọba tari òbí ọba tún sá ẹyìn ẹ fi mí lẹ̀ gbà wá gbà wọ́n padà gbá mẹ́wàá gbà wá gbà tó wá padà kàn òbí ó ti bọ́ búùtù lẹ̀ ní ńṣẹ̀ṣẹ̀ wà ń de búùtù ìfi ń gbé tẹ́ṣẹ̀ kúrò lára ni o àwọn yòókù rẹ̀ wà bí ìpàdé yẹn máa ń pàrọwà fún yàn èèyàn ọlọ́run ó sìn ọ lọ ẹlẹ́dàá ayé àrí ó sìn ọ lọ ẹlẹ́dàá bàbá àrí òní wọn wà ń pàrọ̀ wàá fún níbi títí ń dé bùtù bí ìgbà téèyàn á ń fàdúrà sí yàn yẹn wà ń fàdúrà sí lọ bí ṣe ń lọ ní wọ̀nyí ní wọ̀ tún wò sí ṣe rí ńgbà tí ó jàjà gba tó gò báyìí ó wò kí ó wọlẹ̀ pé mọ bọ́ o òbí ẹni ẹlẹ́ni èèyàn bá bọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ẹ̀kan kárí àwọn tó ò lè tán bẹ̀ nàìjíríà ok ẹyà gbàgbà láti bẹ̀ Ayu Buhari ikọ̀ líli àwọn alákòóso ikọ̀ líli wọ́n ní Ayu Buhari ó ti di hot cake ó ṣeéṣe kí iye tá a pè é kó jù bẹ́ẹ̀ lọ agbára tiẹ̀ sì wá wà lọ́wọ́ ikọ̀ líli torí pé lọ́wọ́ báyìí Ayu Buhari kọ̀pẹ́kọ̀jìnà tó fa iṣẹ́ rẹ̀ lójú di ọdún 2020 ó sì kọ ọdún mẹ́ta àdéhùn rẹ̀ sì ku ọdún mẹ́ta báyìí nínú ikọ̀ líle ṣùgbọ́n wọ́n ní ikọ̀ gọ́nà ti ń le láti bí oṣù bíi mẹ́fà ṣùgbọ́n àwọn ń jẹ́ kó di ìmọ̀ fún wọn pé sẹ́rẹ̀ ń tí ọ̀bàrà àwọn lè ta lóòótọ́ ṣùgbọ́n yóò mú £60 million dání. Wọ́n ní ni àwọn alákòóso Gunners ni upcoming. If na play, make na stop and jari. You too dey joke. Make na stop and jari. Ọmọ 18 years. Ètí àti ìpè etí ń gbà náà gẹ. Pé Yakubu, Ayuba lẹ tà ní £60 million. Àwọn yẹn ni kìí ṣe Ayuba o. Ayub Buhadi. Àwọn alákòóso Arsenal ni Ayuba ni. Ayuba lẹ́tà £60 million. Ẹ tí ì ṣe tán. Ṣùgbọ́n báyìí, àwọn alákòóso kan lílì ní sẹ́fẹ́ gbọ́. Ọmọ yìí kò dájú pé yóò lọ ní £60 million gan mọ́. Torí pé n tó wà ńlẹ̀ báyìí, ikọ̀ Liverpool ti dé. Ikọ̀ Chelsea náà yọjú. Paris Saint-Germain tó tún jẹ́ ọ̀gá yín níbi ká náwó. Àwọn náà tún ti wà ńbẹ̀ báyìí o. Ohun tó túmọ̀ sí pé mẹ́ta míì ti kún ikọ̀ Gunners. Wọ́n ti di mẹ́rin. Wọ́n ní lóòótọ́ àwọn làwọn sọ pé £60 million. Ṣùgbọ́n kò dájú pé yóò lọ £60 million mọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí. Ó ti di hot cake o. Wọ́n ní Gunners ni ìfigagbága kẹ ló ti ìgbà wọ́n ní iṣẹ́ àfògun ojú lọ yàbí dandan ní kẹ́ẹ̀rà. A máa ronú iye tá a padà tá a tí ìfẹ́ sọ̀rọ̀ báyìí. Ẹjẹ́ àtúwò tí yóò tún gbá fún second match àti tọdún àìgbà náà láti wá ọmọ tó ń ṣẹlẹ̀. Kẹ̀sì máa wú ọmọ yìí o. Ọmọ yìí ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣe FIFA ṣẹ̀ṣẹ̀ confirm ẹ May 15 last month. Èní ló pé oṣù kan. Yes. Ẹ̀bọ́n ni 15. Èní ló pé oṣù kan tí àjọ FIFA ṣẹ̀ṣẹ̀ confirm ẹ pé ó lè ṣojú orílẹ̀-èdè Morocco. Asat LA of this year. Ó sì jẹ́ captain balógun ní FIFA Under-21 orílẹ̀-èdè France. Gbogbo Under-age France ló gbá. Under-16, Under-17, Under-18, Under-20, Under-21. Ṣùgbọ́n gan lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní balógun Under-21 ikọ̀ orílẹ̀-èdè France ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Kó tó wá decide yìí pé òun fẹ́ lọ sojú orílẹ̀-èdè bàbá òun. Ó ti àjẹ́ pé orílẹ̀-èdè France náà bì sí. Ṣùgbọ́n bàbá rẹ̀ ọmọ orílẹ̀-èdè Morocco ni. Àwa máa gbọ́ o. Wọ́n confirm ẹ̀ ní May 15 ni àjọ FIFA ní ó ti clear báyìí o. Ó ti lè sojú orílẹ̀-èdè Morocco. Bóyì ṣe dàn di 26 May 26. Orílẹ̀-èdè Morocco sí agbóko rẹ̀ jáde nú àwọn tí ń lọ ìdíje fi ẹ̀yẹ àgbáyé. Ojú bẹ́ẹ̀ náà lọ. Ó dẹ̀ perform wonder against Brazil. From there, owó gbéra ni o. Fún díẹ̀ yìí, Arsenal ẹ lọ sí sẹ́kún sí apá yín o. Ẹjẹ́ àpadà ojú ọjà bá a bá dé ìfigagbága. Tí ó wáyé rọ̀lẹ́ yìí, ẹjẹ́ mẹ́nuba. Bákan náà gbogbo ẹ̀yìn ti Manchester United. Atalanta ti ní kí Atalanta. Wọ́n ti ní kí agbábọ́ọ̀lù ti ẹ fẹ́ rà. Ẹ̀dàsì wọ́n ti free ẹ̀pọ̀ ti lè ṣe mẹ́díkà. Ó máa ṣe mẹ́díkà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn ni kò lọ ṣe mẹ́díkà ń bẹ. Wọ́n ti clear, wọ́n ti yanjú ọ̀rọ̀. Ikọ̀ Man U máa san £34.9 million owó gangan. But bonus tó máa kún £3.8 million. Òní bonus yẹn máa jẹ́. Yóò sì tọwọ́ bọ̀ wí àdéhùn ọdún mẹ́rin pẹ̀lú option 12 months ìyẹn ọdún kan sí. So kò jẹ́ bó ṣe lóhùn wọ́n jẹ ti Atalanta àti Ederson. Ederson yẹn ó máa ṣe mẹ́díkà rẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Kò jù bẹ́ẹ̀ náà lọ. Bí nǹkan ṣe rí nìyẹn o. Agbábọ́ọ̀lù nínú ikọ̀ ti orílẹ̀-èdè Sweden. Òun ló mi àwọ̀ àkọ́kọ́ lánàá. Òun náà ló mi àwọ̀ tó gbẹ̀yìn. Ìyẹn lánàá fún àbí láàárọ̀ ìmọ̀ ni. Àárọ̀ ìmọ̀ ni kì í ra àlepè lánàá. Ọmọ òru làásèkà. Ọmọ òru làásèkà yasin ayari. Ẹ rí i pé ó mi àwọ̀ àkọ́kọ́ kò sẹ́líbrèètì. Ó tún mi àwọ̀ tó gbẹ̀yìn last goal kò tún sẹ́líbrèètì. Kò lè ṣe. Ọmọ bíbí orílẹ̀-èdè Tunisia làwọn òbí rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ decide láti gbá bọ́ọ̀lù fún Sweden ni. A ti wá gbọ́ Tunisia kí Tunisia. Kóhun tún máa dáwọ́ dùnú. Bí wọ́n bá ti ẹ̀jẹ̀ gbóhun gbá bọ́ọ̀lù fún Sweden, ẹ̀jẹ̀ ń kọ́ ẹ̀jẹ̀ ti ń rọ̀ lára òun kọ́. Ìyá. Mo ń wo ìròyìn kan ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ olóko dáná wọ́n ní a ti gbaṣẹ́ lọ olùkọ́ni Russia Tunisia. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹjẹ́ sáré lójú ọjà kádé ń gbàǹbà èdè. Gbogbo ń tọ́pamọ́ kedere ni lójú ọlọ́run. Ìyá yìí pọ̀ lóòótọ́. Ẹjẹ́ lójú ọjà kádé. Ẹ kú kalẹ̀.
2: Graduates of across Nigeria are landing that dream job with a degree from the University of Leicester. You live and study in one of the UK's most multicultural cities, and we'll do all we can to support your journey. This includes offering huge guaranteed international scholarships for undergraduates and postgraduates too. That's right. At Leicester, we want to see you take your future further. And don't just take our word for it. Times Higher Education ranked us in the UK top 25 in 2026. Apply now at le.ac.uk.
3: Ibi tágbò méjì bá ti ń fìwó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rọ́jú láyà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sports tó ti gbàdàngbà ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ṣàfikún abala tátìjọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná wojú ẹ̀. Níbi táwọn olùyànnàná ó ti jọmọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá ẹ̀yìn aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport

0: Guy, my head, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh?
1: My village people don't come again,
0: This one with your body hot so. You don't do test?
1: Yes, see result, oh.
0: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Ruta. Ruta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
1: Thank you, Oga Luta. I don't dey can't pay.
2: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
3: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
4: Lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. A bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní gbòòrò ayé. Workaday Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Ilẹ́yà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káṣẹ́, ọmọ mo ti káṣẹ́.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
6: Out of airtime and you don't have money to top up. Out of data and you...

0: bọ̀ padà látọjú ọjà o. Ìkànnì ti Splash 105.5 FM ilé funfun alávẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tálọ̀ tálọ̀ tá ń jòpè ni ò gbọdọ̀ fọ ìzà. Bẹ́yìn bá sì ń darapọ̀ mọ́ wa, ẹ lè wò 1500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 105.5 FM. Àbíjá Kama Fan Family lórí Facebook, lórí TikTok at Top Striker 100. Olóko ẹ ti kọ̀nfáàmù ẹ̀, wọ́n ní a ti lè. Ẹni ta wọ́n lé. Ẹ máa bí mi àmàràn bí ni ọ̀yọ́ ẹ̀yin náà kọ́. Bẹ́yìn náà nù. ọ̀rọ̀ búkú tẹ̀ tí sọ ń parẹ̀ láti gba àlẹ́ ti mọ́ ìga kò tó wọn ó léèyàn. Olùkọ́ni orílẹ̀-èdè Tunisia. Olùkọ́ni orílẹ̀-èdè Tunisia. Tọ́ ẹ̀yin wọ́n ní pé adúpẹ́ ibi tẹ́ ẹ ti ń kó wa bọ̀. Adúpẹ́ ibi ẹ̀kọ́ wa dé ẹ̀kọ́ adé wọ́kọ̀. Ṣé ríbi tẹ́ ń kó wa lọ tó fẹ́ jọ bí oko ìparun yìí. Ẹ̀yin àní láǹfààní àti máa tẹ̀lé yín lọ mọ́. So fún díẹ̀ yìí ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin ṣé ẹ mọ relé báyìí àbẹ́ mọ najú tẹ́ mọ wo bọ́ọ̀lù. Torí bẹ́ẹ̀ bá relé gan ẹ mọ̀ gba Tunisia lọ dàrẹ́ẹ̀tì o. Mọ èèyàn bá mú yín ní airport. Wọ́n yasọ mọ yín lọ́rùn o. Bóyá kẹ ẹ sì ní sùúrù ń bí iná kí gbogbo ohun tí ń rùn lẹ̀ yìí kó fi lọlẹ̀. Bẹ́ẹ̀ bá sì à ń padà lọlé ẹ mọ̀ gba Tunisia lọ dàrẹ́ẹ̀tì. Bóyá ẹ kọ́ balẹ̀ bí Algeria àbí Morocco àbí ẹ lọ sí ní West Africa ẹ lo bí oṣù méjì mẹ́tọ́. Mọ èèyàn bá mú yín lé. Ẹyin kọ́ yìí ẹ lẹ́ ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ o. Kò jẹ́ bó ṣe lóhùn ọ̀jẹ́ wọn ti gbàṣẹ́ o. Kukurẹ́là wọ́n ti kọ̀nfáàmù ẹ̀ ọdún mẹ́fà. Àdéhùn ọdún mẹ́fà. Oní ẹ̀fún ma kukurẹ́là ọdún 2032 o. Madrid ń bínú lọ́wọ́ báyìí o. Àdéhùn ọdún mẹ́fà 6 years. Oní ẹ̀fún ma kukurẹ́là £51.8 million. £51.8 million ló gbé tán. Pápá nítorí àkókò wa agúndẹ́dẹ́ wòyí àti kíra wa lẹ́ẹ̀kan bàbá àwọn ọmọ líle ìfigagbága láàrin orílẹ̀-èdè Cape Verde àti orílẹ̀-èdè Spain nírọ̀lẹ́ yìí ṣé ká sọ yìí pé kò sọ̀rọ̀ ń bẹ̀.
1: Ọ̀rọ̀ wà ń bẹ̀ o èèyàn sá ni ó sọ̀rọ̀ ń bí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà. Mo rò pé táwọn sọ̀rọ̀ pa Cape Verde lákọ̀ọ́kọ́ ná wọn lo rẹ̀fẹ́ àti Kọ́líváì so wá sí díje fún gbà àkọ́kọ́ bàtà bá ń wo irúfẹ́ gbàgbàgà àkọ́kọ́ tí wọ́n ní World Cup yìí. Mo rò pé wọn ní luck kó jẹ́ pé rúkọ yìí ni wọ́n kọ́kọ́ bá padì torí pé táwọn sọ̀rọ̀ pa ara wọn tó jẹ́ favourite tó jiná dínú tí gbogbo èèyàn gan fọkàn sí pé ó súnmọ́ tó wá di ní parí tournament kó wà ní
0: àsìkágbá.
1: Mo rò pé orílẹ̀-èdè Spain jẹ́ kan bẹ́ẹ̀ so láti á jẹ́ pé ẹni tó wá ṣẹ̀ṣẹ̀ wá fún gbà àkọ́kọ́ irúkọ yìí lòun ó pàdé. Mo rò pé àkùdé aláìlẹ́gbẹ́ ni ló jẹ́ fún Cape Verde.
0: Ebi Kurazao náà bí òun náà ṣe kojú Germany náà nù ṣé Germany náà wàá kéré nu ayé a sì padà rí nítorí ṣẹlẹ̀ sí wọn.
1: Wọ́n sọ̀rọ̀ Germany tiẹ̀ wọ́n ti dáhùn láti bí àwọn àsìkò kan sẹ́yìn àwọn ẹsẹ̀ ń wọ́jú tó sọ̀rọ̀ ara wọn ni.
0: Ṣùgbọ́n Cape Verde dájú Kurazao lọ.
1: Bẹ́ẹ̀ni májà gbòsì bẹ́ẹ̀ Cape Verde ní tíìmù tó lè bá yẹn gbà bọ́. Láti ẹ̀ sọ̀rọ̀ papọ̀ yìí láwọ̀kọ́ ni wọ́n fitness level wọn wà òkè. Wọn ò ní farapa kankan tá
0: sọ. Kí ni ká retí torí àkókò.
1: Èmi rí ikọ̀ Spain pé ó le difficult ni Spain ó ná wọn. Kò sí nǹkan kan tó ó kàn lè torí kó jẹ́ first match nǹkan ló fi le difficult. So but Spain àná wọn. But wọ́n fi le kọ́ wọ́n fi le tètè mí àwọn wọn. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ figagbága.
0: Tí Spain bá tètè
1: kọ́ Spain bá tètè go ó le dàdánwò ó le dìyà ó le di
0: lulu
1: ó le di
0: lulu
1: ó le yàtọ̀ sí nínà bọ̀ táwọn bá pẹ́ kán tó mi àwọn wọn ó le mọ ní nínà
0: lápẹ́lẹ́ tẹ̀lé. Ẹ má jẹ́ apẹ́ lórí Spain kìíní mo fẹ́ ká sọ nípa Egypt Belgium torí ọjọ́ ti lọ Egypt Belgium àwọn síkírù.
2: Lápọ̀dọ̀ ti mi rò pé ìfigagbága yìí ìfilára ìfigagbága táwọn èèyàn ń dúró dè léyìí tí wọ́n fẹ́ wò náà ni. Mo rò pé tá a bá ń sọ ní láti ilẹ̀ adúláwọ̀ bí ìkan pàtàkì òun náà ni orílẹ̀-èdè Egypt léyìí tó jẹ́ pé ó ṣeé gbé kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Belgium. Ṣùgbọ́n kankan tí mo kàn wò nípa tíìmù yìí ni wípé wọn ní individual player tó lè forí gbárí pẹ̀lú àwọn player kọ̀ọ̀kan ìyẹn ní inú kọ àgbàjẹ ti orílẹ̀-èdè Belgium léyìí tó jẹ́ pé ó ṣeé ṣe kí akùdé kó wà fún wọn lápá abẹ́. Ṣùgbọ́n tá a bá ń sọ nípa team nǹkan tí Egypt kó sílẹ̀ yìí wọ́n ní team léyìí tá a lè sọ pé wọ́n ní team ṣùgbọ́n tá a bá ká gbé wọn sí gbé agbábọ́ọ̀lù sí ẹ̀gbẹ́ ara wọn wọ́n náà wọ́n mo rò pé ìyẹn ní afẹ́
0: dàbí ẹni
2: pé kìíní torí pé àsìkò yìí tí Mohamed Salah wà kò dàbí Salah
0: ti a le so ipo na lo be da bi face of Egypt
2: ebe ebe ni ko da bi ti sala tele sugbon sibe sibe na
0: ke to la na ba
2: so mo ro pe competition ti gbugba gbabo ni determination fun ni so ko si nkan kan mi to wo waju ju iru idije yi lo so lapo do ti temi wa gbianju sugbon mo pe won le padanu so wo bejan
0: bejan mo le na won
2: ebe ni
0: eh ayes yo ya je draw
2: ma je omi ni
0: awon security so
3: ta ba te wo ni ka wo igba ta awon meje ti jo n pade nisin friendly match na ni igba ton ti jo pade le mi mi ton ti pade e kan ni belgium na orile de egypt omi kankan wa ye laarin awon meje igba ti egypt na le meta sugbon kan temi kan wo ni pe ta ba so nipa pe experience belgium wa la awon iko igba agbabolu to ku awon agbabolu ti won ti pe national team ju wa ti world cup do ba vile mo to thomas munia si wa ni inu team yi lo da won yen le ba o ya ki won lodo to po sugbon odo ti won ni to po yen na iko igi agbabolu ti o lu agbara odo fi fi yaje belgium yo je iko to ni odo to mo bo gba daada ki si awon odo ti ero mi si attack iko igi agbabolu ti belgium gan to o to na yan gan lasan laire to asole laire to agbabolu lowo eyin ti iko igi agbabolu ti egypt to ba je meji to ba je pe boya o ja o ya lo le meji
0: to try to ja o ba ya
3: to ja o ba ya
0: ti o so ja rara fun belgium to ja ba ya nko
3: o le ju be lo
0: so kenyan ma ronu pe boya draw keke
1: emi te ri iko egypt gege bi iko to ye pe won ka dan le adulawo ni won da ni
0: gege
1: won yato si Tunisia na ti soro iko yo bori ifigagbagba kankan ri ninu dije fi agbaye mi ase na da to Africa won ti gba ifigagbagba meje ni World Cup won ta omi meje won padanu marun so won kin se iko ta le gbe segbe enikankan ni ile Europe
0: AFCON ni ati ma sa AFCON
1: ti ma se
0: ni ma sta bi
1: won sa pa bi tan
0: sa ya bi won ti ni won yo sta ya won ko me ya sta
1: nbe ba yo sta meje mo apati melo ni ki Argentina le mo apati e fun coming ball to gba abe en kan le gba nkan lagbon ti
0: Ma be mi ja won ni.
1: Mo ba yin so na
0: ni be.
1: Eyin won ran wa ni.
0: E personalize e mura ja so ni. Se ni mo to star ma ran.
1: Mo ba so ran pa Belgium, mo ro pe ta ba so ran pa Belgium ni Europe gan. A le so pe awon ni ko. Ta ti wa si DJ ju. Latagba Europe ti won ti gba idije fe yagbaye. Tori gba ile ke dogun won re. So ta ba so ran pa experience ona won jin si ko Egypt to po.
0: Abi ki le
1: n pe. Ta lapodo temi o, emi o ri ogbon ta fe da ta fi le ro mi.
0: Oloko ni bi oba tojo oba ya
1: o sono ke won o je ko je ki oro ti won no jama lulu
0: ko jama lulu
1: tori pe won
0: ti ma je nina
1: won ti ba en to je bi orogun won kan won ti fi se test in Tunisia na before DJ marun so dunyan na
0: ni Belgium na
1: ni bi ose meji seyin
0: abro
1: re ri ta jo sumara
0: ran eja
1: e ka paroko ya ran sesin marun lo na so o tun mo Croatia na ni warm up meji so do lo na o ti gba ifigagbaga meji yen before tournament to ye pe ko concede goal kankan emi ri ko gege bi pe o ti mura le DJ ju tatayin wa lo so emi ru again to le ja tori ni sa to lo ni 2022 group stage na ti ku nbe
0: iyen Belgium
1: bo lele imura won ko je en to le ku ni group stage so emi ri Egypt pe won ko ko fi satagun lale eten ni
0: benevolent o ni Egypt your surprise okay o surprise pass o ajo wo la leni eja sare pe number yi 080 lo bere re o pari pelu 1978 080 lo bere re o pari pelu 1978 eja wo number yin hello E ka so sa.
4: E ka so.
0: Oruko yin atadugbo te wa isa lati kan ni splash lati npe yin.
4: Awon ayide kola wole oruko.
0: Adugbo wo sa.
4: Lati General Gas.
0: General Gas igba wole tin play cash.
4: Lati 2234.
0: Set Jerry.
4: Jerry o.
0: Congratulations.
4: Lo striker.
0: Eyin le je lo so yin.
4: $50,000
0: naira leje mo so mo le e testify e no mo testimony wa mo so
4: wa de se pe program se play o
0: igba ti mo bere gangan le play iya congratulations o customer care ma pe yin like pe ti o ni pe rara so won abere details yin lati ba yin send owo yin sa account yin o se je ni esa bo se je niyan lapa be yen se un ati ola on wole on jade on wole on jade yo karoyin fun se un ati ola on wole on jade on wole on jade sugar Desmond ti pada wole nti e o na wole on jade on wole on jade na ti wole pada eja wa mo lo ere gbogbo di ola lagbara lowo olohun olohun mo pa eyin mo pa wa na a tu jo pade ara wa lola lagbara lowo olohun iroyin lokan bayi titi ola o ola William Zad loruko temi top striker ele to gallant gidi gan ni o aki gbogbo awon ta jo seto awon sikirus bakan na ti jani oloko dana ati baba awon omo lile en to je po na omo lile na na ni esi ma yi pe ojo ti ogun ba de ojo ta buru ba de la ran ti omo lile agba o ti kan o bayi o to wa nle ti kan o o si sibi to n sa lo o se jenu emi o ma lo fun to sey a pade lola ikukale

0: Nàìjíríà ẹngbọ́n mẹ́ngbọ́n ẹni ọgọ̀ báyìí o ní ọmọra wọn.
1: A tún wá ń sọ fún.
0: Béèyàn bá wá sọ fẹ́ ní ọgọ̀ báyìí, ọ tún wá mú jà dání.
1: Ìgbà náà bọ́ sọ́lẹ̀ pé mi máa ṣe tiẹ̀ léṣe léni.
0: Màá hàn lè mọ̀
1: ni. Mi máa ná tiẹ̀ bàjẹ́ léni.
0: Ṣé ọ mẹ́tọ́ ń bá wí ni? Do you know who I am?
1: No, who I am?
0: Do you know who I am?
1: Ẹni màá dé eyín sí ọ.
0: Ẹyin
1: làá fi jẹ ṣu. Who I am gọ.
0: Ọlọ́wọ́ jẹ́ kí gbogbo ẹ̀kọ́ rọ̀ sọ̀mù fún wa.
1: Àmì jàre.
0: Nàìjíríà gobẹ̀ta.
1: Igobẹ̀ta
0: là ń sọ igobẹ̀ta.
1: Tani bẹ́ẹ̀ rúbẹ̀ o.
0: Igobẹ̀ta olùsọ̀.
1: Ẹ ní gègé, mo like orin yẹn, inspiration.
0: Àbáwọ̀
1: ẹ ní bẹ́ẹ̀ rú.
0: Ẹ̀yọ́ gbàgbé ẹ lé ní. Súkẹ̀.
1: Nàìjíríà
0: gobẹ̀ta o. Lọ́dún kẹlò Nàìjíríà ó bẹ̀ta náà ni lágbára lọ́wọ́ Ọlọ́run.
1: Nàìjíríà sì máa dùn bí orúkọ ẹnìkan.
0: Ọlọ́run ó ṣe ni ó dẹ̀ sì máa dùn ó ń ṣe ọmọlókun bẹ́ẹ̀ ni.
1: Ọ̀rọ̀ ìrètí ni.
0: Ìrètí ni ṣùgbọ́n wọn ò ní sinmi ẹ̀yà rẹ̀. Ẹ jẹ́ káwa náà ká ṣe
1: nǹkan. Gbogbo lálá tó bá tiẹ̀ lọ sókè
0: náà. Dandan ni yóò padà wálẹ̀.
1: Ìràwé
0: tẹ̀ sí ríwò ìdájọ́ lẹ̀ ó sùn
1: náà.
0: Àbí
1: ìgbà tí ìyá ńlá gbé mi ṣọlẹ̀ tí ìyá láyàrá ìyá tó wá ń gorí èèyàn nítorí eléyìí ò ṣe kékeré mọ́
0: báyìí.
1: Kí ẹbí ó máa para àlù kí àti irówó repo dogun kátó a máa jí ni gbé mọ́.
0: Kí ni ó máa tún wá tàn yàn.
1: Ìyẹn ò ń ṣèyà kékeré o, ìyá láyà ìyá nìyẹn o.
0: Ọba tó lè ní yóò bá wa gbọ́
1: ọ. Àmì o.
0: Amen somebody.
1: Ẹ bá fẹ́.

0: akati ejo loro eni loso kakati ejo ma soro
1: ah bagbo wa abajo
0: gilegbo
1: address leyan do ya dali
0: eh ewo amu gba ko gbo avilo zero awon eleyi adeji owo ri camera
1: o ti ye wa
0: adeji owo ri mo ma dadugo yin lana eh monsieur loza agbojo legbade
1: be baba lola papo eleja
0: eh olo
1: se kin pero so
0: ko le ma ni fo se na loruko temi ojulo wa ni ikai presenter yin na ni Bangkok gbi iroyin na lagbede loso oni amu wa lati seruba yin be la mu iroyin Bangkok gbi wa lati ja yin laya e kan gboro yin Bangkok gbi ke fi ma fi so pe folo wa lori abu emi ati dukia ni awon bi to wa sele si Kedumari ko ba ni ro won loju o ko si ba ni tumo la lase lowo Eledumari kunle o ma ni fowo se mo nje o ekule Bangkok gbi iroyin na lagbede losan oni
1: beyin ba gbagbe awon o ti gbagbe mo de ojo kokanlelogbon loni o
0: yes o
1: ti awon omo wa ti kuro ni inu ilu laarin eyan ati awon oluko wa nijoba ibile orire
0: beni
1: se kun owo nu igbo aiwo igbo eru jeje kan lo e dakun
0: la ise bora o
1: eyin alase eyin alagbara eyin eleto tele lagbara abi ka so pe eyin ole tolorun gbe agbara le lowo lasiko yi e wa lo n tolorun ti fun yin abi o fun yin mo ni se beyin la lase lori iwa
0: o fun won
1: eyin le mo be ti tokun pe eyan to ba si oro soju lori aye lo jara abi lori afefe te fi gbe won eyin na lo ye ke mo bi e tokun pe awon eni bi won si e si nilo ise to poju gbogbo wa ti jo mo bi ti won nbe n to ba to lati se ni kopẹ ni ke tete se ojo mokanlelogbon lai gbele eni lai ti rin ajo atokan wa ki se n to da ko yi omo eniyan koda ninu iwe fagun agan a ni ko yi omo ebora o da o olarin waju opele oro adeus loruko ti mo n je elephant solo okan soso ajana okutegba agboji efun papo
0: jo
1: g square arco sky giran global radio king of scoro continental and intercontinental gbanko gborin lagbede losan to ni e kaabo sile funfun balawo alagbala okin alagbala ogungu baba ye felele n gboro ibadan ni belawa e le nbe won o e ku kale
0: ah ka bere si ni gbara kasida lati da awon ogere ori iroyin ka da bole fun yin gege bi gbanko gboroyin fun ti osan oni ka to wa bere si ni ma fun yin ni awon ekun keke bo ti waye akole ni o sáwọn àwọn ìròyìn ilẹ̀ yìí tí wọ́n gbé ṣùgbọ́n àwọn òdin ìsinyìí létí gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ta yẹn láàyò tí ń dowó tí ń dọ̀rọ̀ sí àkàtà títí wa àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ti ondo wọ́n mọ̀ tó ṣiṣẹ́ takuntakun pẹ̀lú bí wọ́n ti mú àwọn afurasí ikọ̀ agbébọn táwọn ti àwọn ìyàwó wọn tí wọ́n ṣá lẹ́yìn tí wọ́n dáná yá wọn lápò òkè ọya orílẹ̀-èdè nàìjíríà ìyàwó tó yà ni kà ara gbá fún ẹni tó nà mí bí ìyá bá dójú ìyà tán irú wọn máa ń sọ àmsọrì ẹ má bínú ọkú bọ̀dá ẹni tí ẹ má bínú mọ ẹ má bínú sà ṣùgbọ́n lọ́wọ́ yìí àwọn eléyìí wọ́n mú wọn o wọ́n ṣàfihàn wọn pẹ̀lú àwọn afurasí ọ̀daràn míì tí ọwọ́ náà tún padà tẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ní ìpínlẹ̀ ti anambra ọwọ́ tẹ pàìtọ̀ kan tí wọ́n fi ẹ̀sùn kan wípé àwọn obìnrin bíi 85 75 women lọ́sọ̀díyàwó kí ló dé
1: ṣé
0: bàbá ní energy booster lára ni
1: tí ń
0: gbéná kò jẹ́
1: olómọ tí ń jẹ
0: olómọ
1: tí ń lò
0: ṣé wọn ń jẹgúre ni ìrẹlẹyìí ń tí wọn wá nù ìdílé ìbọn wá
1: nù ṣé bó ní bẹẹ nu tẹ náà ṣe dùn sí i
0: bó ló ṣe dùn tó
1: orí bó ṣe fi yàn sí
0: i rọ 75 women as wives bẹẹ yẹn mú mẹta ní wákàtí kọọkan àbí bò.
1: dùkọ̀ pọn dandan bó bá mú wọn lọ́wọ́ ẹyọ kọ̀ọ̀kan lóòjọ́ yẹn náà sì kódà yóò mú lóṣù méjì.
0: lóṣù méjì yóò tún jù bẹ́ẹ̀ lọ.
1: 2 months and a half
0: extra ó tún wà nílẹ̀.
1: kó yàtọ̀ sí táyà. ó dà tó lọ́dọ̀ tèmi ń bíbà yìí o ìpínlẹ̀ kwara.
0: yóò
1: òun náà ni wọ́n ní ọwọ́ ti tẹ àwọn afurasí ògbóǹtagítagì ògbóǹtarìgì ọ̀daràn náà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan o ní ìpínlẹ̀ kwara ni ọwọ́ ti tẹ̀ wọ́n.
0: èyí
1: kóikóyi báyìí ni wọ́n ń wo bí àkọ́bí ìjímẹ̀rẹ̀ o ìwé ìròyìn the nation tó gbé náà ló gbé eléyìí lọ́dọ̀ mi ń bí wípé àjọ tí ń gbógun ti gbígbé àti ìlò oògùn olóró àti egbògi olóró ni wọ́n ní wọ́n ṣẹ́bùrú arákùnrin kan o t tí ó jẹ́ oníṣòwò. Àmọ́ oníṣòwò tá ń wí yìí kí ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́ nínú àwọn aṣọ àti táwẹ́ẹ̀lì aṣọ ọ̀nura. Eléyìí tó jẹ́ pé wọ́n ti fi táṣì sí lára tá a mọ̀ sí starch nù ú. Ẹ̀gẹ́
0: ìfẹ̀gẹ́dùn.
1: Wọ́n ní wọ́n wá ká nínú àwọn aṣọ yẹn ó dindi àtíkè òfin tá a mọ̀ sí cocaine. Kùkúyè èlùbọ́ òfin. Èyí tí í ṣe kílò mẹ́fà ó lé dáadáa rẹ̀. Six kg bẹ́ẹ̀ báwa bí ìgbà tí ẹ mọ̀ fa cylinder gas.
0: Ọlọ́run ló dùn wá rí.
1: Àbí
0: ìṣẹ̀dá
1: o kìlógíráàmù náà ni.
0: Iye kg náà ni. Bí ìgbà tí ẹ fa 6 kg cylinder.
1: Mo ti wúwo tó.
0: Ẹrù ni.
1: Ẹrù ọmọ òtẹ́lú.
0: Ọlọ́run
1: bẹ́ẹ̀ bó bẹ́ẹ̀rù ọrùn ó wọ̀.
0: Ọrùn ó wọ̀. Ìṣẹ̀dá ò ní já báwọn ṣe rìn.
1: Àmì.
0: Àbò Elédùmarè yóò sì máa dájú ní orí wa. Aláboyún kan àti àwọn ọmọjèsí mẹ́fà lẹ̀mí ti bọ́ lẹ́nu wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue. Wọ́n bá omi lọ ní ìpínlẹ̀ Benue ni ìṣẹ̀lẹ̀ gbankọgbe yìí náà ti ṣẹlẹ̀. Àmọ́mọ́ ẹni ọdún 22 kan ni wọ́n ti gba ẹ̀mí ẹ̀ báyìí pẹ̀lú àwọn èèyàn 2 míì lásìkò tí wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ṣọṣẹ́ ní ìpínlẹ̀ ti Èkó. Ni ẹ̀mí padà tún bọ̀ o lẹ́nu àwọn èèyàn wọ̀nyí. Bàbá olóògbé sọ̀rọ̀ Túndé Bákàrè ó ṣàlàyé o bí ìṣẹ̀lẹ̀ gbankọgbì alágbára yìí ti ṣe wáyé. Kọ́lọ́hun kọ́ máa dáàbò bò wá kí àánú rẹ̀ kó sì máa dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa.
1: Àmì o àṣẹ Èdùmàrè ó dá nínú ìwé ìròyìn The Guardian ojú ìwé kẹjọ tó jẹ́ abala gbankọgbì wọn náà rèé o. Tí mo ti ń rí àkọlé ìròyìn kan ń bẹ̀ wípé iná ló lanu kótó tó forin awo bọnu orin jíjó nísìnkọ.
0: Ìṣẹ̀dá.
1: Orin jíjó tó jẹ́ pé bó bá bẹ̀rẹ̀ sí ní kọrin rẹ̀ kò sẹ́ni tí fẹ́ jó kárì. Àwọn nǹkan lóníranran tí ò lẹ́nu tí wọn ò sì lẹ́sẹ̀ tí wọ́n fi sá tí wọ́n máa jó lọ́wọ́ túláàsì náà ló bá lọ. Wọ́n ní ṣọ́ọ̀bù mẹkáníìkì kan ni o nílùú Ìbàdàn níṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná yìí ti wáyé. Àti ṣọ́ọ̀bù kan náà bẹ́ẹ̀ ní ògbómọ̀ṣọ́ ògbómọdúgun ibi wọ́n ti gbé ń jọ kàtán tí wọ́n ń fẹ̀ kan yangan lé. Wọ́n ní àwọn ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ibi méjì yìí nípínlẹ̀ Ọ̀yọ́ wa nìkan ṣoṣo ọ̀dọ̀ mẹkáníìkì mẹ́kò Ìbàdàn àti ṣọ́ọ̀bù kan lọ́gbọ́mọ̀ṣọ́. Níbẹ̀ lahán iná ti gbé kọ orin kórin tí àwọn dúkìá sì jó ìjókijó. Ojú ìwé kẹjọ ìwé ìròyìn The Guardian ló
0: wà
1: láka.
0: Àwọn agbébọn adìhámọ́ra aláìlọ jagun kan ní ìpínlẹ̀ ti Ondo ni wọ́n ti ya bo agbègbè kan bẹ̀ báyìí. Kódà olórí agbègbè kan bẹ̀ wọ́n yìnbọn wọ́n palẹ̀ rẹ̀ mọ́ nígbà tí wọ́n yìnbọn mọ́ ìyàwó ẹ̀. Ìṣẹ̀lẹ̀ gbankọgbì yìí bani ní ọkàn jẹ́ púpọ̀. Eléyìí náà tún sì ní agbára. Ìròyìn eléyìí ìròyìn tá a fi ń sọ láyọ̀ ni. Gẹ́gẹ́ bí ìjọba wọn ní ìpínlẹ̀ ti Èkìtì náà ni wọ́n ti ti owó kan síta báyìí. 155.6 million naira $55.6 million láti fi ṣe kóríyá àti ìwúrí sí àkàtà àwọn olókoòwò kéékèèké tí ó tún máa jẹ́ nǹkan ìwúrí ìrónilágbára sí àkàtà àwọn ọmọnìyàn oníṣẹ́ ọwọ́ ni àtàwọn míì ní ìpínlẹ̀ ọ̀hún o.
1: Ó dá lọ́dọ̀ tèmi ń bí èmi náà tún wọ àkọlé ìròyìn kan tí The Nation tó gbé gẹ́gẹ́ bí gbankọgbì lọ́sàn-án tòní. Wọ́n ní ó ṣe ọjọ́ burúkú ṣòde páro ni o ọjọ́ kan burú ó dàbí odindi ọjọ́ 14. Kódà èyí ọjọ́ kan tó burú tí yóò fẹ́ dàbí 20 ni nítorí pé ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹ̀ tó bá ti di pé ẹ̀mí ń tara bẹ́ẹ̀ bọ́ a jẹ́ wípé kánrin kése láwọn máa rántí irúfẹ́ ẹni tó bá a lọ Èdùmàrè má jà pàdánù àwọn èèyàn wa o.
0: Àmì o.
1: Ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé wọ́n ní ó ṣe ni láàánú o níbi tí wọ́n ti ní agùnbánirọ̀ kan tí ó jẹ́ ti ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní agùnbánirọ̀ yìí tó jẹ́ ti ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun náà ní ṣe. Wọ́n ní òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó dágbére fáyé o ó bá ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ yẹn lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìwé ìròyìn The Nation tó gbé. Ìròyìn kan náà tún lẹ́lẹ́yìn punch náà ló gbé gbankọgbì ìròyìn ní ni ìpínlẹ̀ Borno nkan tún ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn ẹmọ́mọ́ suspected àwọn agbésùmọ̀mí wọn ni iná ni wọ́n kan iná o sí ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Borno. Wọ́n kanná síbẹ̀ wọ́n ba nǹkan jẹ́ o. Wọ́n ni kódà wọ́n dá ẹ̀mí ara abúlé kan ń bẹ̀ légbodò. Iná ibi wọ́n kanná sí sùkúù ni o. Ilé ẹ̀kọ́ wọn dáná sun. Wọ́n sì dẹ́mi aráàlú kan bẹ̀ ní ègbodò. Wọ́n dẹ́mi ẹ̀ légbodò. Dẹ́nẹ́sàn wá gbé káṣọ̀ láyọ̀ tiẹ̀ níbi tí wọ́n ti ní àjọ NIMC NDPC tí wọ́n ti dá àwọn kan ní ẹ̀kọ́ ní tòró ti borílẹ̀-èdè Nàìjíríà. Òǹkà wọ́n sì ń lọ bí 4,000 tá a lè pè ní 4,000. Àwọn òṣìṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ 4,000 òṣìṣẹ́ 4,000 jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti dá wọn lẹ́kọ̀ọ́ o. Ẹ ti mọ àjọ NIMC eléyìí tí ó jẹ́ àjọ tí ó jẹ́ ti alákòóso fún tó níṣe pẹ̀lú ìdánimọ̀ lórílẹ̀-èdè yìí àti àjọ ti NDPC fúnra rẹ̀ náà tí ó jẹ́ pé àwọn náà ní ojúṣe tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni Nigeria Data Protection Commission àjọ tí mójútó ìdáàbòbò àwọn àkọsílẹ̀ data gbogbo fún orílẹ̀-èdè Nàìjíríà. 4,000 àwọn òṣìṣẹ́ ni wọ́n kọ́ ná tún fún ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye. Ilé náà tó nǹkan torí pé ibi tí èèyàn bá ti ń ṣe ní ti ń jẹ bí èèyàn bá sì ti ń jẹ ànífẹ́ kíbẹ̀ kó dì mẹ́rin láéláé bí ti wù kọ́mọ. Ìgbìyànjú ìjọba nìyẹn fún àwọn aráàlú pàápàá àwọn òṣìṣẹ́ lábẹ́ wọn o.
0: Ok, ẹja lọ sí ẹ̀ka ìpolówó ọjà ká lọ polówó ní kété tí a bá darí padà dé báyìí. Báńkọ̀ gbé ìròyìn ni. Ìròyìn eléyìí ìròyìn tẹ́ gbọ́dọ̀ mọ́ gbọ́ ni. Tó bá ti ní ṣe pẹ̀lú àwọn irú eléyìí area specialization ọ̀pẹ̀lẹ̀ rí àtòun àti senior master.
1: Ọ̀rọ̀ olóbìnrin dé ni o.
0: Ní kíni? Ọ̀rọ̀ àwọn ìyá ni. Olóbìnrin dé.
1: Àwọn ìyá.
0: Ọ̀rọ̀ àwọn ìyá ni. Àwọn ìyá mi o.
1: Ẹja
0: polówó ọjà.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Ṣáde kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí tuntun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà o. O ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: S-E-L-A-R-R-I-E. Sálárì.
8: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
10: T-U-R-L-E-R-I-C turmeric.
8: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
11: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
12: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
13: Obìnrin, obìnrin, obìnrin, obìnrin.
6: èèyàn bá ṣiṣẹ́ tó ṣe rí tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò igbó èrò ọ̀sà ẹ bá wa níjẹ̀bútù retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí aago 12 ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kùlú ènìyàn láwùjọ bàbá lọ́jà ìyá lọ́jà àwọn orí adé àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pin mire kó lárinrin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò à ń retí yín.
10: Ẹ kúlẹ̀ o, ebi ń pa ká sí nǹkan sí mi la.
13: Ìka àbò ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
10: Ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe sà.
13: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
3: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
10: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
13: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ nìyí.
3: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
14: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
0: Akin kaabo pada gbogbo eyin ololufe wa patapata porongodo ateyin ti e ti lanfani lati wole si oju opo ibanidore Facebook wa toyin egbinola cultural o ti wole ya special awa na se baye o ezeun mama titi dino sherifat funke aziz Adekole Adebayo Oluwa Segun Odunsi Eseun gan popo popo Eje wa lo sori iroyin eleyi ati mo boya opele nisin boya o na fe toju ese yin abi o toju ese yin
1: a aseju a ni won yi eleyi ti poju
0: se o ti poju okay le mu 54 nti yin
1: kila
0: mu 54
1: kila mu
0: egun ibe
1: márùn gan ti pọ̀jù
0: ẹlẹ́jì yìí wà
1: wọn náà èmi àti ẹmọ pé tó bá ti kọjá mẹ́rin èyí tó kù
0: sàárà ni
1: àti wípé lèèyàn bá lọ mẹ́rin lásìkò yìí
0: ikó ṣe
1: àwọn ìyàwó yẹn ní ọ̀padà jẹ́ yóò kàn jí ìjọkọ̀ yóò kàn gbà
0: gbogbo
1: lẹ́rẹ́ mi
0: kẹ́lẹ́sì
1: ń wú ẹ́d my flesh
0: ìwà ojẹ́ ni ojẹ́ ni
1: kò lè jẹun kò lè róúnjẹ jẹ
0: ọyá o ẹ jẹ́ gbéra báyìí ìjọba ìpínlẹ̀ Anambra Anambra ló ti ṣẹlẹ̀ o ọmọ Nàìjíríà Anambra ló ti ṣẹlẹ̀ wọ́n ti fìdí mímú olùṣọ́ àgùntàn kan páìtọ̀ tí wọ́n fi ẹ̀sùn kan wípé àwọn kódà kìíṣe àwọn sọ̀rọ̀ ọlọ́mọge làwọn eléyìí àwọn ìyàwó lé wípé wọ́n kú lọ́dọ̀ ọkọ wọn báyìí ó sì gbà wọ́n sọ́dọ̀ gẹ́gẹ́ bí ìyàwó iṣẹ́ ọkọ lórí wọn lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ló tún sọ nínú àwọn ọmọ ìjọ rẹ̀ wípé ọyá ẹ máa ṣe pàṣípàrọ̀ obìnrin ẹ bẹ̀rẹ̀ sí ni máa ṣe pàṣípàrọ̀ obìnrin ẹ ti máa rí ọmọ pẹ̀lẹ́ inú rẹ̀ ó máa dùn sí àwọn
1: orú àwọn pàṣípàrọ̀
0: wọn ni kó máa ṣe wife swapping arrangement pàṣípàrọ̀
1: láì ṣe fíìmù kúnlẹ̀ afọláyan phone swap
0: ó yà mí lẹ́nu
1: kò yé mi
0: olùṣọ́ àgùntàn yìí wọ́n porúkọ rẹ̀ ní Harrison Charles kódà wọn ló ń lo olùdásílẹ̀ ilé ìjọsìn ti Day Spring Assembly tó ń bẹ ní Àwádà ní Onitsha ọwọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò lòun wọ́n padà tẹ́ o lẹ́yìn tí fọ́nrán rẹ̀ kan tó bẹ̀rẹ̀ sí ní bọ́ sórí ìtàkùn ti ayélujára àwọn láti agan ti ìjọba àwọn náà sọ̀rọ̀ wọn ní olùṣọ́ àgùntàn yìí ni a fa le awon osise agbofinro lowo wi pe e bere iwadi e tesiwaju lori awon iwadi ti e ma se lori re pelu esun ti a fi kan yi koda according to gege bi ani ti se olubadamaran pataki si gomina lori oro to ni se pelu iroyin omowe ejimafo opara o solaye o wi pe sari igbese mimu olusu aguta paito yi nile bayi oni o wa lori igbiyanju ijoba lati bere sini ma mu awon ti pera won to luwa ope to je pe ororo robo ini won fin se
1: robo elegusi
0: na fin se itura yato si ororo oluwa gangan won ni gbogbo awon eyan to je pe oro esin ni won fin lu awon eyan ni jibiti won bere sini ma mu awon ton lo fraudulent religious ministry lati ma fi lu awon eyan ni bage atawon jibiti lo ni ranran won ni lowo yi owo te paito yi eni ti won fi eso kan wi pe awon ti oro waye lori won yi won lawon omo ajo re ni o si npa won ni ase wi pe e fili oko yin sile e ma bo lati wa ma je iyawo lode oluso agutan ere si oluwa
1: e wa gbe mi mo sara
0: ma mi yadi lọwọ yi won di iyawo oluso agutan o
1: pele won to bi
0: aye o wa nbe na won si fi azuka wi pe koda awon bi ti ti bo si akata e bayi 75 ni won 75 women
1: bin
0: na ti bo si akata re ninu e na lo to tin so o wi pe eyin omo ijo mi yato si awon to ti bo si akata won bayi eyin na e bere si ni ma se pasiparo obe lodo yin kiyawo Mr. Taye ko bo si akata yawo Mr. Kehinde e wa ma bu ogede je lo lata akata be iboku wo nu o
1: ogede asin asin I don't understand you
0: ya ga ma bo kama boyke e to ba wu ha e ko to ma wa don't push me koja
1: mi ni kan ye mi
0: bi o ba yi o
1: bi o se ni ja mo inu to yin egun re ko je si o le ma yi o na a
0: ba pe se se se ra banana ni
1: se gboro si
0: nilu to loba to ni joye to tun ni adari ru ogboro se be na ba yabo akata re ojo mo pe ngba ti won de akata bi to fi se ibu bayi won to ba awon mo majesin awon mo kekeke mo kan la ototo na ba ninu ile re o won ni imboli awon mo eleyi to ani awon mo oluwa na ni awon mo oluwa ni awon mo ti olohun ti ara won je ki won wa lati bo latakata won awon mo mi yadi na ni awon mo mi yadi
1: awon ba ni ajagba ya
0: iro ba ni ajobi olobi igbalele
1: o na ni o ti jagba na ni
0: o le ni
1: yo
0: le
1: ni
0: ko to jagba mo awon na itabuku de nti lele yi
1: arakun la so gba yi
0: irapura leleyi irapura leleyi won ni awon mo kekeke awon mo meje si mo kan lo toto ina ni to ba ni akata re ngba ti o ma wa wi oni sari o ohun o ti e mo ye awon obin ti ohun ti fe bayi amo ta ba wo
1: baba fensik
0: iye awon nkan omo ti ohun ti ni gan bayi melo la wa ka amo oluwa ni ran won se ise so bi oluwa ti ran yin ni ise eleyi
1: o fe fi jo solomon ni
0: solo what
1: solo makin
0: sugbon leyi oluso aguta harrison charles in lo kore lọwọ isa iyawo semi bo ki lo de melo le lo nu aye
1: sori to ba ye ba so pe
0: to ba ye ba njo obirin
1: obirin ni iyo aye
0: iyo o si ja ile mo lo
1: ka ma wule kuro na eleyi
0: iyo ja ile mo lo iyo ja ile mo lo 71
1: iyo ti ja obirin
0: meri gan o da lowo oro mo re
1: eyin kan to je pe meri gan ni se loju kan
0: eni
1: eleni ojo kan ase to ojo keje ase meta
0: awon mo
1: adogbon si
0: eyin to di nbe le gan bo la di ba se oluwa de nbe
1: ona ni plus 3
0: plus what olo sanu
1: ti ri ngboro kan
0: wa ja mo ta se won ti o ojú òpó tí wọ́n rìn in lòun tọ́ o.
1: Ojú òpó tó
0: rìn in lòun tọ́
1: o. Lọ́dún lẹ́nu ẹ̀mọ̀rẹ̀ mọ́rẹ́.
0: Irọ́ n ta nínú
1: wéèrè ni. Wọ́n tàbí tóyìn mọ bí a ṣe ń bó bá.
0: Fẹ́rẹ̀ wọ̀ ẹ̀
1: aróròsẹ̀. Ìròyìn bá kọ́gbìn ìròyìn kan rèé o. Aláǹjẹ ìṣẹ́un. Ìròyìn kan lè lẹ́yìn jẹ́ rèé.
0: Ṣùgbọ́n tóyìn ti ní owó dán kankan mà. Mo wi ta.
1: Maria mi mo.
0: Olúmọ̀kẹ́.
1: Okay, ó dẹ̀ tó. Ẹ jẹ́ kí èmi náà mú gbáǹkọ́ gbèròyìn kan bí ẹ jẹ́ mú ètò ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn tiwa torí nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa náà ni pé bí àwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ báyìí àwọn ètò kọ́kọ́ súnmọ́ ni bíná bá jóni tó jọ́ mẹ́rin tara ẹni là á kọ́ wọ́n dànù.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná kan náà ni ó ṣẹlẹ̀ o. Odindi ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì jóná. Ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná yìí ní agbára pọ̀. Kódà gan àti àgbárígò ńlá kan kọ̀ńténà eléyìí tí ó wáyé ní ibi ìsọ mẹ́kò kan atọ́kọ̀ṣe ní àdúgbò Togundé ní agbègbè Akíngbadé ní òpópónà ti Ifẹ̀ àtijọ́ ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àtẹ̀jáde ọ̀rọ̀ tó bóde látọ̀dọ̀ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé nípa iléeṣẹ́ tó ń mójútó ọ̀rọ̀ iṣẹ́ panápaná New Maruf Akinwande ní Ìbàdàn tí í ṣe olóòlù ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Àìkú Sunday tàná náà ló sọ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé o ní ọjọ́ Àbámẹ́ta Sátidé. Akinwande lẹni tí tún ń ṣe alága fún ti iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló ní kò sí méjì tó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná yìí bí kò ṣe ti látara ti ẹ́ńjìnì kan èyí tí ó ṣáná lójijì. Iná ṣá látara ẹ́ńjìnì ni ó bá gbiná gan-an ni ó ṣe lálàyé pé adúpẹ́ṣá tóun ti bẹ́ẹ̀ ẹ̀mí kankan ò sọnù ṣùgbọ́n ọkọ̀ mẹ́rin náà ni ó bá a lọ ẹ̀mí ọkọ̀ mẹ́rin ló jóná nù bẹ́ẹ̀ sì ni kọ̀ńténà kan náà ti iná mú tó jó gúrúgúrú. Akinwande wá rọ gbogbo àwọn èèyàn gbogbo ẹni láàrin ìlú ará àdúgbò pé ẹ jẹ́ ká túbọ̀ máa wà ní ojúlalá kan fi ṣọ́rí o pàápàá jùlọ àtọ̀rọ̀ bá ti ń dọ̀rọ̀ ti oní iná dé báyìí àbí gbogbo nǹkan tá à ń lò tó jẹ́ abáná lò dúkìá wa kò ní ba iná lọ o. Bákan náà ló ṣe lálàyé sọ́wọ́ iwájú sí wípé ó ṣe pàtàkì ẹ jẹ́ ká mọ̀ ní apaná ńlé eérú apaná fire extinguisher ẹ jẹ́ ká máa ní ilé àbí pàápàá ẹ̀yin tó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ atọ́kọ̀ṣe tó jẹ́ pé àwọn nǹkan tó lè máa kọlura wọn kó dinná ń bẹ tẹ́ ẹ sì ní ọkọ̀ ní àwọn inú ọgbà yín gbogbo tẹ́ ẹ ti ń tọkọ̀ ṣe ẹ jẹ́ ká máa nírúfẹ́ àwọn nǹkan báwọn yìí kí ó lè bá a máa jẹ́ wípé a fi máa tètè ṣẹ́gun àbí paná ọ̀tẹ̀ èyí tó fẹ́ jó wa ní dúkìá ní kùtùkùtù tí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ bá ti wáyé dúkìá wa lẹ́ẹ̀kan sí i kò ní bá iná la ní dáràn o.
0: Àmì.
1: Ìyẹn jẹ́ ìwé ìròyìn àgbáǹkọ̀gbìn láti inú ìwé ìròyìn The Punch ni àmọ́ ìròyìn kan náà tún leléyìí níbi tí wọ́n ti ní arákùnrin kan Sao Paulo oníṣòwò ni tó jẹ́ pé Sao Paulo ní Brazil òun náà ni wọ́n ni ó ti ń ṣòwò rẹ̀ ó wá jẹ́ ẹni ọdún mọ́kànléníogójì 41-year-old Abugu Oliver Ikechukwu wọn ni náà ni ọwọ́ ti tẹ o àjọ tí ń gbógun ti gbígbé àti lo egbòogi olóró ndlea wọn ni náà ni ọwọ́ wọn tẹ ṣìkún nítorí pé arákùnrin yìí wọn ni inú àwọn aṣọ àti táwẹ́lì tí ó jẹ́ pé wọ́n ti fi táṣì tí wọ́n ti fi sí lára wọn ni òun náà ni wọ́n ti bá odindi kílò mẹ́fà àtíkè kódà gan-an eléyìí gan-an ó tún kì í wá ṣe àtíkè lásán wọn ti pò ó lọ́gbọ́lọ́gbọ́ ó jẹ́ olómi àti wọn àtún máa ṣe olómi rẹ̀ wọn ni láti
0: olómi rẹ̀
1: olómi rẹ̀ olómi kokéènì òun ni wọ́n bá wọn ni tó sì jẹ́ pé ó gbé wọ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni a ní ti ṣe adarí ẹ̀ka ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ti àjọ ndlea ní olú-iléeṣẹ́ ọ̀hún tí ń bẹ ní ìlú Àbújá Fẹ́mi Babafẹ́mi ló sọ èyí di mímọ̀ tí àwọn oníròyìn sì gbé jáde jẹ́gẹ́ bó ti wí ó ní Abugu Tẹ́ríhun náà lọ́wọ́ tẹ̀ ní pápákọ̀ òfurufú ti Murtala Muhammed eléyìí ti ń bẹ ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní dídé tó balẹ̀ bàgẹ̀ bí ayẹyẹ ilé ṣùgbọ́n náà láti orílẹ̀-èdè Brazil ṣe bí Addis Ababa ní Ethiopia náà ló bá wọlé nípasẹ̀ bàálù Ethiopian Airways eléyìí ó sọ̀kalẹ̀ ní ọjọ́bọ̀ Thursday. Babafẹ́mi sọ̀rọ̀ ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ ẹrù arákùnrin yìí wò níbẹ̀ náà ni wọ́n ti ṣàwárí odindi táwẹ́ẹ̀lì mẹ́rìnlá aṣọ ọ̀nura àti ṣáàtì tó jẹ́ àwọn aṣọ àwọ̀lékè tó jẹ́ tilé èbó níbẹ̀ náà sì ni wọ́n ti rí wípé wọ́n rin wọ́n gbindingbindin pẹ̀lú cocaine àtíkè òfin yẹ̀fun kukuyè olómi rò wípé aṣọ kan ó kàn tutù lásán ni aṣọ yẹn ò kàn tutù lásán o lẹ́yìn tí wọ́n ti fi táṣì sí ara aṣọ wọ́n ti fi kukuyè yìí wọ́n ti dàgbọ̀ mọ́ táṣì wọ́n á fi gan aṣọ
0: wọ́n
1: wá lọ
0: aṣọ yìí ní ẹ̀gẹ́
1: ṣe mọ̀ pé ńgbà wọn bá délé wọ́n mọ̀ gbọ́n pẹ́pẹ́pẹ́pẹ́ ní
0: kàbíyèsí ọpọlọ
1: àní wọ́n lọ tí ń dán àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá wọ́n ká gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ni o
0: ọlọ́run ṣe ti ṣe
1: bí babafẹ́mi babafẹ́mi o òun náà ló sọ̀rọ̀ pé arákùnrin ọ̀hún náà ni ó sọ pé ọdún mẹ́rìnlá lòun ti wà lórílẹ̀‐èdè Brazil níbẹ̀ náà sì ni òun ti ní ilé oúnjẹ búkà tóun ti ṣe oúnjẹ tí wọ́n ń tà àwọn wà á tó ni ìtẹ́lọ́rùn
0: ògùn lè sọ gan bóyá tó ń pò mọ́nú oúnjẹ fún wa
1: ìtẹ́lọ́rùn mà ní bàbá ìwà
0: o special order ò rò mọ́ bí ẹ̀ ni ó lè bá special order dé àyíbá inú ayé ìlà wà náà
1: kọ́sọ́
0: 09
1: ọlọ́run ti padà àṣánú ẹ̀ iná torí
0: kọ́sọ́ 09
1: tí ìbá ṣe pé rìn àjò tẹ́ ẹ ti rìn rí
0: àwọn wo ẹ̀ṣẹ̀ mọ̀ irọ́ ó ń ṣàlàyé ní
1: àwọn anífowóṣe bíbù
0: lágbègbè
1: kòròǹdodo àwọn tí mẹ́nu ẹ̀ dáàbà lùdúró
0: ọlọ́run
1: darí ní ọ ẹjọ́ ọjà ẹniwé sàmbọ̀
0: may God beautify you.
15: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
16: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
15: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
16: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
15: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
16: Me and Maggi,
15: so good together.
17: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
18: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
19: Airtel.
5: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
20: Wà á mi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
20: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
21: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious. So much love.
19: nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
20: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbọ́rọ̀ kan. Free Dettol Energy. ₦500 náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.
22: Gbáǹkọ̀gbì. Gbáǹkọ̀gbì ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbà ni.

0: A ki kaabo pada e seun dupe lowo yin. In tin ben le baye a fe depinle ti Ondo tori iroyin kan ti o wa lapa bi lo nse alaye wi pe awon iko amatekun na ni won ti owo won ti pada ti awon afurasi iko agbeban kan ti won je agbesun mi ta won ti iyawo won eleyi ti won ni won ba ese won soro won sa leyin ti awon iko mo ologun le yi ti won dana ya won ni ibuba won tin be lapa ariwa orilede Nigeria awon afurasi na ni nbe lara awon afurasi meta ni ni 97 other suspected criminals ti won mu won fun awon esun lo niranran bi jinigbe wiwo awon nu gbo aiwo eleyi ti o ba ofin mu maba na lati ma te se igbiyanju mimo daran je nita gbangba idigun jale ati awon esun wo daran daran dan mi eyi ti o ja wi pe ko ba ilana ofin le wa mu won nigba ti won se afihan won lopin ose to lo yin ilu akure eni ti se oludari agba yanya fun iko ti amatekun adetunje adeleye se alaye wi pe awon osise awon o na ni won seburu awon eyan ti won je afurasi won yi to nti awon obirin won ni awon to je wi pe ojo ori won lo niranran lo je lasiko gba tan go le rin ajo ninu gbo kijikiji eleyi ti se forest reserve igbo ti won se lojo kale to je gbo ijoba won ni to nti awon nkan eru won na ni a ma nge sugbon adeleye se alaye lara awon nkan ti won ba lara won pelu awon eyan woye awon afurasi won yi leyi ti ari nkan dana lo niranran ati odo ni atorisirisi awon nkan mi eleyi ti eyan tu atawon nkan mi ti eyan tu le ma furasi won se alaye o gege bi ko amotekun ti se alaye bayi wi pe awon eyan won yi na ni won sa ku ni akata bi ti won tin da ina ya won lapa ariwa orilede ti Nigeria ti won si tun wa bomi eleyi ti won o pada tun fi ara pamo si sugbon lowo lowo yi gege bi awon iko ti amotekun bi won tin gbianju takun takun lati ri wi pe won se afomo ayika ti ayida ni ipile ti Ondo be na ni won o ri bi sasi ni awon inu gbogbogbo ti nbe ni ayika ti ayigba be lowo yi igbianju o tun si nlo pelu awon omo ise osise ile ise ti amatekun ni ipele Ondo
1: oda to iroyin re lapo odo temi nbi iroyin na o si ni agbara pupo kini to ba de o won ni ipinle osun ni o okan lara awon ajo ti ile ise ti eleto abo wa ti o je ti ibile ta mo si Western Nigeria Security Network yun amatekun eka ti ipinle osun ni okan nu won be Akinola Adedeji gege bi iroyin se gbe wi pe o ti dagbere faye o ninu isele jamba kan ele ti o waye yun ni agbegbe Ajebandele power plant ti ni ti se egbon gomina ni ipinle Osun Ademola Adeleke yun Adedeji Adeleke to je pe on lo ni wọ́n ní ìyá olóògbé ọ̀hún fausat adédìjì náà ni ó fi ìdí ìṣẹ̀lẹ̀ ìmúlẹ̀ lóòótọ́ wípé ọmọ òun ọkùnrin yìí tá ń wí yìí o ni ọ̀dàgbèrè fáyé ọ̀rọ̀ àná ni ó ń sọ yìí o nígbàtí ẹgbẹ́ òṣèlú ti apc tí ó jẹ́ pé ẹgbẹ́dọ̀ rẹ chairman alága ti ẹgbẹ́dọ̀ rẹ yun yísà akínwálé tó léwájú wọn láti lọ rèé ṣe àbẹ̀wò ẹ̀ǹlẹ́ kwara fẹ́ra kù sí ìyá náà wọ́n ní ìyá olóògbé ọ̀hún sọ̀rọ̀ pé Akinola òun náà ni wọ́n gbé láti Ọ̀ṣun lọ sí Ajebandele ní ìpínlẹ̀ Ondo níbi tó sì jẹ́ pé iléeṣẹ́ kan tó jẹ́ ti ọ̀gá ẹtí ṣe ti ẹ̀gbọ́n ti gómìnà Adémọ́lá Adeleke níbẹ̀ náà ló wà tó ti ń ṣiṣẹ́ o ọmọ ọlọ́mọ ń darí lọ sí ibi tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sí láti máa ṣiṣẹ́ náà ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tá à ń wí ni ó ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ ó ní wọ́n gbé Akinola lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ṣùgbọ́n ẹlẹ́mìí padà gbà náà ni nítorí wípé àwọn ọgbẹ́ inú kan ṣẹlẹ̀ eléyìí tí ó sì jẹ́ pé ó wáyé látara ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí náà ni ìyá ọ̀hún lẹ́ni tí ojú rẹ̀ kùnà ọ̀nà tí inú rẹ̀ sì bàjẹ́ púpọ̀ sọ̀rọ̀ wípé ikọ̀ ti àmọ̀tẹ́kùn fúnra ẹ̀ náà ni wọ́n ti kàn sí òun àti aya olóògbé láti bá wọn ṣe ìdárò èyí galága jo kí èèyàn ó fi ìyá sílẹ̀ sáyé kí èèyàn ó fi bàbá sílẹ̀ sáyé kó sì lọ ní ọ̀sán gangan ikú oró gbáà ni iná ọmọ tí jó ni ìdùmàrè má fìrú ẹ̀ jó wa ìdùmàrè má fìrú ọmọ jó wa o gbogbo àwọn tí wọn bá sì ti fojú kaná ọmọ ní jíjó bẹ́ẹ̀ tán ti fara gbà á dákun dábọ̀ ìwọ ló mọ bó o ti tu yàn lọ́kàn tí fi gbàgbé ìbànújẹ́ ọlọ́run bá wa tù wọ́n lára bá wa tù wọ́n lọ́kàn bá wa tù wọ́n lẹ́mí
0: o
1: àwọn tó bá kù tí máa pani lẹ́rìn nínú dúkìá àbí ohun tí wọ́n bí lọ́mọ dákun má ṣàyẹ̀ jẹ́ kí ó bá wọn kalẹ̀ o ìyẹn ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o kọ́lọ́run kó ṣàánú ẹni ni o
0: ó
1: lágbára pọ̀ ìwé ìròyìn the nation ló gbé ìròyìn yẹn.
0: Amúmi rí ìròyìn kan tí ó tún jáde lápá bí punch náà ló gbé lápá bí gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde wípé arákùnrin kan ẹni ọdún 22 tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Abdulmalik Bakari àti àwọn èèyàn méjì ó náà ní àmọ̀tí dẹ́mi wọn légbodò báyìí láti pàṣẹ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ya bo agbègbè kan tí wọ́n ń pè ní Oreta Community tó ń bẹ ní agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Bàbá olóògbé yìí tí orúkọ tiẹ̀ tó ń jẹ́ Túndé Bákàrè ló sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé o wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó lọ yìí. Ó sì ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ní ṣe pẹ̀lú àwọn afurasí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ó jẹ́ wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí tí ọwọ́ sì ti padà tẹ̀ wọ́n o. Kódà ẹni tí í ṣe DPO fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ òun náà fi ọ̀rọ̀ léde wípé ṣẹ́rí ìwádìí alágbára yóò padà bẹ̀rẹ̀ sí ní fìdí múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí kódà láti lè wá fìdí kókò kí wọ́n sì rí wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ẹnìkan tó jẹ́ olùgbé tí wọ́n porúkọ tiẹ̀ ní fàṣásí kúkú pọ̀ nú ayé ó ṣàlàyé wípé wàhálà yá sọ bìlísì yá bẹ́ẹ̀lẹ̀ nígbà tí ìjẹ̀gbẹ́ sọ ò ní nǹkan bí ọwọ́ aago mẹ́jọ àṣálẹ́ lásìkò tí àwọn adìhámọ́ra ìbọn tí wọ́n ya bo agbègbè náà lórí ọ̀kadà tí wọ́n sì bẹ̀rẹ̀ síní síná ìbọn bólẹ̀ gbagbagbagbagbagbagba sórí àwọn olùgbé ńbẹ̀. According to gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wọ́n ní wípé ìjàngbẹ́ yìí bẹ̀rẹ̀ lọ́wọ́ sápẹ́ ganrin lẹ́yìn tí àwọn ọ̀dọ́ kan tí àwọn ń sọ̀rọ̀ wípé wọ́n dá tirẹ́là kan dúró eléyìí tí òun gbé kọ̀ǹtẹ́nà tí wọ́n sì ń béèrè fún owó lọ́wọ́ dírẹ́bà yìí kódà àwọn ní dírẹ́bà ṣàlàyé pé ṣẹ́rí owó tí a ń béèrè yìí lọ́wọ́ òun yìí ẹni tó gbà òun ṣiṣẹ́ ó ti kọ́kọ́ sanwó ó ti san bí 350,000 naira sí àkàtà àwọn kan tí a ń bẹ ní junction lápá bí mo rò pówó junction náà ń gbà ó wá ṣàlàyé wípé ǹjẹ́ ó tún béèrè yìí owó mọ irú owó ilé ìta tó ń béèrè yìí o wọn làwọn ọdọ yìí wọn bá kóra wọn jọ lẹyìn gbẹyìngbẹyìn ìkọlù bá wáyé o àmọ lẹyìn ọrẹ yìí wọn làwọn ọmọ ẹlẹgbẹ òkùnkùn wọn tún pitú ọwọ wọn pẹlú bí wọn ti ní wọn padà ṣínà ìbọn bolẹ tí ẹmí Abdulmalik Bakari àtàwọn èèyàn méjì míì tó tún padà bọ lórí rẹ kọlọrun kọ ṣàánú o.
1: Àmì o ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ o ní ìpínlẹ̀ Borno níbi tí wọ́n ti ní àwọn kọlọ̀ràn sí ọ̀daràn agbésùnmọ̀mí ikọ̀ boko haram tí wọ́n ní wọ́n sọ iná o sí ọ̀kan lára àwọn kíláàsì kan eléyìí tí ń bẹ ní tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ìjọba bẹ́ẹ̀ ni government day secondary school eléyìí tí ń bẹ ní abúlé kautikari ní ìjọba ìbílẹ̀ chibok ní ìpínlẹ̀ borno gba àwọn fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ẹni tí ṣe akọ̀wé fún ẹ̀ka ti ètò ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ ti chibok lọ́hùn-ún mala kyari ló sọ̀rọ̀ wípé abala ibi tí wọ́n sọnà sí ọ̀hún náà ló jẹ́ ti abala ti àwọn tó ń bẹ ní ilé ẹ̀kọ́ ti secondary tó jẹ́ ti onípò kínní onípele kínní yun junior secondary school akáláṣe ẹni tí ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ borno asp nahum daso náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ olè tó sì sọ pé ojú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé náà ni àwọn ọlọ́pàá àti ikọ̀ elétò ààbò ni wọ́n dá wọn lóhùn padà lẹ́yìn ọ̀sọ́kà ó sọ̀rọ̀ ó ní wọ́n kọlu abúlé kautikari níbẹ̀ náà ni wọ́n sì ti dáná sun yàrá ìkàwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yàrá ìkẹ́kọ̀ọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ẹ̀kọ́ ti ìjọba tó jẹ́ tolóòjọ́ Government Day Secondary School ti won si demi enikan legbodo arakunrin kan won pa won ni en ti se repekito yin ofun ti zona inspector to je alabojuto ti ekun be ni ijoba ibile ohun ti o mojuto agbegbe ti bama chibok woza askira uba ati damboa to fi dori samaila to fi de uba ati damboa won ni ona ni o tu fi di isele ohun mule oroko ni ton ma je samaila manza le to si so wipe awon to bi awon isele yi ko ti fe lojuto ko lojutu to tara kini awon si n o si eko ti soju mimu bo se bere bo se sele abi bogan la ma toka si pe bayi gan ibi ti won tin gbe nbo re sugbon to sa sele ni wipe kilasi awon akeko wa won so ina sibe awon kan na ti won to je ara agbegbe ohun ti won mo bi isele se n lo labebe sugbon ti won ni ki won dakun dabo ka won niroyin kan furuko bo awon ni asiri won soro won ni awon agbesun mi tan wi yo won ko lo agbegbe na won si po won po koja kinle yi o to si je pe won ba suku na je ati awon kan mi to se biye ti ijoba fowo ra sibe ni won ko lu ti won si baje nigba ti won si da emi enikan ni egbodo awon agbesun mo mi won kana si suku o ile eko o ni ipinle borunu nigba ti won si da emi enikan na legbodo punch lo gbe jade gege bi gbanko gbe iroyin
0: ko din ni eyan mokanla ototo eleyi ti ati ri alaboyun kan ati awon ogowere mefa ototo ti won ti gbe mimi ninu isele ijambo ko ojo mi to sele ni ijoba ibile ti makodi ni ipinle benue o isele yi gege bi ati lo waye lawa asiko gba ti awon eyan na gun le rin ajo lori omi o lati wadata lo si daudu dawada community leyin ti omi alagbara bo latoju sama to si wo won lo turutu lori omi ti makodi eni ti se oludari agba fun awon iko ti vigilante iyen operation shara social aye oni ni agbegbe ti ariwa eremi ti ilu makodi un o na ni isele gbankogbi na ti sele koda alaboyun benu won awon ogowere omo majisin mefa ototo na ni won benbe ati awon okunrin awon agbalagba merin mi ni won be ninu isele yi koda umaro eni to salaye wi pe ninu banoji okan ina ni awon wa lagbegbe won lowo yi won si ti se eto lori ona lati bo awon eyan na ni asiri pelu fifile bo won lasiri o leyin ti isele alagbara yi ti o pada sele kolon ko sanu o kaabo idumare ko si ma daju lori eni kokan wa
1: ami to ni won ba bilenja asiko to ku kin kan sare yan iroyin yi nibi ti won ti so wi pe iko ko gberegbe kan to je pe tati were bi tekute lela kasimagbo ni gbekun omo eko ma tati were ti won ma ko lu awon odaran ti won ma nfe da luru ta mo si operatives of the violent crime response unit VCRU eka ti ipinle Kwara won ni na ni owo won ti te awon merin ototo kan ti won je ogbontagitagi ogbontarigi ninu omo elegbe okunko to buru jai ni agbegbe ijagbo ni ijoba ibile ti oyun ni ipinle Kwara ijagbo ilu lagbaja nu won ni en ti se agbenuso fun ati ile ise leto abo ohun adetun ejire adeyemi lo soro ipe pelu ifitonileti to fese mule na la won sise le lori o lori awon omo elegbe okunkun ohun ati awon odaran loniranran to je pe ise ibi ni won se kiri won ni nje mo pe ni ojobo Thursday to koja lo ona ni awon tan wi yo ni won de awon ibuba won to si je pe lasiko igba ohun arakunrin kan idowu akorede to je eni ti won pe ni capon won olori won nu won ni ti o je pe ati egbe elegbe okunkun kan ta mo si eye confraternity na ni owo te to nti awon meta mi won soro sowo waju pe iwadi ta won se na lo fi han wi pe awon ta wi omo elegbe okunkun yi awon je omo egbe odaran mi kan to je pe yato si kan won je elegbe okunkun won to ndigun jale won jale loni ranran mesin won da won ran mi to buru jae ti pa ni lekun tawon si fi n sararin din àǹtí àparò tí fi ń ṣẹ̀rínrín lolóko fi sunkún ni. Èjìrẹ́ Adéyẹmí fi kún ọ̀rọ̀ ẹ̀ wípé àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn yìí o, òun náà ni wọ́n ti kọ́kọ́ kọ̀ fún gbígbé nígbà tí wọ́n fẹ́ gbé wọn ní kété tí wọ́n rí àwọn wọ́n bá fi ẹ̀yìn gbígbá mọ́lẹ̀ kò wá tán síbẹ̀. Wọ́n ní àfọ́kù ìgò tá a mọ̀ sí ọ̀páláńbá ni wọ́n kọ́kọ́ yọ kalẹ̀ wípé ẹ̀yìn àti tani pẹ̀lú tani níwájú tani. Wọ́n kọ́kọ́ fẹ́ fi eléyìí ṣe sàkàmàǹjẹ fún àwọn ọlọ́pàá kan lè ba àrọ́nà lọ UK. Bákan náà ṣá wọ́n ní àwọn ọlọ́pàá o látòní lọ kó máa di mímọ̀ fún gbogbo èèyàn ní Tòró ti bú ìpínlẹ̀ Kwara o wípé ẹ ò gbọ́ gbogbo ọkọ̀ tó bá ti jẹ́ pé ẹ mọ̀ pa nọ́mbà àwọn détà nímọ̀ nọ́mbà ta ní í ṣe táàsì nímọ̀ àbáwọn míì tó jẹ́ pé ojú wọn rí bákan gbogbo rẹ̀ báyìí ó ti di ohun èèwọ̀ ní ìpínlẹ̀ Kwara. Kọmíṣánná ọlọ́pàá ńbẹ Adékìmí Òjó náà ti wá pa láṣẹ fún àwọn ọ̀gá àgbà láwọn ẹ̀ka gbogbo wọn àtàwọn DPO lóníranran bẹ́ẹ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú iṣẹ́ náà ṣe ní wàràǹṣe sà gbogbo ẹnikẹ́ni tó bá ní pó bá lu òfin bẹ́ẹ̀ tọ́ àjẹ́ wípé n tójú rẹ̀ bá rí dandan náà ni kò faramọ́ The Nation ló gbé jáde gẹ́gẹ́ bí gbàǹkan gbèròyìn.
0: Adúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá ìṣeun gan pátá porongodo tẹ dúró tì wá gbágbágbá láti bẹ̀rẹ̀ tí ì di àkókò yìí tá a máa fi gígùn lórí gbàǹkan gbèròyìn lọ́sàn-án yìí. Àkọ́tún ti di laago méjì lọ́sàn-án ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run. Olúwa Michael Ọlá tún bọ̀ sún Mr. Ọ̀ráìtòkè ní ti ń bẹ nínú lágbára báyìí. O ní ó tẹ̀lé ọ̀pẹ̀lẹ̀ tó lọ Anambra láti lọ gba iṣẹ́ ìránṣẹ́ pastor tó fẹ́ ìyàwó 75.
1: O fẹ́ lọ
0: gba owó
1: ọ̀nẹ́
0: kí ló mọ báyìí farabalẹ̀ yóò lọ gba iṣẹ́ kíní bẹ̀.
1: Ṣebó ni wọ́n ti mú.
0: Ṣebó iṣẹ́ jọ wà bẹ́ẹ̀ náà ni.
1: Lánàá kí ló mú ilé iṣẹ́ ìbàdàn tẹ́lẹ̀ èyí ìwò ò lọ ìbàdàn náà
0: o. Èyí ọkọ wọn jẹ́ ti kú ò wọn lè padà bẹ̀ mọ́ pátọ̀ náà ti palẹ̀ mọ́ nílẹ̀ táwọn ni wọ́n máa sọkọ wọn.
1: Ìwọ́n tó karòyìn ẹ̀ lọ ṣó ń dúró.
0: Ó kù sí ọlọ́.
1: Ó kọrin òní
0: dúró ní ẹ̀ṣọ́. Kúlé ọ
1: Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adé òsì lorúkọ mi aago mẹ́jọ alẹ́ òní ẹja pàdé lórí bàbá olóore ìlú ó dàbọ̀.
2: Flash FM.
3: Ó kilẹ̀ ó milẹ̀ ó kilẹ̀ ó milẹ̀.
2: Splash 105.5 FM The Integrity Station. Flash FM 105.5.
4: Quick, charge at 240.
5: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
6: BBC News with Emily Thomas. Countries around the world have praised the announcement from the United States and Iran that they've agreed a framework deal to end their war. Britain, France, Germany, and Italy said it was an opportunity to stabilize the global economy. The deal also halts Israel's war in Lebanon with the Iranian-backed group Hezbollah. But Israel's defense minister said the IDF would not withdraw from areas seized in southern Lebanon. President Macron of France says he'll hold a respectful but firm discussion with Donald Trump at the G7 summit in Evian, which starts later today. The US president has threatened 100% tariffs on French wine and champagne. International condemnation is mounting after a Russian airstrike caused major damage to a 1,000-year-old monastery in Kiev. The European Union foreign policy chief called it a war crime. An IT consultant has gone on trial in Sweden, accused of trying to spy for Russia. The man worked for the Swedish military for several years and is alleged to have travelled to Moscow, hoping to hand over classified information. The UK's Court of Appeal has upheld a government ban on the pro-Palestinian campaign group Palestine Action. Senior judges overturned a lower court ruling that the ban breached the right to protest, saying the group promoted violence. The United Nations says gang violence in Haiti has killed more than 2,300 people so far this year. The UN human rights chief described an atmosphere of impunity in the Caribbean nation. A controversy has erupted in India after one of the most recognisable artefacts, the Dancing Girl, has appeared in a secondary school textbook with her chest covered. The original statue has her naked torso visible. A historian said the alteration amounted to censorship. And that's the latest world news from the BBC.
4: Quick, Charge 240.
6: The world 240. In 15
5: minutes. Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
7: Baby, you look happier, you do.
8: Filling your days with happiness.
9: Wow, I feel good. Because I'm happy.
10: Clap along if you feel it.
8: No radio does it better. Splash FM.

0: ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó ń peléke.
1: Ìyẹlé.
2: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama. Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
3: Ìjẹun owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Social media today is live on the Splash Super Drive.

0: Choose Milk, brought to you by the European Union and the Danish Dairy Board in conjunction with Arla Foods.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀? Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Here is 105.5.
3: One station, all the hits.
2: 105.5. Splash.
4: Quick, charge at 240.
5: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní, mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe

0: 6, charge at 240.
1: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
2: Flash FM 105.5.
3: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
4: SELARIE Salary.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: TURLEIC turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
8: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan ni.
9: Ó lè wọ́n lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
10: Bẹ́ẹ̀ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
11: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
12: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
13: Iṣẹ́ òòjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbà gbòòrò kan. Free Dettol Energy. ₦500 náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.
14: Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
15: I'm in love, oh. I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
16: Everybody come aside, oh!

0: tell your friend, even your ex, everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Sade, kí ló dé sí lánàá ní domi ṣe ọkùnrin tàbí ìrẹ́ báyìí?
2: Mo ń kọ́ àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.
4: Oh, God.

0: e tun kule kakiri agba nla aye e tun kule kakiri duniyan lojo titoni
1: jaburata ola ota ola kuseyin
0: mo tun ti de o kakiri agba nla aye ola oluwa zakios return of gbenga adeboye yin na tule leyi e kule lori tiktok yo e kule o ale e tun kule lekan si lori facebook wa na nko iyen ni splash fm 105.5 fm ni badan ẹ̀yin ara ilé ẹ̀ tún kú ilé.
1: ọlá òtán ọlá kù sẹ́yìn.
0: ẹ wo ọlá òtán ọlá kù sẹ́yìn ẹ tún gbádùn ọlọ́run lára mi lọ́jọ́ títò ní ọlọ́run bá mi ò ní padà lẹ́yìn gbogbo wa. ó yẹ mọ́ double tap káàkiri ilé ẹ̀yin tẹ́ wà lórí facebook ẹ mọ́ double tap ẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí tiktok ẹ mọ́ double tap rẹ̀ mo ti gbédé lọ́jọ́ títò ní ẹ tún jẹ́ bí mo tún ṣe mú wá lónìí náà ni. orí ètò yín ètò wa náà la wà tá a pè ní gbàgbé ìrònú ẹ ibi la ti máa ń sọ̀rọ̀ tá a fi máa ń gbàgbé ìrònú wa ọlá olúwa ti dé abàmì ẹ̀dá tí ń gbénú rédíò sọ̀rọ̀ èmi lábàmì ẹ̀dá tí ń gbénú tẹlifíṣàn sọ̀rọ̀ èmi náà kọ́ lọ́wọ́n ọba mi ló pé kórí bẹ́ẹ̀ agbára olúwa ni mo mú dé káàkiri àgbà ńlá ayé
1: kúnlẹ̀
0: kúnlẹ̀ anífowóṣe náà lólóòtú ètò yìí
1: òṣìbọ́ṣe máa dùn.
0: bami dixon náà ni amojú òpó ètò yìí ó wà pẹ̀lú mi dáadáa ó dúró gbágbágbá ó ṣe náà máa ní wá ó ti ọmọ alájà fúnra lára rẹ̀
1: tó máa dàbí oníkọlájẹ ó ṣe o ọmọ pẹtẹrù ti dé o ṣínà pété lọ́la.
0: ọlọ́run ọba mi tó láyé ọlọ́run ọba mi tó ní ọrùn ọlọ́run ọba mi àná ọlọ́run ọba mi òní ọba mi ẹlẹ́bùrú ìkẹ́ ọlọ́run tó dá èmi fún wọn tán padà sílé ayé ọba mi tó ti wà kí ayé ó tó wà ọlọ́run ọba mi tí ó mọ wà nígbà tí ayé ò ní sí mọ́ ọlọ́run tẹ́nikẹ́ni ò lè pa ọlọ́run tẹ́nikẹ́ni ò lè pè lẹ́jọ́ ọlọ́run tẹ́nikẹ́ni ò lè tìmọ́lé ọlọ́run tó ní agbára ayé ọlọ́run tó ní agbára òde ọ̀run ọba mi àlùkàwárù.
2: olùdásílẹ̀ á rọ jújú.
0: ẹ máa gbọ́ mi káàkiri àgbà ńlá ayé this is fún wọn tán ọláoluwa zakios return of gbenga adéboye.
2: ìyípadà dára dà mọ́kànlélọ́wọ́ àgọ́ sẹ́yìn ni.
0: bẹ́ẹ̀ ni ayé ò lè pa kádàrá dá o àsìkò tèmi lélẹ́yìí ọlọ́run ọba mi ló pé kórí bẹ́ẹ̀ ẹ máa fògo fọlọ́run torí pé ẹ gbọ́ mi lọ́jọ́ tòní torí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ń léhun ìrí àtìbùkún ni ó máa jẹ́ tiyín ọlá ni ó máa jẹ́ tiyín ògo ni ó máa jẹ́ tiyín ọlá ni ó máa jẹ́ tiyín ìràwọ̀ ni ó máa tàn káàkiri àgbà ńlá yìí. mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè níyàn mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè níyàn ogun táyé gbé o ti yílé wọn lórí èrò tọ́ta gbà olúwa tilẹ̀kùn mọ́ wọn mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè níyàn ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ ti lọ ṣebẹ́ ni tí ò ní dọ́là òní ló máa kú wọ́n á ní lágbájá ti lọ ṣáájú àrèmábọ̀ ọ̀hún wọ́n á ní lámọ́yìn náà túlọ̀ àwùtúrì mọ́ ńláéláé báwọn dókítà bá ti ṣe sọ̀rí tí wọ́n daṣọ bò lójú nǹkan tán tí wọ́n bá daṣọ bò mí lójú fódìdí wákàtí mẹ́fà ọ̀hún ọlọ́run ọba mi tún ṣí àlówà ń gbàyè ó ṣẹ̀ṣẹ̀ wáyé kálukú pẹ́ ni ọlọ́run ò pa kò níbi lọ ló jẹ́ ń pé mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè níyàn. ọlọ́run ọba mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run tí ò jẹ́ káwọn ọ̀tá wa rí wa pa ọlọ́run ìwọ náà la fìyìn fún sẹ́. àní kò sí ẹlẹ́rù tí ó ru olúmọ yóò kàn mọ pòyí rẹ̀ káàkiri ta ló jẹ́ arẹrù láyé tó lóun fẹ́ ru olúmọ nígbà tí èso ògùn. ẹyẹ àkàlàmọ̀gò kì í ṣe ẹyẹ àmúsìn. látijọ́ tí aláyé ti dáyé náà ti máa ń sọ pé ẹnu ẹnu báyìí náà la fi pa ìkòrò ojú ọ̀nà. afẹ́fẹ́ ò ní fẹ́ kó gbége igi ẹdú láyé ó ṣe wòrìṣà afẹ́fẹ́ ò ní fẹ́ kó gbé igi ẹdú agada godo ko le mu san godi dandan yo pada lana ni mo ti di apata para ninu oluwa mo di erumo gaje ninu jesu mo wa di mole ninu ememimo emi na ko olorun lo pe kori be emi lo ma awon afa emi lo ma babalawo emi lo ma wuli emi lo ma gbogbo le aye e ma dobuta pe ma si arese odu eleti mo fe mu wa fun yin lojo titun ni

0: lọmọ bìnrin bára oríṣiríṣi nǹkan níjẹ mo ti wá sọ lọ́ọ̀kan mo rí pé o ti fẹ́ jẹ kinní ìtàn mo kàn ló kinní odù ti bàbá mi fún mi ni. Mo ní àwọn oníwọ́nrin ní pèrí àwọn oníwọ́nrin ayé agùnmọ̀gọ̀dọ̀ ní pèrí agùnmọ̀gọ̀dọ̀ tí olúwa báyìí náà nílé àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ alukuraani ní àwọn ṣubúlá mi náà ṣètò ní rọjìn ọyá ẹgbẹ́ mi pápá òdìlé wa mẹ̀rẹ̀mẹ̀mẹ̀ bọ́ fẹ́ ṣe gbé mi kúrò nù hítírì inú. Nígbà tọmọbìnrin jẹ́ńjẹ tẹ́ oúnjẹ tó ń dẹ́kẹ̀ lọ́ra ó tó rárá lọlé náà náà ti bá mú bíìlì wá bá pé madam o your money is 200k o ó yá pé your money owó èwo èmi kọ́ mo máa sanwó ẹni tó jókòó ń bẹ̀ yẹn ọkàn náwó sí òfurufú ni. Àyẹn ni kò mọ̀ séèyàn bíi tẹ ẹnẹwọ́ sí èti pé nǹkan ti ń ṣe yín kò séèyàn bíi ẹnẹwọ́ sí ń wo kò sí èèyàn bí o bí wọ́n ti mú tiẹ́ gba gbogbo aṣọ ọlọ́run ẹ̀ ni wọ́n bá gbé mọ́ọ̀pù lé lọ́wọ́ ni ó mọ mọ́ọ̀pù lẹ̀ ó dídí oṣù kan lé mọ́ọ̀pù. Ọlọ́run má jẹ́ ọbàjẹ́ alé mi ni fún wọn tí ọlọ́run ọba mi ló ṣe mí bẹ́ẹ̀ àwọn tí ń bínú mi ẹ mọ̀ wulẹ̀ mú mi mọ́ ẹ̀yin tẹ́ ń bínú fún wọn tán ẹ mọ̀ wulẹ̀ tẹ orí ilẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ń sojú ayé ẹ mọ̀ wulẹ̀ kọrí sọ́run mọ́ wọn ní ẹyẹ kì í fòkó forí sọgi ńjọ tí kínigínní yín bá gbéra pápápá ó di dandan kó larí mọ́ àwọn agùnmọ̀gọ̀dọ̀ ńlá torí pọ́n ti bínú èmi olú fún wọn tán tí mo padà wálé ayé èmi náà kọ́ ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀. Ẹja lọ sọ́dọ̀ dádì wa bàbá wa sọ̀sán dòrò. Àmọ́ ká tó lọ ẹ mọ kíràkiri bírèèni ńlẹ̀ o ọ̀rọ̀ àwọn alábòsí la fẹ́ sọ lónìí alábòsí a mọ kọ́lé alábòsí a mọ bímọ alábòsí a mọ lọ́rọ̀ alábòsí a mọ níyàwó alábòsí a mọ ní gbogbo nǹkan o alábòsí a mọ wà nípò gíga alábòsí lè jẹ́ aláàfáà àáfáà lè jẹ́ alábòsí wòlíì lè jẹ́ alábòsí pásítọ̀ lè jẹ́ alábòsí pírẹ́sídẹ́ǹtì alábòsí wulẹ̀ ni wọ́n rẹ̀ rí tẹ́lẹ̀ gómìnà náà alábòsí náà gómìnà wa àmọ́ kí ni mọ́ padà gbẹ̀yìn alábòsí ẹ mọ rúlẹ̀ níta fi ṣe ètò lónìí mímọ sọ bẹ́ẹ̀ fún wọn tán ni ń bá yín sọ̀rọ̀ olúgbẹ́ngà dé.
1: Yọ̀dà
0: fún yín káàkiri àgbà ńlá ayé o èmi náà rí láìsí àbẹ́sù pìlẹ̀ bàbá sọ̀sán dòru inú ilé mi mo wà mo bá bọ́nú mọ́tò mo ní kí n lọ rí bá tinúbù ní aṣọ rọ̀ọ̀kì mo bá drive mọ́tò rẹ́rẹ́rẹ́rẹ́.

0: Ìṣẹ̀lẹ̀ tó ṣàṣẹlẹ̀ láàrin èmi àti Tinubu ààrẹ Nàìjíríà náà lẹ ti gbọ́ ohun o. Mo ní bàbá kí wá ló ṣẹlẹ̀ lẹ́yìn yẹn sà. Mo gbọ́ yòókù lọ́jọ́ iwájú lọ́sẹ̀ tí ń bọ̀, ọmọ mi rìtọ́nà Gbẹ̀ngà Adébóyè. Ébà èmi náà kọ́ lọ́wọ́n ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Ala funfun gbò ní mi láàrin onírúurú aṣọ. Ayé òní tako ṣàlàyé àràbà yóò níwó torí pé abẹ́rẹ́ tutù ibẹ̀ ni gbogbo ẹranko tí ń jẹun tó ti ń sinmi. Ọmọdé a máa bèrè lọ́wọ́ mi, àgbà ń bèrè lọ́wọ́ mi pé bò lẹ ṣe jẹ́ sí fún wọn tẹ́ Gbẹ̀ngà Adébóyè. Èmi náà kọ́ lọ́wọ́n ọba mi ló ṣe mí bẹ́ẹ̀. Rọ̀wálí Ọlọ́run ọba mi ni mò ń ṣe. Àwọn rọ̀wálí Ọlọ́run bẹ pẹ̀lú mi. Àwọn kan máa ń rò wí pé rọ̀wálí àyẹn bóyá nǹkan míì ni. Àńgẹ́lì Ọlọ́run ní jẹ́ rọ̀wálí à. Bó sì wọ lọmọ wánú dictionary àti bíbélì wò pé kí ní jẹ́ rọ̀wáníyà. Wọ́n yọ sí ọ ni. O lè pè wọ́n gan. O lè ní rọ̀wálíyà, rọ̀wáníyà, rọ̀wáníyà. Pè wọ́n ní iye times tó bá wù ọ́. Wọ́n yọ sí ọmọ jẹntàn ọ́. Mo ti sọ fún yín lẹ́ẹ̀kan ipe kẹ́ ẹ máa kírákiri bíréè yín sílẹ̀. Mú ọmọ kírákiri bíréè yín rẹ̀ lẹ̀ o. Ohun tí mo ń fẹ́ béèrè lọ́wọ́ yín lónìí. A fẹ́ sọ̀rọ̀ nípa alábòsí. Alábòsí a máa kọ́lé. Alábòsí a máa lówó. Alábòsí a máa nílé ìmọ̀. Alábòsí a máa lọ́rọ̀. Alábòsí a máa bí ọmọ. Alábòsí máa ní ọkọ. Alábòsí máa ní aya. Alábòsí a máa kó ọlá àti ọ̀rọ̀ jọ káàkiri àgbáńlá ayé. Alábòsí a máa lókìkí bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ń tàn yín. Alábòsí a máa ṣe pírẹ́sídẹ́ǹtì. Alábòsí a máa ṣe gómìnà. Alábòsí a máa ṣọ̀gá ọ́fíìsì ilé-iṣẹ́. Bí alábòsí bá wà níbi gíga láyé, àmọ́ kí ni nǹkan tí máa ń padà gbẹ̀yìn alábòsí? Ẹ̀yin bàbá mi tẹ́ ń gbọ́ mi ńlé, ẹ̀yin màmá mi tẹ́ ń gbọ́ mi ń dúníyàn. Ẹ wá bá ń dá sí lọ́jọ́ tòní. Kí ni máa ń padà gbẹ̀yìn alábòsí? Àwọn kan ń gbọ́ mi nínú omi lọ́wọ́, àwọn kan ń gbọ́ mi nínú igi, àwọn kan ń gbọ́ mi nínú gíláàsì. Torí pé àwa àṣálù ayé ni mí. Èmi náà kọ́ lọ́wọ́ ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Mo di àpáta màgbìmọ̀dì. Tẹ́nikẹ́ni ò lè gbé mi. Mo gbénú agbára Olódùmarè máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ ń gbénú agbára mi bíi kàsí nǹkan. Àbẹ̀fẹ́ ọ̀kín káàkiri àgbáńlá ayé. Èmi lálaya máa ń lárílẹ̀. Èmi náà kọ́ lọ́wọ́ ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ a máa gùn mí tí n bá ti dórí agbágbé. Ọlọ́run ló fún mi ṣe. Èmi náà kọ́ Ọlọ́run ló tì mí lẹ́yìn. Ọ̀rọ̀ wálé à ń bẹ. Olúgbẹ̀ngà Adébóyè Àbẹ̀fẹ́. Ìní wá ò tì láíláí fọ̀rẹ́và. Ẹ má gbingi oró, èrè ń padà ń bọ̀. Àwọn tó gbingi oró lánàá, ẹja rántí ṣẹ̀ṣẹ̀ṣẹ́ kò. Ṣẹ̀mẹ tí ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ṣẹ́ kò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ó ṣe pírẹ́sídẹ́ǹtì, ó darí ìlú, ó ṣohun gbogbo. Àmọ́ ń gbà tó yá, òun náà padà jèrè sí ọwọ́ rẹ̀. Àwọn tó ṣe ààbò sí Nàìjíríà ń gbà kan. Wọn lè rìn láwùjọ mọ́, òkúta ni án lẹ̀ mọ́ wọn káàkiri ayé. Bẹ́ẹ̀ ni, ẹyin tẹ́ tiẹ̀ wà ń pò lónìí, bóyá gómìnà niyín, bóyá ààrẹ niyín. Ìgbà tí ẹ wà nípò yìí lọ́wọ́ làwọn èèyàn máa tẹ̀lé yín káàkiri o. Wọ́n mọ̀ pé yẹsà yẹsà yẹsà gọ́vnà sà gọ́vnà sà. Àmọ́ bẹ́ẹ̀ bá ti kúrò lórí ipò báyìí, ẹ̀yin nìkan lẹ́mọ dá ṣe ṣeéṣe nínú yàrá yín. Ẹ lọ rèé béèrè lọ́wọ́ àwọn tó ti jẹ́ rìnà. Nígbà Tinubu gan ṣe gómìnà Lẹ́kọ̀ọ́ ńgbà kan. Àwọn pátì rẹ tí wọ́n máa ń ṣe kinní kan káàkiri, tí wọ́n máa ń mọ́ṣùṣù ọwọ̀ káàkiri. Wọ́n ní mo tún yọ sàn lónìí. Bẹ́ẹ̀ mi mò ń sọ̀rọ̀. Return of Gbẹ̀ngà Adébóyè ni ń sọ̀rọ̀. Nígbà bàbá kú òní gómìnà ńgbà náà lọ́hùn. Ní bàbá nìkan ní ń dárìn inú yàrá rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ sọ fún Ṣèyí Tinubu pé mo sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń sójú òpó lẹ̀. Alábòsí a máa kọ́lé. Alábòsí a máa lówó. Alábòsí a máa ra mọ́tò. Alábòsí a máa wà nípò gíga. Kí ni máa ń padà gbẹ̀yìn alábòsí? Ẹ máa kọ́mẹ̀ǹtì ẹ̀ káàkiri àgbáńlá ayé. Nọ́mbà tí ẹ pè sí wọlé náà lélẹ̀ 07069493000. Ẹ jẹ́ ń tún mú dáadáa fún yín. 07069493000 tàbí kẹ́ ẹ gba bí ìwọlé 07014 ẹ jẹ́ ń pè bí kọ́lọ́ láwì 07014477570 bí ṣe máa ń pe nọ́mbà lájúlé ọ̀run nù. Àwọn èèyàn ti wà lójú òpó lọ́dọ̀ Return of Gbẹ̀ngà Adébóyè Àbàmì ẹ̀dá èèyàn ta lọ́wọ́ à ń bẹ̀ yìí. Bàbá mi sà ẹ káàbọ̀ sórí ètò ìsà. Àmì o. ami olon edumare ami olon atun bo ta alabosi ki da volume yin o jade bo se ri niyan e seun mo ti yan ti mo fe yo bi ti mi ti e gbo e seun mo ti yan ti mo fe yo nbe un ejen tun si oju opo bi bayile 0701447577 ta lo tu wa nbe pelu return of Gbenga Deboye yi alabosi kini ma npada gbeyan alabosi en ni adugbo alabosi ni arin oja ta lo tu wa nbe lori kola yi
1: e
0: kale oruko yin ati bi te tin pe wa oruko yin ati bi te tin pe wa yi
1: e
0: la kono shogun
1: bukile
0: kono shogun
1: ni
0: gbadun eto yi ah e seun gan
1: ni o be se gbadun eto yi eh seun
0: erin le rin eyin ta fi pe ni gbagbero nu eniyan be ni olorun ni
1: mo sha rin lata oro
0: eh si ni sunkun eh eh
1: e se gan
0: olorun lo seun e seun amen amen amen yo ko mi e seun adua la won fe se fun mi o da be mo like e be ta lo tu wa nbi apa bi be yen masi abosi oni lo gbo nkan ti ma npada gbeyan awon alabosi mo so be fun yin lekan e gbo lenu mi return e lo di ko lai
2: hello baba
0: hello saru ko yin ati bi te tin pe mi
2: oruko mi ni Roko Shedrack Oluwabori
0: baba mi agbalagba era sa
2: Charlie baba o
0: yes sir ejo kini ma ngbeyan alabosi
2: ah idamu ati foro ni
0: idamu ati foro ni ma ngbeyan alabosi
2: ileta fito mo
0: irin yo pada wo gangan
2: eyan alabosi
0: ki da
2: wallahi ki da
0: olorun ba mi ngbo e seun mo ti yan ti mo fe yo e seun gan ni sa mo dupe sa o e seun alabosi a mo kole alabosi a mo bimo alabosi mo ni lemu even alabosi wa ninu awon presenter alabosi wa ninu awon olorin fuji alabosi wa ninu awon pastor alabosi wa ninu awon afa alabosi mo n lokiki amo kini mo n pada gbeyan alabosi eje mo loni lodi ko lai olugbega ele kale o ko yin ati bi te tin pe mi
3: Mrs. Adekunle na lati loye ele
0: yes mo ya kini mo n gbeyan alabosi o ki le so anira orin ni ya oti koti a fe lo si oju oja eja lo si kede ati poluwo oja mo ki gbogbo eyin te wa nbe o doju oja bami Dixon
4: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama. Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
5: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédokun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
5: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbìyànjẹ́ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
5: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
11: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
12: Bẹ́ẹ̀ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
13: Hypo.
5: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lónìí back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Tinú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, mo ti káàṣìẹ̀.
14: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data known.
15: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
16: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
13: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
17: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
13: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
17: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
13: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
18: Offer valid while stocks last.
13: Me and Maggi so good together.
19: Nigeria.

0: sọ gbẹri ko dan
1: abi
0: e bo mo eru lopolopo yin ka to so yin domo
1: abi
0: ateye je je odaran paraku aloku elewon gbogbo ka fi sipo pe boya e ti e ronu be se je ke mo huwa dada o te fi so fun mi ni se owo ti n gbe ranse si ni o to ni abi bo lo ti je to bi a je pe le moju to gbogbo adugbo yi ki kan mo ma sele nbe eyin alai ni lari buruku owo yi
1: ti o wo
2: olore ilu
3: awon kan pariwo awon la won dawo tan fi ra transformer awon la won dawo tan fi ropo and so
4: she could be ni
3: e to ba ka tie right to ka o ba te mo
5: honorable minister yes okay
2: Papa olore ilu
6: the president must know that this is a bad time for our nation. We must look for foreign support to save this nation. This is my position, Mr. President. We must rise to it. They are killing people in the east, in the west, in the south, in the north. We should shut down the National Assembly.
2: Papa olore ilu.
7: Tojo wa nri loko ti wa nkoja afarada o. Apa awon baale eyin oka. Awon ti an gbogun ti wa wa tibon tibon ni o.
8: Tibon tibon.
7: Beni.
8: Awon olopa nko.
9: Àwọn ọlọ́pàá ọ̀kárí apá àwọn òsìka ṣùgbọ́n kábíyèsí afẹ́kẹ́ fún aláṣẹ láti kó ìbọn àti nǹkan ìjà mìíràn wọlé láti òkè òkun kí àwọn òṣìṣẹ́ wa náà lè máa rí nǹkan fi dáàbò bo ara wọn.
8: Èyàn rẹ̀ wulẹ̀ tó ń tẹ̀sẹ̀ ń tọrọ àṣẹ fún.
7: Gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti fi dáàbò bo ara yín ni mo fọwọ́ sí.
8: Ẹ gbọ́ bẹ́ ẹ bá kó àwọn ọ̀bọ̀n dé ẹ bèmi náà wá díẹ̀ bẹ́ẹ̀.
2: Olóore ìlú.
6: We stay in our homes. Our country is bleeding. People are in poverty. There's no food. People are hungry. Insecurity is threatening us. We cannot pretend. It's better we're not here. Then we're not sitting here. People are dying. Every day the Nigerians are dying. We must learn to education. And so me, Mr. President.
2: Papa olore ilu.
10: I love you so much. I say I love you so much. I love you so much.
2: Papa olore ilu.
7: Ọba ìyá ni ọba tí a ní. Ó ń jí owó nínú àpò ìjọba. Ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn agégedú láti rí ara ìlú jẹ. Ó lè paraku ní àwọn ìjòyè náà. Níbo ni wọ́n ti rí owó ra mọ́tò tuntun? Látìgbà tí Lápítẹ́ ti jẹ ọba, kò sí ìlọsíwájú ẹyọ kan ní ìlú Ìjogbo. Kàkà kí ọba wa ronú ìlọsíwájú. Ìyàwó oníyàwó
11: ọmọ tó.
2: Olóore ìlú.
12: Gàrí Kóngò méjì-méjì fún ẹ̀yin opó.
2: Olóore ìlú.
13: Ìwé ìròyìn bójúrí ni èmi ti wá. Ẹ jọ̀wọ́ kábíyèsí, ṣé ẹ lè ṣàlàyé fún wa ọgbọ́n tí ẹ̀ ń lò tí ìlú tí ó ti dojú rí tẹ́lẹ̀ ṣe wá ń tòrò báyìí?
2: Olóore ìlú.
14: Ẹ ṣe o tẹ mọ̀ pé ó tọ́ tó yẹ.
15: Do things that you know that are right.
14: Láti fi protect ara yín, àwọn ọmọ yín, ọkọ yín, ìyàwó yín, ìlú yín, agbègbè yín.
15: That you can use to protect yourself, your family, your surroundings, your environs.
14: O lè gbé ìbọn.
15: If you cannot bear arms.
14: Bíbélì sọ pé ká padà sí ilé.
15: But the Bible says we should go back home.
14: Ká fi ẹ̀kọ́ Kristi jìnà.
15: Set aside the teachings of Christ.
14: Ká padà sí ilé.
15: Let us go back home.
14: Ẹbí ní Bíbélì ló wà.
15: Is it not in the Bible?
14: Hebrews 6:1.
15: Hebrews chapter 6:1.
14: Ṣùgbọ́n ó ní ẹ padà sí ilé.
15: He said go back home.
14: Kẹsẹ̀ pípé.
15: Do the perfection.
14: Kí ni pípé?
15: What is the perfection?
14: Kí ni pípé?
15: What's the perfection?
14: Ó ní ṣùgbọ́n.
15: He said but.
14: Ẹ máa lò nípa ti èṣù.
15: Don't use it in the ways of the devil.
14: Ẹ ṣe pẹ̀lú pàti Ọlọ́run.
15: Do it in the ways of God.
14: Má ṣe ògùn tó máa bá ti ọ̀jẹ́. Má ṣe tó máa pàdùn.
15: Don't do things that will destroy people's lives.
14: Ṣùgbọ́n àkókò ẹ̀ nìyí o.
15: But this is the time.
2: Olóore ìlú.
16: Ṣé rí ipò ọba olójú ẹni tó yẹ kó máa dé bẹ́ẹ̀? Ọ̀tọ̀ lórí adé. Ọlọ́run ló dá àwa kan bẹ́ẹ̀. Ẹ̀yin sì mọ̀ yín pé Ọlọ́run ò dá ọba jíjẹ mọ́ yín. Ohun kálukú bá ti mọ̀pọ̀ ara rẹ̀ kò ní sí wàhálà. Àwọn tí ò mọ̀pọ̀ ara wọn láwùjọ ní ń dà lúrú. Ọ̀wọ́ líle díẹ̀, ọ̀wọ́ rírọ̀ díẹ̀ la fi ń yanjú gbogbo ẹ̀, kò jù bá ń lọ.

0: wá fi àsìkò yìí náà mo fi ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè nájú orí a wípé a kó ara fẹ́ra kò. Bàbá lọ lẹ́ni ọgọ́rin ọdún. Máni gbàgbé ipa ribiribi ni wọ́n ti kó ta bá ń sọ̀rọ̀ nípa òṣèré. Àgbà ọ̀jẹ̀ tí ó sì jẹ́ wípé ó tún jẹ́ ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n pẹ̀lú. Bàtàwí gan pẹ̀lú ti fi ìgbà kan jẹ́ adarí ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ìṣeré nílé ẹ̀kọ́ ńlá fásitì ti Èkìtì ti ìpínlẹ̀ Èkìtì lọ́hùn. Kìí ṣe àdánù fún ìdílé wọn nìkan bí kò ṣe fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti ní pàtàkì fún ìran Yorùbá o. A sì kí àwọn bàbá wa náà tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nípa káyà sinimá alàgbà Túndé Kelani wípé ẹ̀kọ́ ara fẹ́ra kò. Ẹ káàbọ̀ sórí ètò àríwá extravaganza. Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú. Wọ́n rán mi iṣẹ́ kan, wọ́n ní jẹ́ iṣẹ́ kan fún yín, ṣùgbọ́n tí n bá padà dé ni màá tó jíṣẹ́ náà. Ẹ kú kalẹ̀.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don't win trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
7: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. They do me with you.
6: Say waiting.
7: All my goats and chickens don't finish. Guy, he do me.
6: Ah.
7: Then my business don't bafuka. Chai, he do me.
6: I see.
7: My pikin where they do well before don't start to they fail for school. The wind do me, oh.
6: Ah.
7: And I even sick self. I think say him give me HIV.
6: Eh? No.
7: Well, what do you mean, Baba?
6: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
8: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
9: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person.

0: tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy new clothes up Red Hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Sade, kí ló dé sí lánàá ní domi ṣe wá kún orí tábìlì rẹ báyìí?
2: Mo ń kọ́ àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yá fún yá fún. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọ́ba ọgbọ́n.
2: Ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bòrí agbára.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Owó ni Monday ní Wafa.
5: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ hàn. Ní báyìí Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
6: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o. Ẹ mutí wọn.
7: Guy, we don't dey talk since o. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
8: Oh boy, you don't talk. How bad? You know the tire.
7: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
8: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load

ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà. Sẹ́nitọ̀ Kakoyin náà rí aka Sẹ́nitọ̀ Kax Aláyà ló lè gbélé ńlá wọ̀n. Ó di ọjọ́ kọkànléníọgbọ̀n lọ́jọ́ tòní o, tó ti jẹ́ wípé àwọn ọmọ wa tí wọ́n kó kúrò nínú ọgbà ilé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọn ò tí ì dá wọn padà àtàwọn olùkọ́ wa náà. Òun ti bẹ́ẹ̀ wọ́n wá rán mi ní iṣẹ́ kan, wọ́n ní pé kí n jẹ fún yín o. Iṣẹ́ ń wá látọ̀dọ̀ my leader. Bẹ́ẹ̀ bá mọ̀ ẹ tètè yá mọ̀ ẹ káàbọ̀ ẹ kú etí gbọ́ ìròyìn ayọ̀. Àwọn ìròyìn ayọ̀ náà ni wípé wàyí o, bẹ́ẹ̀ bá wo orílẹ̀-èdè nàìjíríà orí a ohun gbogbo ti ń padà bọ̀ sípò. Tẹ́ ẹ kíyèsí tẹ́ ẹ bá orílẹ̀-èdè nàìjíríà orí a ètò ọrọ̀ ajé wa ti ń jẹ̀bò padà. Ara ibi tẹ́ ẹ fojú sí tẹ́ ẹ bá orílẹ̀-èdè nàìjíríà orí a oúnjẹ ti ń sùn wá bọ̀ padà. Àbí tẹ́ ẹ fojú sí bẹ́ẹ̀ bá orílẹ̀-èdè nàìjíríà ètò ààbò wa ti ń padà bọ̀ sípò.

ara ń tẹ̀yìn òrò ni wípé orílẹ̀-èdè náà ju orí a ó ti ń yàtọ̀ nípa ìrísí nípa ìrírí nípa àwọn ìṣẹ̀lẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ilẹ̀ fúráú. Nàìjíríà ń dàgbà ó ń lọ́jọ́ lórí mo kí wá pọ̀ wípé a kú oríire. Nàìjíríà ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n.

0: iṣẹ́ tí mo lè dáná èmi lèmi ń jẹ́ o.
1: Bàbá pé ń tí ṣe wọ́n dá.
0: Kẹ́nìkan tó máa gbẹ́nu bọ̀ wo kó tó bá ẹ wá o. Kálukú ló lẹ́lẹ́dẹ̀.
1: Akú apá ò ní máa rẹ́lulẹ̀ ń gbà owó.
0: Abẹ́yìn ò tí ì gbọ́ ni ẹ̀lọ́. Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn. Àmì o àtù àbà o. Kọmíṣánná Bímbí Oró epo ọmájà sásán àrètí ẹ̀ láìpẹ́ tí wọ́n bá ti ṣàkólò. Gbogbo wọn ni wọ́n sẹ́wọ̀n sáfùlù ni àmọ́ tó léwọ́. Àmì o. Àmì. Àmì Ọlọ́run. Ẹ káàbọ̀. Èmi ò lè jẹ́ iṣẹ́ ṣé èmi.
2: Tọ́ra gbọ́ pé àwọn tí wọ́n síná mọ́ lókè ọ̀yà ni wọ́n sá wá sí Fàlẹ́ǹdì. Wọ́n sọ yẹ ká lajú lẹ̀ kí wọ́n tún fi sá wá Fàlẹ́ǹdì kí wọ́n tún máa jí agbé. Bẹ́ẹ̀ bí àwọn sọ Ọlọ́run ní jẹun ojú yín gbé wọn ò ní jọmọ yín gbé wọn ò ní jíyàwó yín gbé. Òní lókè oṣù kan gérégé táwọn ọmọ ọlọ́mọ àti títà ti wà ní ogbó. Òjò ń pa wọ́n, òòrùn ń pa wọ́n, ebi ń pa wọ́n, ìyá ń jẹ wọ́n. Èèyàn gbọ́dọ̀ wọ́ sọ́kan láàrin ọ̀sẹ̀ kan kọ́ mọ́mọ rùn ìwúrí pọ̀ sọ́kan láàrin oṣù kan. Ètò àbò sì ti mú yányán bà mú. Ẹ wá wo ọ̀tọ̀ ọrọ̀ ajé ìpínlẹ̀ tẹ́lẹ̀ ló ṣe rí. Gáàsì ní ìsìn ó fi 2500. Ẹ wo iye táà ń ra lítà epo bẹtiró títí ọrọ̀ ajé dà bá. Àlọ́ ajé náà ni bẹtiró wà. Ibi tí bẹtiró bá lọlẹ̀ ẹ ń bá fẹ́ kẹ́rù ẹrù ó rọrùn láti kó fún un. Tọ́rọ̀ ajé lọlẹ̀ bá. Ẹ wá wo àwọn ojú ọ̀nà tó yẹ ká tún máa fèsì gbàyé gbádùn. Ẹ wo bí ogun ẹ ṣe dà, ẹ wo bó ṣe rí. Tí wọ́n bá ń tẹ̀ yẹn dákan ẹ mọ̀tàrà yìí. Tó bá ṣe bá ń ṣe ìjọba fún ẹgbẹ́ olówó lẹ bá ń ṣe. Ẹ jẹ́ ká mọ̀ pé ìjọba olówó àti bọ̀rọ̀ kìnní. Àtàwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ tí wọ́n lè dá sàmú kí ọ kí ọ. Ilẹ̀ ń ṣe ìjọba wọn. Ẹ ìṣèjọba mẹ̀fún òrí kóńgò gàrí rà ₦100 o. Mẹ̀fún òrí agolo ráìsì rà ₦20 o. Mẹ̀fún òrí bẹtiró rà ní ₦300 o. Mẹ̀fún òrí gáàsì rà ní ₦350 o. Kí ló tiẹ̀ wá dé gan kí n àti fún yín. Ebí ń bẹ̀ gbé gáàsì dé. Ẹgbẹ́ dé. Ẹ wà tán wà sí ìjà fún àmọ́ wa láàtán. Ọ̀rọ̀ yín wá dàbí abiyamọ tó fọmọ lọ́mú. Tọ́mù tí ìtò fọmúlẹ̀ sọ wá jọmú balẹ̀ wò lẹ́nu ọmọ. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ti dé nǹkan ẹ̀yọ̀ mọ́ làwọ̀ aláàtán. Bẹ́ tó yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wa. Àpè ìdúdà ran 25. Bẹ́ẹ̀ bàárà pé ìdú nìṣẹ́ bẹ́ẹ̀ látòrí 12,000. Kò sì ní gbó mọ́. Gbogbo àdúgbò ti dìbò. Ẹ dákun. Ẹ pawó dàkẹ́ ẹ táwo ṣe. Kò sí ń ta mú wáyé kò sí ń ta mú lọ. Àmọ̀ tó gba àwọn tí ń fà kàn fà lóṣì. Àmọ̀ tí ò tẹ kọ̀ọ̀sẹ́ tó ní wé tó bàbà. Àmọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ rántí pẹ̀fọ́ àmọ́ jábà lù o. Torí Yorùbá lẹ́sí bí bá ń pa ọ̀gbà ẹ̀gbọ́. Ẹ sì mọ̀ pé mẹ́fun náà tí wọ́n bá yí jù padà. Tí mẹ́fun náà bá yí jù padà. Tí mẹ́fun náà bá yí jù padà. Yorùbá léèyàn kì í lógún o. Iná ti ilẹ̀ omi tó bá sì mọ níwọ̀n ni lèèyàn máa rẹ́ láṣẹ o. Ìwọ̀n bọ́jọ́ tó kù yìí ẹ̀tú ẹ̀fọn awo ṣe o ẹ̀fọn awo dà o. Nígbà wa tá a jọ ọmọ ẹgbẹ́ tá a wà ní ẹsẹ̀ kùkù lẹ́nu wa tọrọ o. Àtẹ̀jí lọ́mọ báwọn èèyàn gan lọ́mọ báwọn sọ̀rọ̀ gan ó ń ti wàhálà. Ẹ tún ṣe ẹ dákun nígbà ẹ sọ fún akọ yìí bẹ́ẹ̀ ṣe nígbà ẹ̀ tàwọn stéèjì awa bí àwọn náà tí wọ́n dákun ní tí ń tán lọ́dún eégún. Ọmọ aláàgbò fún aráàká ló fi jẹ̀fọ́. Ẹ já fi ń tọ́ tọ́ àti ń tọ́ yẹ. Ẹ bá mójú tó rí ìtòkò yìí bẹ́ẹ̀ sì bá wa gbà wọ́n mọ́ ìpadà. Onígbọ́mọ kan nu wa tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ láti ẹjọ́ yìí. Níyàn wá àbí kò ní jẹ́ agbé o torí ìgbàgbọ́ ti mú. Nàìjíríà ọ̀dà o ìbàjẹ́ o ẹ pé tó.
0: Ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ amọrírì yín. Hello. Okay.
1: Tí wọ́n bá gbé ẹ se bele ru osa fira
0: awon ko lodo ti won won so pe boya re be do we de pe my leader n siroro ni iroro bawo
1: e ma bi ya wa o ye ya ba gba
0: e re jade ke wo gboro wo seri awon kan bayi awon kokan bi pe nija o kan se omo oloku be ni o se omo oloku be ni o tori won la se fun se ko ye mi mo se eyin eyan e ti ya sare gbagbe awon agbe kale oro awon baba la wa ni ti won so won pe tita riro la n kola igba to ba jina tan lo ma n di oge eni te ri la leke to wu yi teni kini ma re wa ke ijo kini ana to n ko tekun tekun ni o igba to jina tan to san lo de wa nipa ti awon omo orile ede noju oria ise ti lo papa awon to wa ni orile ede sauti lohun eri wi pe aduro rara ati lo fi balu ko awon omo wa wa nishi lowo lowo tori wi pe ile koko ni tagbe ile ti dun ile de si tun ma dun jo bayi lo igbagbo yen lo wa ko se yi lowo o be wa ni gbagbo be ni gbagbo awa o ni duro a de ni sun titi to fi je pe enu yin te fi da wa lebi e ma pada fe ni enu yen da wa lari enu ta aye fi so pe ade ogun o na lo n pada fi so pe ade gun tori na igbeyin lalaye o ta adun to ma n gbeyin ewuro iye la wa n sise to la se wu ariwo oja to je wipe eni ta n ba na ja la n wo ohun to wa lẹyin ọfajo je lọ gbogbo ẹnu ni mo.

0: Yes.
1: Emo ku be su tu wa.
0: Baba nje ope ni o gbodo fohun.
1: E la o wa assignment ni.
0: Ah ah.
1: Mo to ri go gba din to ti tele. Mo ti ka ka te mo so ndo. Awa wi tani. E da ene le ti go. Awa mo wa se wa ni le Saudi. E ti lo ko mo wa.
0: Saudi ni o, ije Saudi o.
1: Eni su o, lebe
0: si. Saudi la pe o.
1: E ma do mi opa ilo ri ejo
0: mi. Mi o mu mi, eyin ni ka e ma da mi lu mi lara ya.
1: Okay.
0: E ma wa ti mi.
1: E para bu si bale.
0: Ah ah.
1: Tem go.
0: Ah, che je je po o tok time to e ye ka lo sun.
1: Ah, ko ti ta ki ko ron o.
0: Ah, orun kun yin o.
1: Orunkun
0: wa ni. Orunkun oju yi leri o.
1: Ko leri.
0: Ah.
1: Da wa yi ni.
0: Ah, oju to le po yi.
1: En ti nbe lokan mi mo so.
0: Ah, e bokan yin soro ngba yin.
1: Eni le ti do. Gbagba ki kan si lo to. Olorun oju o do. Ba ma do ma wa owo yin lo ti wa. Ba ma tun do nda ke owo yin lo ti wa. Tun ma ran ti o. Ori aju atakin, aso ni kwa matana re. Ito ringba ati ba yolo okan, ore ni yo pate wo, ani yo yibo ma ispren. Ipo kati yo sofu, pi ore ni matange man, po mba chiri ni man po rosa. Eni lo nobu, indi eba da wadi, bi eba. A wansi ane na yo kyo ya, wanto kinsa wati tane lo de wani. Eni yo ni da kote ni yo, ben do. Emi fura mi la sigbo ni lo tari mi do ta le lo ju e tun wa ni le ti do ile ona da wa sa wa te lo do joju ma ni njo ma ko joju ma gba ma gba ma ni nbe tele pa gba gba gba ti we bi dai ni mi a se ngbo be ni a ngbo ko awon ma se ko ni joba bi le ori re oni lo pe 31 days 31 days ti won ti ko won pelu awon oluko won awa leader eh o ye ko ri be ba mo wo lowo ba wa subu ariwo e ko awa ta awon ka se ijoba le lori e so awon te jo wa ni same category le se ijoba le lori ki se do ma be fun na le nso tu ma mo pe do ko jo kan o na won gba wa lowo
0: ah ah
1: lo si ra wa ka le lowo ni yan se ti do a me je ko da o nítorí àwa lòyí o ọmọ ẹni làárọ gbogbo wa tóbi bá sì ń túláàsì ni ọmọ rẹ náà kẹ ẹwù tẹ rántí àwọn ọrọ bàbá awolowo ní òní ní 1981 bàbá awolowo ó tẹmí sí pẹlú tàgàdì ó ní kí wọn jẹ káwọn tí wọn ò kàwé kí wọn jẹ kí wọn ní àǹfààní àti kàwé kọ má jẹ sí àwọn ọmọ tí àwọn táwọn ń ṣèjọba rán nílùú òyìn. Àwọn ọmọ tí wọn ò ka ìwé ẹ̀hún àwọn ni wọn mọ̀ sí ọgbà àdùnnà kò rọyí bá gbogbo ọ̀rọ̀ tí wọn bá kó jẹ. Tàgàrí rí ìkí ọ wà nígbàánu àti ṣe àwọn nǹkan gẹ́gẹ́ bí ìgbésẹ̀ nígbà náà lóòótọ́. Ìgbà tó di 1987 ni bàbá yìí kú kí bàbá yìí ò tó kú ó tún wá sọ àsọtẹ́lẹ̀ ó lóò rí ọkọ̀ ojú omi kan láàrin agbami ìfẹ́ ó ní àpáta sì wà nínú odò ó ní àpáta tó wà nínú odò. Ó ní kí mọ́tò ojú omi tọ́ba ti fàyà gbọ́ àkúta yìí ó ní mọ́tò yóò ṣubú.
0: Àìtáníkì.
1: Nígbà náà gbogbo wa gbogbo ẹ̀yìn yan àtàwọn jọ́nálìsì yẹ̀yẹ́ ni wọ́n fi bàbá ṣe. Wọ́n ní wòlíì jútù wọ́n ní náà ní ti fọba fẹmi awolowo. Ẹ jọ̀ọ́ àwa lídà gbogbo tí àwọn ọlọ́gbọ́n kójọ níjọ́ òní àwọn òmùgọ̀. Wọ́n mọ̀ sí túká, wọ́n mọ̀ sí túká kan. Níbo là ń lọ gan? Níbo lẹ̀ ń wà wá lọ nípasẹ̀ tí ó sì ẹ̀yí àmọ̀ látàtàrí nílé ìdílé àti rí tèmi bá mi tẹnu mí ìgbà. Láàrin ọjọ́ mẹ́ta kéèyàn wọ aṣọ ẹyọ kan, òórùn ni ọ̀fẹ́ pa àtòrú. Òní ló pẹ́ 31 days táwọn ọlọ́mọ ti wà nú yúnífọ́ọ̀mù ẹyọ kan ṣoṣo àtàwọn olùkọ́ wọn. A wá ní nǹkan òsè wa Nàìjíríà. Àwa lídà ẹ ti fi mẹ́ẹ̀ẹ́dógún ti wá o.
0: Ẹ
1: ti fi mẹ́ẹ̀ẹ́dógún ti wá. Ṣùgbọ́n
0: Ami o, but ki le de to je se je nti se mi
1: se
0: mi awa leader se ba fun ni ni oro lati don so ti ndabi epe
1: e
0: ba ni suru now
1: e a ti gbe suru je a ba ni suru ba ba ni suru ki la fe se o tin ta fe se nbo se pe te ko ba ti go ma wo lese agbari awo pe le ti njo olohun o sanu wa a me da ko ejo tori olohun awon omo ti won ko ni joba ti o ni president lo la nbe nu won minister lo la nbe nu won toro wa ti yin ni bayi gbogbo nigeria a fo olohun pe ni o e ba wa ti won le si aje o tori won ti ko logun logun won ti ko logun logun le yin ba kan a ri tu te pa o e ti da won daju e ma bi ya je me ko na pa o awa leader olohun ba wa ju o Yaba ni bo ya yo. Eni gan ni local government ni won ti ji won di yan gbe be la.
0: Eh? Ki le ru ko local government yen?
1: Eni omo fun yi o. Ni omo fun.
0: A je pe so dodo.
1: Ni omo fun yi o. E ti je dodo, e ti gbagbe ododo.
0: Eh, so ododo ni yen o.
1: E ti je dodo, e ti gbagbe ododo. E ti gbagbe ododo. E wu, te sa mura gaga. Ni bi ta nle. Ti na ko no ba ya wo mo yin lo.
0: Eyin je bi under.
1: Ah, to ta ni opo lesin.
0: Ah,
1: awa leader, e ma se gbe babo. Olorun da.
0: E se o. Eleyi ko wa soro si mi ni men. E ri filele o. Sugbon sa bo se ma ri ni e o. To ba je pa won na lo bo sibe. Bẹ́ẹ̀ náà ṣe máa ma forí ara yín gbọ́pọ̀ nìyẹn àwa ti ro gbogbo ẹ̀ mọ́ṣẹ́ rí kí sí ẹnu orí ló tu àbò sí ẹsẹ̀ kẹ̀ gbogbo ọ̀nà náà ló tu ẹnu ẹnu lẹ́sẹ̀ fi pa ẹ̀kúrò ojú ọ̀nà àpáàdì ló rẹ́yìn ọ̀fọ̀nà. Nina jori ayi awa la ma reyin awon ta a de ma segun ode.

0: ṣèlú ilẹ̀ mọ́ ká sorúkọ ọ̀daràn mọ́ èèyàn torí pé ó fẹ́ ṣòṣèlú. Ká máa fi ẹni pè mọ́ àwọn tó jẹ́ òbílẹ̀ jẹ́ torí ẹ̀rù tó ń bà yí pé tó bá padà dé gbogbo ilẹ̀ máa forí kó o. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run náà. Ọba, mo ń lọ fún ṣáìdọ̀sù. Àkànní àdá àkànní ìgò, iná ń jó ògiri òsà. Káàbọ̀, ṣe dáadáa lóde o.
1: Spread your wings on Splash 105.5 FM.

Emi o mountain ro nipa nti ilu yi nso fun eyin te ba mo orin to ba ohun rin yi ilu yi wa ṣugbọn nkan ti emi sa mo gẹgẹ bi esi si ilu yi ni wipe bo ti le o ko ruju to bo ti le o ko dojuru to bo ti le o ko pohun o lojutu to agbara olohun oba to seda emi ati eyin oka lati je ko lojutu osi bo ti le wo ki nkan pohun o diju to ti orirun re ko wa diju si oba to da emi ati iwo ase na ni o si pa wipe ko ohun gbogbo pada bo sipo bẹ́ẹ̀ náà ni mo fi ń ṣe ládùúà wípé gbogbo ibi tó ti láàyẹ nínú ìrìn àjò àti ìgbésí ayé èmi àti ìwọ gbogbo ibi tó lè ṣe bẹ́ẹ̀ kó fẹ́ dojúrú dẹsẹ̀rú dọwọ́rú gbogbo ibi tó dàbí ibi tó ń pani láyà wípé ǹjẹ́ èyí yóò a lè rí bẹ́ẹ̀ mọ́ bí téèyàn fi sọ̀rọ̀ tínú mọ bá tiẹ̀ pé a kì í rí di òkun a rí di ọ̀sà bíi tẹni tó dá a kọ́ máa bá rèèyàn tó di ṣìgìdì papọ̀ sínú okùn sínú kankan tó fokùn di ṣìgìdì papọ̀ mọ́ra wọn tó lè sọ sábẹ́ omi ọjọ́ kan ń bọ̀ ọjọ́ kan ń bọ̀ tí okùn náà tí ó dẹ̀ tí ó já bí ò sì já ó ṣeéṣe kó jẹ́ pé àwọn òmùwẹ̀ náà ní ọkàn lálẹ́ odò ọba dániwáyà sì máa fi ìjì ńlá jà débi wípé mo gbé pàǹtí kúrò láti inú òkun bọ́ síta gbogbo ibi tó lè máa jẹ́ ibi kọ́lọ́fín ẹni tí ń fara pamọ́ ṣe ni ní ṣùtá ọbẹ̀ ìdùnmàrè bá ní sọ bẹ́ẹ̀ jẹ́ kí ibẹ̀ égbo ní jẹ́ kó jiná jẹ́ kí wọ́n yọjú sóde bọmbọ báyìí kí wọ́n sì di ohun àfìsẹ́yìn tí egun fiṣọ nínú ìgbésí ayé wa orílẹ̀-èdè nanjú orí a lásìkò yìí bẹ́ẹ̀ nǹkan rí bó ti ń rí kàkálukú wa náà a sì ń mú mọ́ra ni ẹni gúnlé kó máa rọ́jú torí bí ti ń rárá ayé náà ní rárá ọ̀run ṣùgbọ́n ẹ lọ́mọ̀ dájú o wípé bá ọ̀bá ṣàárẹ̀ tá ò sì káàárẹ̀ ìgbà ẹ̀dẹ̀ra ń bọ̀ ẹ já gbìyànjú ká máa rọ́jú ohun gbogbo ni ó bọ̀ sípò láìpẹ́ láì jìnà pẹ̀lú ìrètí o.

0: Splash FM 105.5.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ẹ̀tọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni ayé sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Minini Olúfúnkẹ́ Makinde láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kọ́ fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba Bìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
5: Gbogbo yín là ń pè ó.
6: Ní tìbúdòrò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN ṣọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwọn aṣòfin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọ́ba ọgbọ́n.
2: Ọgbọ́n. Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ̀sìn ní ìjà ìlú. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday ní Wapa.
4: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ₦500 péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
5: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml. Tí owó rẹ̀ ò sì ju ₦500 lọ, àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tíì pé ọdún 18 o. Ẹmu tí wọ́n.
6: Flash FM 105.5.
7: Nǹkan tó bá stand out yàtọ̀, òun náà máa ń pè ní náà. Idá gangan rè é tó yàtọ̀ sí dágídá. Idá gangan. Àràbọ̀wọ̀ Jàlálá ètò lórí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM Ìbàdàn ti ṣàlàyé pé amúyànnàná ohun tá à ń pè ní eré ìdárayá. Idá gangan. Ètò idá gangan ti wá gbára mi ọ̀tún wọ̀ wàyí. Gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ ètò idá gangan. Ẹ mọ pàdé àwọn atọ́kùn ètò idá gangan tí wọ́n wà lódò ẹ̀dẹ̀ ta kọ́fà dànù látọjọ́ ajé Monday títí dọjọ́ ẹtì Friday báyìí. Láago mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ alẹ́ 10 to 10:30 PM. Idá gangan. Ẹ mọ pàdé ti Jani Oloko dáná, the sport actor, actor tó wà active ìyẹn látọjọ́ ajé Monday dọjọ́rú Wednesday. Bákan náà lẹ mọ pàdé Sikiru Àìdí ojú ìtèrè ọmọ Màkìtì Korí ìyẹn lọ́jọ́ Àlàmísì Thursdays dọjọ́ ẹtì Friday látàgo mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ ní kẹ́ ẹ má gbàgbé. Idán gangan lélẹ́yìí wúrà ni kò ṣe é fi wégún dẹ láíláí. Idán gangan ó yẹ gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀. Let's go.

jẹ ká tún mọ láǹfààní láti mọ kíra wa kú dédé àkókò yìí. Ìyẹn ní gbogbo bí tẹ́ ti mọ láǹfààní àti mọ jẹ̀gbáládùn ètò yín ètò wa ìdán. Ìdán leléyìí eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́ ìdán gangan. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a lọ láyọ̀ àti ní àlàáfíà tá a tún padà dé láyọ̀ àti ní àlàáfíà tá a sì nígbàgbọ́. Bí bá a ṣe dé lálàáfíà náà lábẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà ti yín àti tí a ò ní di fíàfíà. Ọ̀gá wa Túndé Ọláwọ́ olólùtú ètò Alex Ferguson. Ìtùnú Dixon ló máa jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Tìjáni olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti Antia the sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá. Ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa bíi Facebook Splash 105.5 Ìbàdàn. Splash 105.5 Ìbàdàn. Tàbí ní TikTok at Tijani Olóko Dáná Sport Actor. Ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. A tún máa láǹfààní àti yí koto ti káàṣì ẹ̀ lálẹ́ yìí. Ẹ mọ́ gbàgbé ọjọ́ 24 oṣù tá a wà yìí. Ìyẹn June 24. Ó láwọn èèyàn máa gbẹ́nu sí Media Cashport. Èèyàn kan máa jẹ 1 million lọ́jọ́ yẹn. Ló sì jẹ́ pé gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́ ń já fún ti káàṣì ẹ̀ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí. Inú koto ti Media Cashport ní lọ. Gbogbo ìtẹ́ wa ń já láti tẹ́ bẹ̀rẹ̀ sí já láti ní lọ báyìí. Bí ṣe lọ nú koto ti Daily Draw koto táyì lénìí fẹ́ni tí ó gbowó lénìí bẹ́ẹ̀ náà ní lọ ti Draw ti Friday Cashport. Bí ṣe lọ nú ti Friday Cashport lè ń lọ nú ti Media Cashport. Léyìn tó túmọ̀ sí pé tíkẹ́ẹ̀tì kọ̀ọ̀kan èlé tẹ́ ń já yẹn àǹfààní mẹ́ta ni yóò fún ọ. Àǹfààní alákọ̀ọ́kọ́ ni láti jẹ ti ojoojúmọ́. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni ti Friday Cashport. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹta òun ni ti Media Cashport. Káálé mi nìwọ ni láti sin wọn ó ti máa yìn ílẹ̀. Àti sin wọn ó ti máa yìn ílẹ̀. *347*1004*#. *347*1004#. Tàbí káàṣì ẹ̀ wẹ́bsáìtì ò lọ báyìí. USSD kóòdì nìkan ni. Bó bá ti tẹ kóòdì yẹn *347*1004*#. Wọ́n bí ọ pé tíkẹ́ẹ̀tì mélòó. Bó bá ti méye tíkẹ́ẹ̀tì tó fẹ́ẹ́ lè mẹ́ta ni o, mẹ́wàá ni o, mẹ́ẹ̀ẹ́dógún ni ogún ni o. Lẹ́yìn èyí, èyí tó kù tí wọ́n bí yín náà ni pé ìlànà wo lẹ́ẹ̀fì sanwó bóyá bank transfer ni àbí USSD code. Lẹ́yìn èyí wọ́n á send account number sí yín. Account number tán bá send sí yín yìí òun náà ni account number yẹn náà lẹ́ẹ̀ láǹfààní láti send owó tíkẹ́ẹ̀tì tẹ bá mú sí. Tó bá jẹ́ pé tíkẹ́ẹ̀tì mẹ́wàá lẹ mú 5,000 ó ti lọ fà ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ báhùn. Bàbá sọ nípa ti káàṣì ẹ̀. Ẹ jẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá sọ nípa ti ìdíje ti President Federation Cup. Ẹ mọ́ gbàgbé pé wọ́n ti gbá quarter final semi final léyìí semi final yóò mọ láǹfààní àti wáyé lọ́túnla. Ọ̀túnla ọjọ́ 17 ìyẹn June 17 yóò mọ láǹfààní àti wáyé ìpele semi final. Láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Academy Warriors àti Wiki àwọn ó gba tiwọn ní kàsínà. Aago 4 ọ̀sán nífigagbága ọ̀hún. Bákan náà Ìkòròdú City òun àti Nasarawa United. Edo ní Benin City ní Edo State. Ibẹ̀ làwọn ó ti gbá tiwọn. Bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn tá a bá ń sọ nípa ti ìdíje ti President Federation Cup ìpele ti semi final. Ẹ jẹ́ àtẹ̀sọwọ́ iwájú. Pápá àpá là á yí koto láṣálẹ̀ yìí.
papa on la yikoto la sale ah ni pe yikoto la sale bo ti wuli omo tori pe ah fi be ni akoko to po lori eto lale yi akan se eto kan wa *347*100 for *1#. E ja son wo waju. Agba bọọlu ko ti Sevilla. Ele to wa ni Adewon Alayalo. Iyen ninu iko egbe agba bọọlu ti Valencia. Ta ba n so nipa Rafa Mea ni won ti ran lewon bayi o. Won ti ran lewon ewon odun mejo atabo. Oni won ran pe ko sare lo ko sare de papapa. Je ki la gba bọọlu ise. Won ni won atore re kan to ko ti en je jara abi jara si ni. Won lo le ijo kan iyen lodun 2024 ile ijo tan lo yi ibe na ni won ti gbe awon omo won gbo omo meji iyan meji gbo omo meji ngba won wa gbo omo meji tan nan ba won omo lomo se ko to ile ti o ta awon omo ti won fowo si sexual assault yi on lo ko ba won mejeji baba nso nipa Rafa Mea ati keji e ise wa di lo lotun lo si won si pada confirm e pe looto ni won se be na se ni iwo Rafa Mea ki won po pe o ni yawo nle o lo ni yawo nle o ni yawo nle on lo tun wa nje se egbegbe o ni ohun ni won pe ni Rafa egbegbe iwo ni o lu e won won ti ran lewon odun mejo atabo won ni ko sare lo pa ko sare de e ranyan lewon odun mejo e tu wa ni o sare lo ko sare de iwo ore minu ore alakoba ni won ti e iwo na o lu ewon o won lo na o lu ewon an sa won na lodun meji atabo won wa ni wo Rafa Mea yi o sanwo tan ran o ni lu ewon lasan o o san compensation fa won te lulu te jalole ara o san 64000 euro nti e so ri wo jara abi ki won pe wo 6200 euro ni wo san gege bi compensation bi nkan se ri lapa abe onu won ti ran lewon in to mo je ti ko ba lati beyen ka so won waju ifigabaga to lanfani ati waye laarin ipegbe agba bọọlu ti Cape Verde ati pegbe agba bọọlu ti orilede ti Spain iyalenu lo je fọpọlọpọ orilede Cape Verde won bu Spain so ni omi ayo odo lo bade ifigabaga ohun asole ti orilede ti Cape Verde ta ba so nipa

wọn yìí ṣáájú ìfigagbága yẹn gbogbo followers tó ní ní Instagram ojú 500,000 lọ 500,000 ṣáájú ìfigagbága bí ìfigagbága ṣe ń lọ lọ́wọ́ bí ṣe ń dáàbò bolé báyìí òun ni àwọn followers àwọn tí wọ́n ń tẹ̀lé ní Instagram òun ni wọ́n pọ̀ bí ṣe ń dáàbò bolé làwọn èèyàn ni wọ́n ṣàwárí ẹ̀ ní Instagram pé aṣọ́lé ilé mọ̀ tún gá yàtà o bí ẹ̀rí bí ṣe ń fò bí ọ̀bọ ni tí ń dáàbò bolé bẹ́ẹ̀ ṣe ń fọ́lọ́ ẹ̀ nìyẹn báyìí followers ẹ̀ ti ń lọ bíi 1.9 million lẹ́yìn ìgbà tí wọ́n ta ọ̀mì pẹ̀lú orílẹ̀-èdè Spain ọmọ ọlọ́mọ ó ti fi Spain ó ti fi blow ó ti di sẹ̀lẹ́bù báyìí tá a bá sọ nípa Fosia agbábọ́ọ̀lù aṣọ́lé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Cape Verde láti bẹ̀rẹ̀ ká sanwó iwájú *347 *1004 *1# kóòdì tó ìgbẹ́nu sí káàṣì ẹnu kóòdì káàṣì ẹnu wọn ò ní pẹ́ yí ko tó mo já yín tán àkànṣe ètò kan wà wọn ò ní pẹ́ yí ko tó a ṣe gbogbo ẹ̀ pàápàá ni láti bẹ̀yẹ ká sanwó iwájú sẹ́ẹ̀ agbábọ́ọ̀lù fún ikọ̀ ti orílẹ̀-èdè ti Netherlands tó ti jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ ti Liverpool tá a bá ń sọ nípa Virgil van Dijk jó di mímọ̀ pé ọgbọ́n àtinúdá tí àjọ FIFA tí wọ́n mú wọ ìdíje ìfẹ̀yẹ àgbáyé pé kí hydration break kó máa wà kí wọ́n máa ní àkókò láti fi mumi ìyẹn lábala àkọ́kọ́ àti abala ẹlẹ́ẹ̀kejì kò sí ní tó dáa tó kò sí ní tó dáa tó dada ò dáa tó ní ṣùgbọ́n akùdé tún ni láwọn ibìkan ó ní bí àpẹẹrẹ nísìnyí ní Dallas bọ́n ṣe lórí wà USA tó ní Dallas pàápàá jùlọ ibi táwọn ti gbá bọ́ọ̀lù ń tì wọ́n kojú orílẹ̀-èdè Japan kò sí ooru kankan ń bẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ nínú pápá ìṣeré ló jẹ́ pé AC ń bẹ̀ ń bẹ̀ tá a bá ń sọ nípa Atlanta Stadium ibi tán ti gbá ìfigagbága kojú orílẹ̀-èdè ti Japan ó ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ní stadium AC ń bẹ̀ ń bẹ̀ kò sí ìgbóná kankan lọ́dọ̀ àwọn ó ní báwọn ṣe ń momi hun ò ní jẹ́ kí agbára tàwọn máa dínkù tí sì ń ṣe ìrànlọ́wọ́ fálátakò bóyá wá affect nígbà látakò náà bá sọ̀rọ̀ orílẹ̀-èdè Japan àwọn náà lè ní affect àwọn pé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Netherlands nígbà àwọn lọ momi omi ẹlẹ́sìn mi rìn pé n tí àjọ FIFA ṣe yẹn dà ṣùgbọ́n kí ni kìí ṣe gbogbo òlú náà ní orílẹ̀-èdè USA òun náà ní ń gbóná janjan débi tẹ́mọ̀ ní kí gbogbo àwọn mọ̀ kẹ káwọn mọ̀ kẹ̀ fún sómi Virgil van Dijk ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ta omi ayò méjì pẹ̀lú ikẹ̀gẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Japan ọ̀bùn rí kú ọkọ̀ ti ràn mọ́ ó látijọ́ tó kọ òun ti kú òun ò wẹ̀ ń gbò ta omi ayò méjì ló sẹ́ mọ̀ pé àsìkò tán ní káwọn ọmọ fi momi hun kì í ṣe gbogbo òlú ní gbóná àwọn ibìkan wà tó tutù àwọn ibìkan wà tí ò gbóná pọ̀ tó jẹ́ pé wẹ́dà wọn normal ní temperature ọbẹ̀ kò í ṣe kò gbóná kò tutù àsìkò tó rò ló wà yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG tán láwọn ṣetán láti ta agbábọ́ọ̀lù àwọn tá a bá ń sọ nípa Bradley Barcola wọ́n ti kéde iye tí wọn ó ta o wọ́n ní wọ tó bá fìfẹ́ hàn láti gbé àwọn gbọ́ pé ikọ̀ ti Arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool àwọn méjèèjì wọ́n bá agbẹnusọ Bradley Barcola wọ́n bá sọ̀rọ̀ kò sí nǹkan tó kà wọ́n ẹ̀ńbà ti ní £60 million bẹ́ẹ̀ náà bá rí pé kò wọ́n jù kó lè lọ́lẹ̀ kíákíá làwọn fẹ́ fi ṣe ẹ̀ńbà ti ní £60 million inú ẹ̀yìn méjèèjì kó máa kó bọ̀ ìyẹn lórí ti Bradley Barcola tó ní inú òun ò dùn nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG torí wípé òwò ò mọ rí bọ́ọ̀lù gbá dáadáa bóun ṣe fẹ́ gẹ́gẹ́ bí intan gbọ́nu pé ó ń wábi tí ó ti mọ̀ jẹ́ regular starter agbábọ́ọ̀lù tí ó mọ̀ bẹ̀rẹ̀ figagbága ibẹ̀ ní wá tá a bá ń sọ nípa ti Bradley Barcola lẹ́yìn ìfigagbága Spain àti orílẹ̀-èdè ti Cape Verde èlé tó di woro sí woro báyìí níbi tí ọ̀mì ayò ti wáyé láàrin igun méjèèjì ọ̀mì ayò ló wáyé láàrin igun méjèèjì wọ́n wá lọ wá àwọn ìfigagbága wọ́n gbé àwọn ìfigagbága kan jáde àwọn ìfigagbága tá a bá

0: So nipa shocks of World Cup. Àwọn àfigagbága tó shock èèyàn tó jẹ́ pé èsì wọn béèyàn bá gbọ́ yóò sì shock èèyàn pé ẹ wá gbá ní ẹlàjà. Bóò ni Kevade àti orílẹ̀-èdè Spain ó ṣe gbá bọ́ọ̀lù tí Spain ò wá ní láǹfààní àti mi àwọn bó ti ẹsẹ̀ yọkan sódo. Bóò ló ṣe lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ irú àwọn àfigagbága tó jẹ́ pé èsì wọn máa ń yà wọ́n lẹ́nu. Wọ́n wá lọ wá àwọn àfigagbága bíi mélòó kan náà díje fi ẹ̀yẹ àgbáyé látijọ́ tí World Cup ti bẹ̀rẹ̀ pé àwọn èsì tó jà àwọn èèyàn lẹ́nu nù díje fi ẹ̀yẹ àgbáyé tó jẹ́ pé tí ikọ̀ méjì bá fẹ́ pàdé báyìí gbogbo gbàgbọ́ àwọn èèyàn ni pé A àti B tán fẹ́ play yìí A mọ bọ́ọ̀lù gbá ju B lọ A tún ní àwọn agbábọ́ọ̀lù nù àwọn ikọ̀ tó ní kìmí àwọn club side tó ní kìmí fún di èyí yóò pa bílẹ̀ bí ẹran ni kò tí ẹ̀ wá jẹ́ ó lè jẹ́ bíi márùn-ún àbí mẹ́fà sódo ṣùgbọ́n gbà tí kinní ọ̀hún bá padà yí padà bí tí gbogbo ayé ti fọkàn sí pé wọn ò palẹ̀ yóò kàn mọ́ẹ́ yóò kàn lú lálùpa ni. Lára àwọn àfigagbága ọ̀hún òun náà ni wọ́n gbé jáde wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọdún 1950 nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè USA tí wọ́n fìyà jẹ England lọ́dún yẹn ó wà lára àwọn orílẹ̀-èdè táwọn èèyàn fọkàn sí pé ìdíje fi ẹ̀yẹ àgbáyé ọdún yìí o ilẹ̀ gẹ̀ẹ́sì ni ẹ wá sí o látàwọn orílẹ̀-èdè tó ní kìmí bí orílẹ̀-èdè USA bó ṣe lùnú USA táwọn èèyàn ti ó pé England táwọn èèyàn pé ó wà lára àwọn tí ó gbafe USA lé mélòó lára USA yóò lu USA pani láìsí pé basketball wọn wá gbá ń bì basketball nìkan ni USA ti jọ̀gà àfi bí USA bó ṣe kí England mọ́lẹ̀ tó lù lámì ayò kan sódò nù. Bákan náà wọ́n wá ìfigagbága bàbá ń sọ nípa Italian 90 níbi tí Cameroon tó ti fìyà jẹ Argentina àmì ayò kan sódò lára àwọn ìfigagbága tí wọ́n gbé jáde ni pé shocks of World Cup àwọn ìfigagbága tí mọ́ yàwó èèyàn lẹ́nu. Bákan náà ní Korea Japan 2002 ìfigagbága láàrin South Korea àti orílẹ̀-èdè ti Italy níbi tí South Korea tó ti fìyà jẹ orílẹ̀-èdè tàlú àmì ayò méjì sẹ́yọ kan lára àwọn shocks of World Cup náà ni. Bákan náà France 98 ìfigagbága tó wáyé láàrin Nigeria àti orílẹ̀-èdè Spain níbi tí ikọ̀ ti Super Eagles to orílẹ̀-èdè wa Nigeria tán ti fìyà jẹ orílẹ̀-èdè Spain 3-2 ó wà lára àwọn shocks of World Cup pé lóòótọ́ alẹ́ ní Nàìjíríà ní pléyà àwa la dá nǹkan wa mọ̀ ṣùgbọ́n jákèjádò lè àgbálá ayé wọ́n gbé Nàìjíríà sẹ́gbẹ̀ẹ́ Spain pé ó jura wọn lọ ṣé ẹ̀rí bí táwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ti ń gbá bọ́ọ̀lù ni àwọn ọkọ̀ tó ní kìmí àfi bí Super Eagles ṣe mú tó kì í alubami ẹwà 3-2 lára àwọn shocks of World Cup òun náà ni ìtí Sẹ́nìgà tó na France ní Korea Japan 2002 àmì ayò kan sódò lára àwọn shocks of World Cup ni. Bákan náà èyí tí Saudi Arabia tó na Argentina lọ́dún 2022 àmì ayò méjì sẹ́yọ kan lára àwọn shocks of World Cup ni. Ẹlẹ́ẹ̀keje ni tó ṣẹlẹ̀ lálẹ́ yìí láàrin orílẹ̀-èdè ti Spain àti orílẹ̀-èdè ti Cape Verde àwọn shocks of World Cup méje tí wọ́n gbé jáde nu pé kí gbogbo ayé ti fọkàn sí pé A ó na bí pa o kí bí kó wá padà mú é kó wá lù ú ẹ máa ń yàyàn lẹ́nu pọ̀. Àwọn àfigagbága lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó ti wáyé lásàlẹ̀ yìí Spain àti orílẹ̀-èdè Cape Verde omi ayò òdòdó ni. Orílẹ̀-èdè ti Belgium àti Egypt omi ayò kọ̀ọ̀kan ló wáyé láàrin àwọn méjèèjì. Láago mọ́kànlá alẹ́ yìí Saudi Arabia òun àti Uruguay yóò mọ láǹfààní àti wáyé. Bákan náà láago 2 lóru ń tiẹ̀ Iran àti New Zealand 8 àṣálẹ̀ ọ̀la òní France àti orílẹ̀-èdè Senegal Iraq àti Norway 11:00 alẹ́ ọ̀la bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. *347*100#. Kóòdì káàṣì ẹ̀nu gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nu ní pẹ́ yí kò tó mọ́ 20. Láti bẹ̀yẹn ká san owó iwájú ǹjẹ́ jẹ́ mọ̀ yí pé ẹ̀yin ti máa yù ẹgbẹ́lẹ́ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ yí pé bí olùkọ́ ni pé bí agbábọ́ọ̀lù ti Manchester United tele tele olukọ ni je gbase lowo e laipe yi ile to lo gbase ko bi agbabolu ti AC Milan oro ti wopo laarin awon mejeji lati gbase ko ti AC Milan jeje mo pe idunu subu layo fun Man U ni Man U ti o lowo lowo tele Man U ti o lowo lowo tele bi kini o bo se ran Man U lowo nu o lati fowo pamọ tori wi pe pẹlu bi wi ko Man U bi won se ni ki oluko ni Ruben Amorim ko mo Olorun owo tin lo bi 15.9 million pounds o la won alakoso ko Man U ni won ba san fun gege bi pe awon la won gbase lowo e ti o ba gbase mi laarin osu 18 months o ti yeyin ba won leyin gba ti won gbase lowo e ko gudo gbase mi laarin 18 months osu 18 ti o ba ti gbase mi laarin 18 months yen yo leto si owo tin lo bi 15.9 million pounds atohun ati awon isomo gbe oluko ni re ton jo sise nu ke bi agbabolu ti Manchester United pelu bo se fe lo gbase ko bi agbabolu ti AC Milan yi ninu 15.9 million pounds to yo gba won atawon igbimo oluko ni owo ti won gba lowo Man U bayi ko ni ju bi 5.9 million pounds lo 10 million pounds nbe Man U ti fi pamọ lori adehun ti jo nbe laarin awon mejeji e so po ti lo o ti lo bakana agbabolu to tun je oluko ni fun iko ti Chelsea ngba kan Roberto Di Matteo o so ba won alakoso ko Chelsea pe ni won ba gba ti Enzo Fernandez tin lo yi lapa odo to won o midfielder to so mo Enzo Fernandez nbe ninu dije league le Gesi e ma wule dara yin laamu e ma dara yin laamu o midfielder to so mo Enzo Fernandez nbe ninu dije EPL namba bi oluko ni Roberto Di Matteo ele to gba idije UEFA Champions League fun Chelsea pe edakun ngba te eni Igo Enzo Fernandez nbe ni sita wa ni agbabolu o ni Sandro Tonali ni agbabolu iko ti Newcastle ele ti Man U ti won ti japa lori e pe o ti won ju bola won se gbe Tonali ni 86 million pounds se to ba gba striker yo mo gba defense yo mo gba goalkeeper na ni abo ni o mo gba corner ti o mo kan ballu wole fun die yi o ti won ju awon o le san 86 o ni Roberto Di Matteo n pe awon alakoso ko Chelsea sakiyesi pe e lo gbe iyen ta ba n so nipa ti Sandro Tonali awon alakoso ko bi agbabolu ti Arsenal won ni te ba n gbo pe Arsenal n wa striker awon wa defender awon wa lagba awon wa wo Arsenal fe gbe leyi Arsenal ti fe re leyi Arsenal ti fe gbe leyi o ku die ka Arsenal ra eleyi won ni looto ko si agbabolu kankan ta Arsenal o le pada gbe won ni sugbon agbabo aye meji kan wa nu ke bi agbabolu ti Arsenal to je pe dandan awon gbudo gbe agbabolu sibe aye akoko o ni ti owo waju lapa alafia left winger laye awon Gabriel Martinelli ati Leandro Trossard awon fe wa winger to sharp sibe elekeji o ni ti midfielders awon nilo central midfielder kan si primary assignment awon niyan tawon oju oja ba ti je sisi le bayi awon le wa pada gbeju be lo o sugbon meji tawon kokon gbenu awon alakoso kege agbabolu ti Arsenal won so be itunu Dixon o ni akoko yen ti to kasare gbese kan abi meji baba gbese kan abi meji itunu Dixon lo so be o pe akanse eto kan wa yo gba bi iseju bi melo kan sugbon lori ti dan gangan yen ibi ta ma fi gun si lale inu lori ti dan gangan lori ti kini o baba akanse eto wo ba ti lo Fabian awa da gbogbo kini ohun po fe nti o gbope bi nkan se rinu je ki idan yen ko lo bayen je ki dan yen lo bayen Well, you take Spain, win and over 1.5, win and over 2.5, win and over 3.5. Kiss Spain, go fun, keep bad, go fun for go, go to Namuzi, every ticket, and the Camus, and you let me if you get back. Only Kiss Spain, go fun, keep bad in the four goals. Go to Luma for go. As you go to Luai, a jammer, look, you know. itunu Dixon lo je egbo wa dada oga wa tunde olawo ololoju eto Alex Ferguson ti jani oloku dana lo ko mi e se te gbo ikan ni Splash FM e se am
1: bo 105.5
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeomabadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Bíbí tágbò méjì bá ti ń fi wo lu wo gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán dúra yà ń pèsè ọdẹ gbẹ̀nà òjú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sport tó ti gbàdàgbà ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́ gbẹ̀nà òjú ẹ̀. Níbi táwọn olùyànnàná ó ti jọ mọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá ẹ̀yìn aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Ọkazẹ Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ. Kàṣẹ ẹlẹ́rìíjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà ₦50 million ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
1: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
2: Woody, hurry, bara lori ye. Olohun mu agbara kun agbara ni. Gbogbo eyin ololufe Abiodun Adewole Mr. Double A. E ma jo, e ma yo. O de pada. Ojo arun sudede, yo roju ayo. Ojo idunnu ati alaafia. Oya o, e wa fi kegbejo lori eto ijoba ibile lojo jo eti laago marun irole 5 PM Friday. Ati gbangba la shata laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday 11 AM Saturday pelu Abiodun Adewole Mr. Double A. Owo baba for wa si tamo bi emo wo emo pe ko le do rara o ma fona soju kekeke. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
3: Splash FM 105.5.

fún kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbó mi ní alẹ́ yìí. ẹ̀ka alẹ́ mo tún ti gbede. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Tèmi Dire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Mo kí yín pé ẹ̀ka alẹ́, òní lọ́jọ́ Monday ọjọ́ Ajé, by system, oṣù tún dá méjì bí àwàdà bí eré. A tó ń lọ nínú oṣù yìí. Today is 15/06/2026. Òní lọ́jọ́ kẹẹ̀dógún oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026. Mọ́mì, kí àánú àti ire kọ́ bá oníbi tẹ́ ti ń gbọ́ mi. Ilẹ̀kùn tẹ́ kankankan tí ò sí látòsù yìí lọ ni kó ti bẹ̀rẹ̀ sí fún yín. Ìdùnnú kó ṣubú lu ayọ̀ fún yín. Lálẹ́ ìtẹ́ ẹ bá sùn, kí ojú yín kó sí ojú inú yín mọ̀ sọ. Ohun tí ó gbé yín ga láyé, ohun tí ó jẹ tayọ, kí ojú yín kó sí sí. Ìbùkún ni fún àwọn tó gbàgbọ́ nínú orúkọ Jésù. Kẹ́ ẹ di alábùkún fún, in Jesus name. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn kan máa ń ṣe àtẹ́stímọ́nì, wọ́n sì máa ń gbọ̀n ara wọn. Nínú àwọn tí ó gbọ̀n ara wọn, ìwọ náà jẹ́ kan nínú wọn. Mo fi orúkọ Jésù sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé ogun tó ṣòro fún àwọn yòókù kò ní ṣòro ṣe fún ọ. Ẹ wá dìde mọ́ mi tán bá ṣe pé wà nú ilé. Yàtọ̀ sáwọn tó ń bẹnu ọkọ̀, tó bá wà nú ọkọ̀ kan fọwọ́ sáyà sọ ni. Ẹ̀yin tẹ́ wà nú ilé, rìn lọ wájú kò rìn lọ sẹ́yìn. Ẹ jọ̀ọ́ sà mọ́ fi jẹ́ o, mọ́ kọjá mi olùgbàlà kì í sorin àkúnlẹ̀kọ o. Níbi tẹ́ ẹ dúró sí yẹn ni ẹ ti dìde kẹ́ ẹ lọ. Ẹ ní tèmi ò ní ṣòro ṣe. Tọ Dẹ́kúnlé Epaphras kò ní ṣòro ṣe. Ẹ fi pèdè ní ìgbà márùn-ún. Tèmi ò ní ṣòro ṣe. Tọ Dẹ́kúnlé Epaphras ò ní ṣòro ṣe. Tèmi ò ní ṣòro ṣe. Tèmi ò ní ṣòro ṣe. Tèmi ò Dẹ́kúnlé Epaphras ò ní ṣòro ṣe. Kí nìdí? Agbára bí ara ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Kí sì lágbára bí ara? Mọ̀nàmọ́ná ni. Kò ṣé rí, kò ṣé wò. Mọ̀nàmọ́ná la sọ ọba. Ọba, mo dé ọ sí àwọn ènìyàn yìí. Jésù, mo dé ọ sí wọn. Mo dé wọn, mo dé àwọn ènìyàn yìí. Mo dé ọ sí àwọn ènìyàn Ọlọ́run. Jọ̀ọ́, mo jẹ́ tí wọ́n ṣòro ṣe nínú ọdún yìí. Orí nóòtì yẹn ni mo fi fẹ́ ká lọ kí bàbá mi bàbá rẹ̀. Ẹ kàn mọ juwọ́ sí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. O ní ológun àjọbọ, a lè fògo ẹ̀fẹ́ lómìn sá. Ẹ máa mì sọ́tún kẹ́ ẹ máa mì sósì láti dúpẹ́, a lè fògo ẹ̀fẹ́ lómìn. Orí wọn ò gbé.